0: ẹ̀yin ẹlẹgbẹmẹgbẹ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá o yẹ kẹ́mi náà ó ti kọ́ ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì o yẹ kẹ́mi náà ó ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó o yẹ kẹ́mi náà ó ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó o yẹ kẹ́mi náà ó ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ o yẹ kẹ́mi náà ó ti jẹ o wá dáa bẹ́ẹ̀ bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́ ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: Hallelujah.
1: Orúkọ mi ni Wòlíì àti Ajíhìnrere Fẹ́mi Dáìró.
0: My name is Prophet and Evangelist Fẹ́mi Dáìró.
1: Láti ní ìjọ Christ Apostolic Church Goshenland District Headquarter.
0: From Christ Apostolic Church Goshenland District Headquarter.
1: Tó wà lẹ́yìn Monarch Luxury Hotel.
0: That is behind Monarch Luxury Hotel.
1: Gbọ́ mi gbogbo èèyàn tó ń gbọ́ mi láàárọ̀
0: yìí. Listen to me, every of my audience.
1: Ní àárọ̀ yìí.
0: This morning.
1: Ní àánú yanjú ẹ̀.
0: Is the settled by message program.
1: Tí n bá ti ń kúrò lórí ìkànnì.
0: Once I leave this radio frequency.
1: Gbogbo wa máa pàdé.
0: Every one of us will
1: meet. Nínú ìpàdé àánú yanjú.
0: It is settled by mercy program.
1: Láti aago mẹ́sàn àbọ̀ àárọ̀ yìí.
0: From 9:30 a.m. this
1: morning. Títí di aago méjìlá àbọ̀ sí.
0: Till 12:30 noon.
1: Agbami àdúrà.
0: A pool of serious
1: prayer. Fún àánú.
0: For mercy.
1: Yóò máa wáyé.
0: Will be coming up.
1: Ní ilé àánú yanjú ẹ̀.
0: At the settled by mercy program.
1: Ẹnìkan sọ pé ibo la àánú yanjú ẹ̀ wà.
0: Someone is asking for the venue of the program.
1: Inú ìjọ Christ Apostolic Church.
0: In Christ Apostolic Church.
1: Goshenland.
0: Goshenland.
1: Tó wà lẹ́yìn Monarch Luxury Hotel.
0: That is behind Monarch Luxury Hotel.
1: Ní ìyànà Sapati International Secondary School.
0: At Sapati International Secondary School.
1: Tó o bá ti kọjá Mọ̀jì Asúrawa síwájú díẹ̀.
0: Once you've passed Mọ̀jì Asúrawa.
1: Ní ìdojúkọjú Olóròro Estate.
0: Just opposite Olóròro Estate.
1: Ibẹ̀ ló ti máa yà.
0: That is where you will be.
1: Wà á ti máa rí pátákó ajúwe fún àánú yanjú ẹ̀.
0: And you'll be seeing the signpost for settled by mercy.
1: A ti máa kí ọ káàbọ̀ sí ilé àánú yanjú
0: ẹ̀. Welcoming you to the settled by mercy.
1: Àárọ̀ yìí máa lágbára.
0: This morning will be very powerful.
1: Ọwọ́ agbára Ọlọ́run máa rìn kọjá.
0: The hand of God's power may move.
1: Èmi dẹ̀ sọ tẹ́lẹ̀ sí ọ.
0: And I prophesy to
1: you. Wípé ogun tó fẹ́ gbé ọmọ yẹn.
0: The battle that wants to consume.
1: Àánú máa yanjú ẹ̀.
0: Ah, méje sùn.
1: Ọmọ tí wọ́n fọwọ́ kàn yẹn.
0: That child that have been taught.
1: Àánú máa wu ọmọ yẹn sàn.
0: Ah, méje sùn.
1: Ogun tó dọ̀tí ayé rẹ̀.
0: The battle that has stand against your life.
1: Àánú máa gbógun yẹn mi.
0: Ah, méje sùn.
1: Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà.
0: As God liveth and his spirit
1: lives. Ìrànlọ́wọ́ máa wá fún ẹ.
0: Ah, méje sùn.
1: Iṣẹ́ rẹ ti ń jòkólé.
0: That's your work that is being seated.
1: Tí kò ní ìtumọ̀ mọ́.
0: That is no longer meaningful.
1: Àánú máa yanjú ogun yẹn.
0: Ah, méje sùn.
1: Wà á dẹ̀ lẹ́ríwá yín Ọlọ́run.
0: Ah, mi Jesu.
1: Kí n tó tẹ̀síwájú láàárọ̀ yìí.
0: Before I continue this morning.
1: Ẹ gbọ́ àwọn ẹ̀rí yìí.
0: Listen to this
2: testimony. Praise the Lord.
3: Hallelujah.
2: Praise the living Jesus.
3: Hallelujah.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí òkè yìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo sì dúpẹ́ lọ́wọ́ Bàbá Adéfẹ́mi Adétòkùnbọ̀ Dáìró fún ohun tí wọ́n ṣe nínú ayé mi. Èmi lẹni tí ó ń disturb wọn fún ọjọ́ tó ti pẹ́ tí mo ti ń wá ọmọ. Ọlọ́run sì dá mi lóhùn nípasẹ̀ wọn. Mo gbé ọmọ náà wá ní ọjọ́ tòní. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ogun pọ̀, wàhálà pọ̀ ládùúgbò mi gan. Wọ́n tún sọ fún ẹni tó ń kódé pé èmi ò tí bímọ àmọ́ mò ń gbọ́mọ lọ́mọ jó. Ìgbà tó tún yá tí Ọlọ́run tún ṣe tí mo tún lóyún náà, wọ́n tún bèrè pé ṣé oyún ni mo ní ni àbí ikùn àbí omi ni. Àmọ́ mo gbé Ọlọ́run ga lórí òkè yìí pé oyún náà di ọmọ fún mi lọ́jọ́ tòní. Mo dúpẹ́ pé mo rú láyọ̀, mo sàn láyọ̀. Mo dúpẹ́ pé wọ́n fi oyin lálọ́bàgbọ́ kó ọmọ fún mi ní hospital. Bó tiẹ̀ jẹ́ pé nígbà tí mo fẹ́ bímọ, wọ́n ní mi ò lè bí pé CS máa lò. Wípé nítorí many complication ló wà ń bẹ̀. Àmọ́ mo dúpẹ́ Ọlọ́run àánú yanjú ẹ̀ fún mi. Níbi sandboard yìí ní àárọ̀ ọjọ́ on 4 July ni mọ́mì mi ti ń sọ pé Ọlọ́run mo ń gbé ọmọ yìí lọ sí hospital. Nígbà tí n bá gbé débẹ̀, jẹ́ kí n gbé òun àti ọmọ ẹ̀ padà wálé láyọ̀ àtàláfíà. Ọlọ́run orí òkè yìí ti ṣe fún mi ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìdí ọpẹ́ mi rẹ̀.
3: Celebrate Jesus. Ọlọ́run tó sọ̀rọ̀ tó dẹ̀ múṣẹ.
4: The God that speaks and it comes to pass.
3: Ọlọ́run tó fún wọn lọ́mọ.
4: The God that gave her a baby.
3: Ẹnìkan wà ń bí.
4: Someone is here.
3: Ohun táyé fi ń bú ọ.
4: What the world is using to mock
3: you. Tọ́ni ò tí níyẹn.
4: To claim you've not gotten.
3: Ní rere.
4: Positively.
3: Torí pé o gbọ́ àwọn ẹ̀rí wọ̀nyí.
4: Because you've heard this
3: testimony. Lórúkọ Jésù, àánú máa yọ̀ǹda ẹ̀fọn lálẹ́ yìí.
4: Mercy we release unto you tonight.
3: Yes, ma'am.
5: Praise the Lord.
3: Hallelujah.
5: Mo dúpẹ́ Ọlọ́run bàbá mi Fẹ́mi Dáìró. Mo dúpẹ́ pé mo gba ìpè wọn gbọ́ láti jọ tí mo ti dé orí òkè. Ní February, nígbà tí prophetic sending parí ní February, mo wà ń ta ìmọ̀ àti mọ́mì tó ń ta kan ta ẹ̀. Dájú ṣáà ń ṣe ilé òní wó pa wá o. Ilé òní wó pa wá o. Ilé òní mo ṣáà ń ṣe àmì. Nígbà tó di 2:30 lóru, bí sí ilé wa ṣe dàwó nìyẹn. Gbogbo wọ́n dẹ̀ wà nulẹ̀ ní 2:30 lóru. A tẹ̀ rògbò bóyá gba bandit yẹn ni ẹ̀rú bá gbogbo wa. A ṣáà ń sá káàkiri inú ilé kí ló ṣẹlẹ̀. Ìgbà tá a dé gbogbo sídìí inú ilé ti dàwó. Mo dúpẹ́ tí ilé òwò pa mí. Mo dúpẹ́ tí ọmọ mi ò dọmọ orú kan. Mo dúpẹ́ tí ilé òwò pa ọmọ mi. Ìdí ọpẹ́ mi rèé.
3: Praise the Lord Jesus.
4: Ẹ pàtẹ́wọ́ fún Jésù.
6: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí, ọba tó sọ ẹ̀gàn mi dògo. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. O shele pe ni 2024 ta se crossover si 2025. So ba se crossover si 2025. Daddy duro sori ota awon ti mommy our excellency. Won wa nkorin kan lojo yen. Won wa nkorin yen wi pe o ti gbagbe won se kan pe la tori oke mi mo wa baba yo mu le rise. So ba se wa korin yen tun o de stage kan o wa nfowo ko ire latori ota won tun da si congregation en to ba ran si lojo yen. So bo se se kidi yo mo wa kunle sibi ti mo wa pelu omi je loju bo sa ba olodun so pe ko lojo ko settle mi maritally gbogbo awon abro mi gbogbo lo ti mari kini e de sele when I was in secondary school mo kon lala njo yen mo bi pe won ko wedding gown sinu po si won de ko re but se mo secondary se mi o ti e ka si on ti gba kini e wa di odidi ogun to wa di pe kini so mo se wa train lojo yen ba se pari service mo fe ma lo le emi yen wa ni kin lo ki daddy bo jo yen mi o fe lo mo wo pe ah te ba ma ki won se olodun happy new year o ye ki yen ti ki won pelu kankan lowo ko de so kankan lowo mi bo mo wa lo mo lo ki won daddy de fi tinu jo yen won fi pray fun mi won wa gbe ori won gbe si ori mi won se pray fun mi lojo yen yen mo dupe lowo olodun because ba to ma di august ni 2025 yen Olorun connect mi mo oko mi and today I'm officially Mrs. Fashola.
1: Celebrate Jesus. Mo kede re si aye eniko. Boya iwo aba won mo re. Ti won reti awon ta won na fe so ru eri bayi. Loni afidi eri yen mole.
7: Amen.
1: Hallelujah.
8: Mo pe olori aye ga lohuro. Tori pe ti mi o ba dupe. A je pe mo je alai mori. Mo pe Olorun ga ki ma ki consult eri mi. The last year. The around March. Mo ri pe mo lala lojo yen. So, mo wa bi pastor ijo ti mo ti kuro. Mo so fun mi pe akoko ti to pe Happy aye si le pe nkan ti mo ba nse kin gbogbo mo ji lo ojo yen the same day o ye ki n wa ni so ru awon emi ati awon ore mi ka ba nse so ru the same day ojo yen na mi cloud ti so ru won oro mi ni won bi o jade ki pe won ti ti ara won jo lati pani I don't know aro ojo ke mo se wa so fun mi mo wa ni emi na lala pe mo lala bye bye to my surprise people say that she need to do it. And so bad for me, if I see one of you, for to do any fair, but I'm about to go, see my journey. I'm like a walking from. For to fellow alone, for Jao Bunye, for to pet you alone, Mumita, or don't talk or ja, or Mumita. In fact, I was the last the upper week. In fact, I was to touch the 15 years ago. And my paper back me only four. So one way only for our kankan that only I want pay back for me. That was the Monday, mo wa ni shop ni omo ni nkan bi 7 omo mi wa pe mi pe awon nepa wa le pe won pele ti ko pe won ja ina mi boda pe mo ti san owo ina pe 50,000 bo so ti last ni bi jeta pe ki do de mo ni kan pe phone fun won lawon gba fun ha mo pe mu to mi kale mo ba mu okada mo ni pe ki sense won lo mi o mo tele won not lo si ona ta ku bi ba won mo wa won de challenge so won not lo le pe ki wa lojo ki jojo monday lojo yin o mi ya bi mo se dede mo lo lojo sunday so bi mo se wa bo mo ru ani mo ko won lo fa garage emi ni mo wa ni egbe driver mo ru so mo wa fi owo mo fi owo kan ti mo ru anu bi a se fe de yin ola olu bus bus 18 passenger kan o kan po leyin wa ni bo se po a o kan ja ti wa ni bawo bo se gba wa emi o riru olorun ni o si ja mi da mi mo ro mo pass ye awo ti mo ju mo ba o gba ti mo mo ba mi but it's just like the paper
1: kai
8: o gba mi ti mo mo pe o ba mi but ben pe that the paper ba gba yan ni awon to wa nu mo ba awon to wa awon bin everybody say ah gbogbo wọn sáré pariwo because mọ́tò yìí ọ̀dẹ̀ dúró ẹ̀mọ̀ kéèyàn kí mọ́tò báyàn kọ́dẹ̀ ìjàmbá yìí kẹ́dẹ̀ mọ̀ wò ó dẹ̀ lọ. Àwọn èèyàn sọ pé bàbá kò bá yín ni ẹkún yíyọ ọlọ́run ẹ̀mọ̀ àwọn tó tún wà nínú ra tún sọ pé mo kúkú yíyọ ọlọ́run wọn á sọ pé ogun yìí kìí ṣe tèmi ti ọlọ́run. A tún sọ̀kalẹ̀ àwọn yẹn tún sọ fún mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ti ọjọ́ kejì tí mo dọ́dọ̀ àwọn mẹ́fà owó tán ní kí n san mo bẹ̀rẹ̀ sí ní sun ẹkún ṣùgbọ́n mo sáà ń wò pé ọlọ́run tí ò pa mí ó ní ìmọ̀ fún mi ó dẹ̀ mí ó ní ohun pàtàkì fún mi ni láti ṣe mo bí ọlọ́run ga ọba tí ò jẹ́ kí n dòkú ọba tí ò jẹ́ kí tó sọ pé ìgbà tó kúrò nù jọ wa ipò ti kúrò lábẹ́ ààbò ọba tí ò jẹ́ kó sọ pé mo sá kúrò lábẹ́ ààbò ni wọ́n rí mi pa mo bí olórí ayé ga because tí mo bá sọ pé mi ò ní jẹ́rìí ajẹ́ pé mo jẹ́ agbára-agbó oore jẹ mo ní ọlọ́run ní ọ̀sẹ̀ tó wá tẹ̀lé mo bí ọlọ́run ga because ní ọdún tó kọjá èso bá ìpolówó pọ̀ lọ́wọ́ mi o ṣùgbọ́n ní last week to my surprise mo ní ọlọ́run náà kò pé sixty mo make mi lè sọ
7: hallelujah
8: mo bí ọlọ́run ga mo bí
7: ọlọ́run ga
8: ìgbà tí mo ju ọgbọ́n fún expenses mi over 600,000 mo tún rí 35,000 mo bí ọlọ́run ga mo ní ọlọ́run lọ́gọ́ ibi ọlọ́run tó gbé àwọn láyè tí wọ́n gbé ìkọ́nà mi lọ mo mọ̀ pé yóò jẹ́ ìkọ́nà mi padà yóò sì gbà mí lọ́wọ́ òkùnkùn ayé
7: á
8: sì gbà mí lọ́wọ́ wọn.
1: Ó dá mi lójú pé gbogbo yín lẹ ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀rí oh my god mo sọ fún ọ pé tí ìwọ náà bá gbàgbọ́ ìwọ náà lẹ́rìí ayọ̀ ọlọ́run wà láàyè tó sì ń yí ìtàn ènìyàn padà ó sì lè yí ìtàn rẹ padà oníṣẹ́ ìyanu lọ́lọ́run aláàánú lorúkọ rẹ̀ ìwọ náà jẹ́ àjọ darapọ̀ láàárọ̀ jẹ́ ká pe oníṣẹ́ ìyanu jẹ́ ká pe ọlọ́run tó wà láàyè jẹ́ ká pe ọlọ́run tó máa ń yí ìtàn ènìyàn padà jẹ́ ká pe láàárọ̀ yìí yóò dẹ̀ yí ìtàn tiẹ̀ náà padà gbogbo àwọn tó ń jẹ́rìí yẹn ohun tọ́lọ́run ṣe nínú ayé wọn náà sọ ọ́ gbọ́ ọlọ́run á ṣe tiẹ̀ náà nínú ayé rẹ̀ èyí tí wọ́n ń fẹ́ yìí ọlọ́run máa ṣe jẹ́ ká jọ pàdé ẹnìkan ní níbo ni ilẹ̀ àánú yanjú ẹ̀ ilẹ̀ àánú yanjú ẹ̀ wà ní ẹ̀yìn monarch luxury hotel àwọn kan ń pè ní miriam hall ní gánmọ́ road ìlọrin kwara state ní ìyànà ṣàpátì rí wípé ìwọ náà wà ń bẹ̀ bí olúwa ti ń bẹ sí ẹ̀mí ẹ̀ wà àánú àyanjú ọ̀rọ̀ rẹ wọ́n jẹ́ kẹ́nikẹ́ni fi ohùn dá ọ dúró mọ́ fi àṣà tàbí ẹ̀sìn dá ara rẹ dúró níbi ìpàdé àdúrà yìí rí wípé ìwọ náà yọjú jẹ́ ká jọ pé ọlọ́run tó ń gbọ́ àdúrà ayé ìtàn rẹ padà òun nìkan ló máa ń dáhùn àdúrà kò sí èèyàn tó lè dáhùn àdúrà ọlọ́run nìkan ló máa ń dáhùn àdúrà jẹ́kẹ́ mi àti wọ́n jọ pàdé láàárọ̀ yìí wà á dẹ̀ rí ọlọ́run yẹn lójú iṣẹ́ o lè pè mí sórí nọ́mbà yìí 08032404977 bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ogun tó máa ń yọjú nígbà tọ́rọ̀ rẹ bá fẹ́ yanjú àánú yanjú ogun yẹn.
9: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM kí nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

àwọn ẹni mímọ́ kó mọ yé ìràwọ̀ ìbàrẹ́ o atóni ìgbà ìwọ ni ọ̀rọ̀ ma ní sẹ́fàyàtì ìwọ ni atófiṣẹ́ ogunrin ògbẹ́ni níjà kẹrù ó bo níjà ìwọ ni o ìwọ ni o onílé orí òkè téńté tí ń rìn pẹ̀kú ẹyẹkẹyẹ ọgbẹ́rajìgì dẹrù oògùn ọgbẹ́rajìgì dẹrù oògùn ìwọ ni arúgbó láíláí ẹyin tí ẹ lè ṣàmì ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ní àkókò yìí èní ni ìdáǹdè bá ayé yín èní ni ìtúsílẹ̀ bá ayé rẹ̀ èní ni ìtúsílẹ̀ bá ayé rẹ̀ ẹgbọ́ mi dáadáa olúwa wípé ọ̀pọ̀lọpọ̀ ní fi ògo san gbèsè bẹ́ẹ̀ ni sà ogo rẹ̀ ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ogo yìí wọ́n lè ṣàánú ẹ nítorí wípé wọ́n ti ń fògo ẹ san gbèsè ní ibì kan ibi àjèjì tí wọ́n ti ń fògo rẹ̀ san gbèsè ẹ̀jẹ̀ jésù kóra wọn padà a fẹ́ ra wọn padà pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ máa kígbe ẹ̀jẹ̀ jésù agbélébú tó ń tẹ̀jẹ̀ ẹ ra mi padà ní yàrá àjèjì tó ti ń fògo mi san gbèsè àǹtí mọ̀mọ́ dádì ògo rẹ̀ ń ṣàìsàn kìkẹ́ ń ṣàyànmọ́ rẹ̀ àyànmọ́ rẹ̀ ń ṣàìsàn bẹ́ẹ̀ ni sà ó lè jẹun tẹ́gbẹ́ ń ṣe ẹnu rẹ̀ ò gbọ̀rọ̀ láwùjọ wọn tí ó tẹ́gbẹ́ wo bí o wọn da ẹ̀ dúró ogo rẹ̀ ń ṣàìsàn ogo rẹ̀ wọ́n fi ń san gbèsè sọ̀lẹ̀ gbẹ̀dúà ẹ̀kẹ́ ní yàrá àjèjì tó ti fògo mi san gbèsè agbélébú tó ń tẹ̀jẹ̀ ẹ̀rà mi padà ẹ̀rà mi padà tó bá lè sàmì èmi ni kò dọ́là igi àràbọ̀gùn ilé yín kó mọ fàyà kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ igi àràbà ogun ilé baba igi àràbà ogun ilé ìyá kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ gbòǹgbò igi tó gbé ogun ayé rẹ wọ báyìí lolúwa wí o báyìí lolúwa wí o ó yẹ kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ gbòǹgbò ogun tó gbé ogun ayé rẹ lọ gbòǹgbò ègún ìran ìran gbòǹgbò ègún ilé baba tó gbé ogun rẹ lọ kó mọ wúọ́ kó mọ wúọ́ ẹ máa kígbe ẹ̀yin gbòǹgbò èpè àti ègún ẹ gbé ogun ayé mi rọ ẹ wú olùlẹ̀ ẹ wú olùlẹ̀ ẹ máa wúọ́ ẹ máa wúọ́ ẹ̀yin gbòǹgbò èpè ìran ìran gbòǹgbò èpè ìran ìran gbòǹgbò èpè àbáláyé gbòǹgbò èpè ìrandé ìran gbòǹgbò èpè àdáyébá tó gbé ogun ayé mi rọ yálulẹ̀ yálulẹ̀ dágbóni sobó lulẹ̀.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi káàkiri àgbáálá ayé. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo ń kí yín tológun tológun o, mo ń kí yín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́. Mo kí yín lórúkọ Jésù Kristì, ẹni tó kú, ẹni tó jíǹde. Arúgbó ọjọ́ tó sì ń bẹ láàyè síbẹ̀, ọ̀ràn mi ń ṣẹ̀tàn sí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri àgbáálá ayé. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jọ̀yìn wa láti ṣe é, ẹ̀rín tí ó tẹ̀lé. Níbo lẹ ti ń gbò mí, níbo lẹ ti ń gbọ́ mi, lọ́mọdé àti lágbà. Ẹ dìde ńlẹ̀ o, wake up, it's another morning devotion. Iṣẹ́ kan bẹ tí arúgbó ọjọ́ ni ń jẹ́ fún yín o. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Tèmi Dire Market, Gbági Titun, nílùú Ìbàdàn. Adájọ́ ọjọ́ ló pé yìí, adá oṣù, oṣù ló kó yìí. Gbogbo ẹ̀yin Youth for Jesus, ọ̀dọ̀ Jésù láti 13 to 40, ó di Jesus City. Gbà tí ó bá fi di bí ọwọ́ 9, ago mẹ́sàn-án àwọn kankan ti ń dọ́gbọ́n dé síbẹ̀. A ṣíde ìpàdé ní Jesus City láàárọ̀ yìí. So ẹ lọ múra. Ẹnìkan níbò ní Sona Church, àwọn mọ̀mọ́ lọ àtàwọn bàbá. Bọ̀ láti 13 wọ 40, ẹ̀yin ọ̀dọ́, ẹ pàdé Jésù. Ní gbogbo Sona Church, ẹ pàdé Jésù nínú ayé mi ní Jesus City. Pẹpẹ yìí ọ̀pọ̀ mọ̀ látàárọ̀ ìlọ. Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Pẹpẹ yìí ọ̀pọ̀ mọ̀ láwọn Sona Church. It's going to be impartation service fún ẹ̀yin náà láàárọ̀ yìí. Morning impartation ni. Nǹkan bẹ lára gbogbo àwọn pastor láàárọ̀ yìí. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ wà ní gbogbo àwọn Sona Church, ẹ dìde. Engineer, ẹ pè ìyàwó mi wá kọ́ wá sọ́dọ̀ mi.

0: mejeje elei ni asokale ogun abi se be number 20 no we soke gbagada ibi won ti ma ku nile yin ibi awon ologo le yi ti ma ku danu sami o aye ti e koja be ye o koja be iwo le ku ba se ku
1: gbogbo ẹ̀yin ọmọ arúgbó ọjọ́ nílọrin àti agbègbè ẹ̀ mo rí ìran tó nítumọ̀ ọdún tó ti pọ̀ láti ń pè lórí ogun ṣe wá rí friday ọ̀sẹ̀ yìí a ó ṣiṣẹ́ ìránṣẹ́ tó ní agbára kan lórí ọ̀rọ̀ àti ọlá ìgbà mélòó la lò láyé téèyàn wá ní jóúnjẹ ayọ̀ ó yẹ ká ti mọ jèrè ó yẹ kí ìsinmi ó ti mọ dé ó yẹ kọ́kọ́ ti mọ balẹ̀ gbogbo ènìyàn mo fẹ́ kẹ wà pẹ̀lú mi nù gbèsè eléyìí ó kọjá nǹkan tẹ́nikẹ́ni ó jókòó sílé ẹ lọ wo bẹ́ẹ̀ ṣe lè rí yúgọ̀t yúgọ̀t yẹn kó sà ti jẹ́ nǹkan tó ń jẹ́ yúgọ̀t ò lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ìbá ẹnìkan ẹ lè ra odidi kan kẹ wá pin fún gbogbo ìdílé kó kálukó gbé lọ́wọ́ tẹ bá dé arúgbó ọjọ́ ẹ lè mú cup kẹ bù sínú ẹ̀ àdúrà ọmọ lọ máa bẹ̀rẹ̀ sí ká sam ìgbésí àdúrà tó lágbára ọ̀rọ̀ àti ọlá tó pamọ́ nínú ìṣúro òkùnkùn kárúgbó ọjọ́ gbà jáde ó yẹ kẹlòmíì odò nílé lójú ayé ojú oorun ló ti ń lọlé ṣùgbọ́n láyé yìí wọn ìjọ orí lò ẹni tí ìbá bímọ lóde ayé ojú oorun ló ti ń rí ọmọ a gbé ọrọ̀ ojú oorun wá sójú ayé fún ọ ò lè jìyà lásán mọ́ ìgbésẹ̀ yóò kanra wọn nú ẹ̀mí kò yẹ kéèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá kó dẹ̀ tún wá kú sínú ìyá yẹn ẹ̀yin mélòó lẹ ṣe tá àti jóúnjẹ ayọ̀ ta ló ń jèrè ọmọ ta ló ṣe wàhálà rí tó wá fẹ́ jèrè wàhálà rẹ̀ báyìí ìgbésẹ̀ yẹn ti kanra wọn ohun tán mu tó ń pè ní yúgọ̀t òun ni kẹsà ti mú lọ́wọ́ ẹ̀rọ sínú ke díẹ̀ kó kálukó rẹ́dì friday ọ̀sẹ̀ yìí ni ẹ tún wá mú owó kan lọ́wọ́ bíi 100 naira tàbí 50 naira tá a bá gbàdúrà sí tán ẹ wà lọ fún ẹni tó bá jẹ́ bí aláàbò ara kan tàbí àwọn tí ebi ń pa ṣe rí ẹ fi owó yẹn nu omi jẹ́ ẹnìkan nù àní kẹpẹ nìkan lẹ́rìn sẹ́wọ̀n pé tí ẹ bá fún lówó báyìí inú rẹ̀ á dùn a sọ pé a dára fún yín o yóò sọ èrè kan lájáde lẹ́nu ẹ̀ owó 100 naira tàbí 50 naira lẹ́yìn ìgbésẹ̀ friday ọ̀sẹ̀ yìí lẹ lọ fi ta ẹnìkan lọ́rẹ ẹ́ẹ́ tá a bá parí àdúrà ìtàn yúgọ̀t yẹn tí bá ní kẹ gbé wá yẹn ẹ mú òun ni o mo sọ fún yín níwájú olúwa wípé àánú á dé ohun tẹ́ ń ṣe tẹ́lẹ̀ tẹ́ ìrọwọ́ yọ a wá di wípé ọ̀nà yọ níbẹ̀ àánú wà dé síbẹ̀ kò wá ní ní lára mọ́ ẹ̀yin gá wá rí wípé ẹ̀ ní ṣiṣẹ́ fúnri olórí mọ́ ó di ọjọ́ friday ọ̀sẹ̀ yìí tó bá ti dé side of our garage ẹ bèrè jọ́sán kí là ń kó gangan kí là ń kó yẹn lẹ́tí wá bèrè pé church arúgbó ọjọ́ lẹ̀ ń lọ àárọ̀ friday ọ̀sẹ̀ yìí ni o aago mẹ́jọ àárọ̀ á dẹ̀ gbé wọ bí aago méjì wọ́ọ̀nà wọ́ọ̀ kánsẹ̀lì èsùnmọ́sùn ẹkú kalẹ̀ àwọn èèyàn yóò lè jìyà

0: ìdáyé.
1: Àdúgbò tuntun ti ti dé o, iṣẹ́ ti gbéra, ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport, Lago Sport, Lago Sport, àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá ó yà lára ọ̀tọ̀. Tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà fọ́lù onígbàrọ̀ gbùdù. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹ̀sẹ̀ kíkàn, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lago Sport, Lago Sport, aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù báyìí. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni kọ̀ǹgọ́ máa sọ tí akutu kú máa wù lórí pápá. Diamond FM, Lago Sport, Lago Sport, Lago Sport, Lago Sport. Wos wos magọ mapọ̀ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbogbo nù.

ori bebeji ko e tori poruko mo ni jado mo ni olukulu si ojo ti baluwe se wowo ina gori le waju ka ki ojo pala mi oka yalala ade wale ade layo omo aye ti de faye omo igboro ti de fugboro ase keruko ase kejiti wal wal bi dojo dalagada guru ina ti dalegboro legboro oya papapa e je ki lava ni lati ma lo farawi se gbe yin travaye iyan ninu aye oya lota pa sibi se ba mo ipo egbe agbobo lu je si won lanfa ni aji mo egbe na woju ko egbe agbobo lo e ko egbe agbobo lu lo tin ta lene won ni won pe ke ko si mbe won ija tare re oya papapa lata pa sibi akutuku won ke gbe kanu iyan ninu ni je karabo cup lana aji to wa se yosi ra won ba se lanfa ni lati koju ara won gbogbo e gbogbo e oni lanfa ni lati se kini láti máa ṣe bẹ́ẹ̀ èyí máa fi gbé yín débẹ̀ lọ́rọ̀ tòní ṣé bá ṣe máa kojú ara wọn lẹ́yọkọ̀ kéjèèjì ẹ̀jẹ̀ ẹjẹ̀ mọ̀ ìpẹ́ ìdíje fi ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin tọ́jú orí wọn bẹ lábẹ́ ogún ọdún látọdún 2002 eléyìí tó ti gbéra sọ orílẹ̀-èdè mẹ́ta kan wà tó jẹ́ pé wà á ní wọ́n pẹ́ kankan kò sí ń bẹ̀ gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ti láǹfààní láti kópa orílẹ̀-èdè wa torílẹ̀-èdè wo ni eléjì ó mú kí orílẹ̀-èdè mẹ́ta ọ̀hún ó jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ fi ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ogún ọdún ọ̀hún gbogbo ẹ̀ náà ti máa kóra ó ní wọ́n ti máa kópa orílẹ̀-èdè bábátẹ́mí nàìjà orílẹ̀-èdè nàìjíríà náà orílẹ̀-èdè brazil àti orílẹ̀-èdè amẹ́ríkà ẹ̀rọ àwọn orílẹ̀-èdè tí mo kà rẹ̀ yìí wọ́n ní wọ́n gbé òsì lọ́rọ̀ wọn o gbogbo ìdíje fi ẹ̀yẹ àwọn obìnrin ọjọ́ orí wọn wà lábẹ́ ogún ọdún ọjọ́ orí wọn wà lábẹ́ ogún ọdún oná ti mọ láǹfààní ìṣe láti fi kópa látọpa tibẹ̀ pápápá eré gbogbo ẹsẹ̀ òjì ẹjẹ́ tó láǹfààní láti gbé jùlọ farawì kí n gbé yín rààbàyè nítorí pé lánàá ipò ẹgbẹ́ gbọ́bọ́lú newcastle united àwọn náà já ọmọ tí ó wọ́n dẹ̀ sí something àní lánàá nicholas jackson àtàmọ́tàṣe kó ẹgbẹ́ gbọ́bọ́lú jẹ́sí ó ti balẹ̀ bàjẹ́ ìyẹn sí ní ipò ẹgbẹ́ gbọ́bọ́lú aston villa èlò náà fi gbé pẹ̀lú bonus ó jẹ́ £65 million owó tí jẹ́sí rí lórí nicholas jackson lásán ó jẹ́ £80 million ẹni bíi ti bá wo £50 million náà gbà lọ́wọ́ ipò ẹgbẹ́ gbọ́bọ́lú bayern munich ìyẹn fún lóhùn

sọwọ wájú e tori pe gẹgẹ bo so wa bayi awọn tajọ ri won ti wa labi ogun adun na ni lojerin ninu ko gbe agba bọlu orile de Nigeria come si fa connect ye adi wa ne Kosnika eyan lorile de Poland eyan fu idije bi eyan awọn obirin ni tajọ ri won wa labi ogun adun adun wo ọdún 2022 sì yí ni mọ̀lẹ́kàn ẹ mọ̀ wá jẹ́ tẹ̀yìn àwọn orílẹ̀-èdè bí orílẹ̀-èdè wo náà mọ láǹfààní láti kojú náà mọ̀ kojú ní orílẹ̀-èdè poland pẹ̀lú orílẹ̀-èdè south korea ó yá pẹ́pẹ́pá ó ṣe jẹ́ nìyẹn látàpá àtibẹ̀yẹ ó yá mo ta mọ́ra nítorí pé ògbóǹtarìkì agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aston villa ni ìyẹn olly watkin ó ti fi kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún lẹ̀ wọ́n ní wọ́n pọ̀ kankan síbẹ̀ ó ti balẹ̀ bàgẹ́ ìyẹn sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àdínà. ó ti balẹ̀ bàgẹ́ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àdínà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aston villa bákan náà. A tún ti kó 3 million plus 42 million pounds yìí o. A ti kó lọ ìyẹn fún tani Ravelli o láti darapọ̀ mọ́ wọn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. Gẹ́gẹ́ bọ́ọ̀lù ṣe wà báyìí ṣùgbọ́n bọ́ọ̀lù ọ̀rọ̀ ó sì rí. Ó ti di méjì níwájú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan. Galatasaray pẹ̀lú Aston Villa. Gẹ́gẹ́ bó ṣe wà Adama Traore yóò balẹ̀ sórílẹ̀-èdè Spain láti ṣe àyẹ̀wò ìlera rẹ̀ láti darapọ̀ mọ́ inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Deportivo de la Corona. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn. Bákan náà gẹ̀dẹ̀ rí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City wọ́n láwọn fẹ́ gbé Ilma Indiaye ìyẹn láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Everton. Gẹ́gẹ́ bó ṣe wà ó yáwó ní wọ́pẹ́ kankan sí bẹ̀ mọ́. Olly Watkin ó ti dàgbà bọ̀lù àdínà. Bákan náà Nico Gonzalez ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle fi ẹ̀ ṣàfihàn rẹ̀ lánàá pẹ̀lú bí ó ṣe mọ́ wọ́sọ̀ agbábọ́ọ̀lù kẹfà ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. 47 million pounds náà fi gbé àádọ́ ní 3 million pounds gẹ́gẹ́ bó ṣe jẹ́ fún agbábọ́ọ̀lù ọ̀hún. Òun náà ni mo ṣe ń láǹfààní láti jayé é pàrípà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea Steve Nako nẹ́gbẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa o ètò ìlọ́wọ́ Bayern Munich under níbi tàti kìíní kan ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Villarreal. Kò dẹ̀ sí ọ̀rọ̀ lórí iṣẹ́ long class kankan lórí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn. Ẹ wá wò ó tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea náà bá fi lé láǹfààní láti tata ni Leandela láàrin ìgbà tí àwọn Lodbale àbí kí n sọ pé àwọn blue coal tí wọ́n ti láǹfààní láti ra ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. Àjẹ́ wípé wọ́n ti ta agbábọ́ọ̀lù tán fi pawó tó tóbi 1 billion pounds gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn. Kò sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan tó dẹ́rù ẹ̀wò ìyẹn láàrin gbèdéke yẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn. Àwọn tó ṣeéṣe wọ́n lè nífẹ̀ẹ́ sí láti ra ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Leicester City wọ́n láwọn ti fún ọ ní gbèdégede ọjọ́ kẹrìnlá ọjọ́ ajé nù ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹsàn-án láti kó gbogbo tó bá fẹ́ kó wà tí bá ṣe fẹ́ dúnàádúrà má tètè kó wá o. Ẹ ń torí wípé iye táwọn fẹ́ dà ó lé ní 200 million pounds eléyìí ti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ikọ̀

o je owo ti ye ko egbe bọọlu man city ye iko egbe bọọlu leicester city lawon yen fe gba lapa ti beje o ye papapa orile de talo an ti lawon osa ti leyin fun gani fatino mo oro ti di gbas gbo lodo ti e na gege bo se wa lapa ti beje niye e mo je nta ni agana lajo uefa na to ti fidi amule lekan si bi pe wo ala ne ko pa ninu to ba ti ni se pelu tajo uefa tajo fifa gege bo se wa na pa ti beje ala fidi ele mule iye gba to tu bo si pe fifa club world cup na ti mo bi o se sori e ma je tan yin dula avales o na ti gba o bi pe kini epe ko egbe agbebolu atletico madrid o ni gba ko darapo mo epe egbe agbebolu baka gege bo se wa wa bayi ojo kan pere to ni o ni ko egbe agbebolu arsenal ede mo gbagbe ko se kini ko se training lana o ko se training lana igba da wa foro wa lenu o yo wa pada soro kan o o ni to wa nbe ni pe oni to wa nbe ni wipe inu kan da laamu lati jeta wipe tori eni o je ko se training lana gege bo se foro na lede iyen latapa ti beye oni bo se jeyin temi beta yi ajaja teja ni dale ni gbora yi eyin ti jesi e mo to tin gano si se tori pe emiliano martinez amule ko egbe agbebo lo aston villa e fe gbe ere tin gano si bayi o lo si ma je to ba se je gbogbo na le lafani lati ma gbo o ye pepe pa iko egbe agbebo lo paris saint germain wọ́n ti ń wòye láti fẹsẹ̀ ọ́sùmánì dẹ̀mbélé pẹ̀lú àdéhùn ọlọ́dún kẹta àbọ̀ ọlọ́dún méjì láti fẹsẹ̀ rẹ̀ lójú sí ni títí dọ́dún 2020 tàbí dọ́dún 2030 gẹ́gẹ́ bó ṣe wà báyìí ó náà ló ṣe di mímọ̀ kódà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù atlético madrid náà ti jáde wọ́n ní sáré ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù barcelona yẹn wọ́n ti dá nǹkan tó burúkú jù táwọn lára o nípa ètò ọrọ̀ ajé àwọn wípé báyìí o kò sẹ́ tó lè bá wọn sọ julia alvarez àwọn ò lè fòògùn ta fún wọn wípé kódà kan fò kan tán lẹ̀ àwọn ò lè ta julia alvarez fún wọn o bí ẹ̀ bá dẹ̀ gbàgbé wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid àwọn náà lọ ganu sọ́mọ́ náà níbẹ̀rẹ̀ sáà ṣùgbọ́n wọn àpẹtàn fi sẹ́rí padà ìyẹn látàpá àti bẹ̀yẹn ó yẹ pápápá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù sunderland wọn ti láǹfààní láti sọ pé kíni ìjà grealish máa bọ̀ ìyẹn tí àdéhùn rẹ bá ti tán nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester city ó wá darapọ̀ máa wọ̀ ìyẹn gẹ́gẹ́ bọ́ọ̀lù ti wà lápá ti bẹ̀yẹn ó ní mo ṣe ń jayé lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù sunderland ni mo ṣe wà torí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù olympic panthe wọn ti gbé ta ní igo paisao gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sí ti lé alex scott kiri ìyẹn láti gbé ọmọ náà ó yẹ pápápá àní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù phenol wọn fẹ́ gbé jidan obi láti ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man u pẹ̀lú àdéhùn aláyàlò ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man u ò tí ì jẹ wọn ní o ó yẹ látàpá ti ní owó ti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù man city gbà lórí ọba mahmoud ẹ má jẹ ntàn yẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù frankfurt ò ní gbà sísìn bẹ́ẹ̀ o torí pé wọn ní ceylon clause lórí tiẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ bó tó ti já yín bẹ́ẹ̀ tàgbé yín débẹ̀ àjá àjá tán ìjà ní dálẹ̀ ní gbòòrò ayé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù brighton náà ti sọ fún liverpool pé tẹ bá fẹ́ gbé yakuba minti 80 million pounds lẹ́ fi gbé o kò sí wọn ní wọ́n pé kankan bẹ́ẹ̀ a ní kódà kẹjá tare ẹ lè bá wa sọ ó yẹ pápápá lastly látọdún 1980 tán ti dálẹ̀ ó dé padà bàjẹ́ ìyẹn sínú ìdíje uefa champions league ẹ má gbàgbé wípò ní náà ṣe yẹ síra wọn bóńkálù kò ṣe kojú ara wọn ẹ má fọ ikọ̀ ẹgbẹ́.

0: Anybody, only really for Gimara, only need our majesty. Oh, yeah, papa, then we did the Laligas at that. That have you got new by the Josa Soda? Baka, I want my one, this party back up. No, never not by the Athletic Club. Yeah, that was the one, never again. Athletic people, no, never. Only what was it? Oh, yeah, my grammy. In love, and the light is all I you. Then to repay your conference league. I want to go qualify our lady. Tablonegi pelu Rangers Maccabi Tel Aviv pelu Lugano Karabag pelu 20 AS Monaco pelu Sagne Freiburg pelu Medawe Brand pelu Paok Copenhagen pelu Inter Turku Ade pelu Panathinaikos Inter Club pelu Drita Pavos pelu Dynamo City Lagos does to Towa on pelu Ajo Riga pelu Kasvi Ajax pelu Zion Apata lafi pelu Atlanta ze dele pelu Netherlands. Austria won pelu Braga. Baze koju ara won niyan. Albania pelu Jeki. Abibile ati bebe lo. Iyan ninu idije Conference League. Iyan gege jo lafa ni lati waye loni. Oya papapa. Ninu idije Europa League qualifier. Elejo lafa ni lati waye. Arara Tamenia. Ati University Tia Karavo. Awon eyan ma koju ara won. FC Iberia 1999 ati Jaglenonia awon yen na wa nbe e ma je tan yin tasok pelu mejebi Sagiris pelu Back Sister Liston pelu Egnatia Obode ni ko ti pelu Trident Victoria Pilsen pelu Rasta Belgrade Ajax pelu Benfica CSK Sofia pelu Evercreen awon yen na oju ara won latapa ti beje gege bo se wa niyan jo e wa je lava ni lati bogo lati abajade fesa wasa to waye lana nenu ide je qualifier ti UEFA Champions League eyi ke ate o lava ni lati gbe je lati gbe yo pelu aggregate 4-0 ni o e tori wi pe iko egbe gbe pelu Lyon o na pada je kini o pada je je kuje o tori pe fada baje aggregate to fi jawe olubori re je 2-1 Ekezeje, o gba lu Slovan Bratislava. Aggregate 2-1 Slovan Bratislava. Lo fi yan yo pelu e. Ni tori pe oluko ni won. O na ni aya tori. Fake. Ati Dynamo Zagreb. Aggregate ti won na je ti ri wa. Gege bo se wa latapa ti be yen. O ni mo se lava ni. Daye ta pa ni ti ri wa. Aggregate won je 5 ti ri oje. E ma bi na. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ látàpá ti bẹ̀yẹ ó ní mo ṣe ń láǹfààní láti máa jayé lẹ́yọkọ̀ kejì. Bákan náà ní Rapid Wear ó ń pẹ̀lú àti ìyẹn nínú ìdíje Conference League àwọn ẹyìn ọ̀mí oníméjì méjì náà ta. Gẹ́gẹ́ bó ṣe wà látàpá ti bẹ̀yẹ ni o. Ìyá mo lọ sínú ìdíje. Ìdíje La Liga ṣe gbọ́dọ̀ La Liga ṣe ń tẹríbà. Kí sáré mọ ẹgbẹ́ pàdé bẹ̀yẹn wọlé. Ìyẹn látàpá àti bí ni jọ. Nítorí pé ikọ̀ ẹgbẹ́ bọ̀lù rí àbàdo. Ṣé ni wọ́n pa ikọ̀ ẹgbẹ́ bọ̀lù rí àsòsẹ̀dà nílẹ̀ lánàá. Bí ẹran àbọ̀ pa àmì ayò mẹ́rin tó ní wéètì sẹ́yọ kan. Ó náà fi gbẹ̀rẹ̀ jẹ lọ́wọ́ wọn. Ó yẹ pápá ẹjẹ sáré débẹ̀ nínú ìdíje Carabao Cup. Ikọ̀ ẹgbẹ́ bọ̀lù Bradford City. Ó láǹfààní láti yẹyọ. Pẹ̀lú Goliwomi gba aṣọ kojú ikọ̀ ẹgbẹ́ bọ̀lù bọ́ọ̀lì ni o. Pẹ̀lú Goliwomi gba aṣọ mẹ́rin sí méjì. Ó náà parí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún sí lánàá. Gẹ́gẹ́ bó ṣe wà ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù tí mo jẹ dòdò rẹ̀. Newcastle United ni West Brom Albion. West Bromwich Albion ló láǹfààní láti bàbàrà kékeré gbaníla o. Òun ló kọ́kọ́ bí àwọn mi. inu ba bi mi mo ba lo ko awon boys wole eyin boys e je run ami ayo meta si meji o ni mo fi fo oju ko egba gbo lo west ram champion lana tottenham must be pelu tottenham athletic re na pa jate nle ami ayo marun se yo kan ni west not end o na gba le jo ran ko egba gbo lo everton lana ami ayo meni so do lo fi pa gege bo se wa la pa ti bebe o ni mo se la fa ni lati ja yin le yo ko gejeji ẹjẹ́ kí n sáré láǹfààní láti mú ìpolówó àti ìpolówó ọjà kí n mọ mú yòókù lálàáfíì wọ fóònù náà sì mọ kojú ara wọn kí ni ìyọsíra tó wà nílẹ̀ ẹjẹ́ kí n láǹfààní láti kà sí mú ìyẹn tí ń bá ti padà dé látòjú ọjà ẹ̀yìn chelsea yóò bá jáwé olúborí tàlẹ́ ìkojú arsenal ó ti kàn ní àbí ò ti kàn ní gbogbo ẹ̀gbọ̀gbẹ̀ ní láǹfààní láti gbé yín débẹ̀ ìyẹn gẹ́gẹ́ lóró tòní ó yá mo lọ́wọ́ mo ń bọ̀ wá gbogbo ara mo fi padà fẹ́ kú kalẹ̀.
1: Orúkọ mi ni Yèyé Lua Tóyìn Adégbọlá. Mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ́ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi tọmọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomin Plus, atẹ́jẹ́ ṣe òògùn.

gbà pa fa sú ẹni kan nígbà yóò sì wọn ò fẹnu já kan fún à ń bèrè ta ni bàbá wa nílẹ̀ yà ń rẹ́rìn ṣùgbọ́n. Ọ̀yá wọn bèrè pé ta ni bàbá wa nílẹ̀ yìí wọn ń lè bọ̀ tún ọ̀bá wa nílẹ̀ yìí à ń fẹ́ kẹ́ ní wa káwa máa sunkún ṣùgbọ́n wa rẹ́rìn ó yàgò bẹ́ẹ̀. Ta n sun ẹbá ń di ilẹ̀kùn ẹbá ń sì àwọn ilé ní nọ́mbà lẹ́nu láti ibi níbà jí ó súnmọ́ra wọn ni kò sí jọra wọn rárá nítorí pé àgbàrá jẹ tí lásán ni kò sí jẹ búrẹ́dì bẹ́ẹ̀ yẹn dẹ̀ wò general hospital ni ó ti lajú àti ìtọ́ ọkú wọn rápájọ yúgọ̀t ni kò sí jẹ bẹbẹ ṣùgbọ́n wọn dẹ wò ní wọn dẹ wò láwọ ẹ ó yẹ pẹ́pẹ́ pa wọn ti ṣe o ìyẹn karabọ́ kọ̀ọ̀pù yọ síra wọn bá ṣòkojú ara wọn lọ́wọ́ báyìí ó dàbí pé ó ti fẹ́ mọ níbi débi olóògbé ti sá fáwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ni nítorí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tottenham mọ̀ṣọ́ aláǹjọ́ mọ́ kojú ara wọn ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa yù pẹ̀lú brighton and hove albion ipswich town pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal man city pẹ̀lú norwich nìyẹn ẹni tó bá jáwé olúborí láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea àti luton town lónìí yóò mọ kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù leeds united ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù sunderland pẹ̀lú hull city coventry pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aston villa bournemouth pẹ̀lú lincoln miwọ pẹ̀lú newcastle united màá tì yín lùgànà màá miwọ yín ni èsì rí lápá àti bẹ́ẹ̀ ó yẹ pẹ́pẹ́ pa yẹtùd pẹ̀lú sheffield united everton pẹ̀lú wolverhampton wanderers Leighton Orient pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bradford Reading pẹ̀lú Brentford Peterborough pẹ̀lú Bradley West Ham pẹ̀lú ẹni tó bá jáwé olúborí láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wimbledon Crystal Palace pẹ̀lú Middlesbrough máa ń ṣe láǹfààní láti mọ àkójọ ara wọn rí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé láti ìgbà tí Kylian Mbappe tó ti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid kò ságbábọ́ọ̀lù ẹyọ kan báyìí eléyìí tó láǹfààní láti ní làlìga gò jùlọ torí pé lánàá ó tún mi àwọn onímẹ́ta ọmọ orú ọmọ tí ò gbọ́ pa òun lọmọ náà nítorí pé ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ti gbá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid báyìí ó jẹ́ 105 ó dẹ̀ ti ní go contribution tó jẹ́ 101 89 goals 12 assists òun náà lọmọ náà ti ní gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ ẹjẹ́ kí n láǹfààní láti kà sí yín létí má ṣe kó wọn sínú pọ́ọ̀tì ìyẹn nínú ìyọsíra tí ó láǹfààní láti wáyé lónìí nínú pọ́ọ̀tù àn ibẹ̀lẹ̀ ti rí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG Bayern Munich Real Madrid Liverpool Inter Man City Arsenal Barcelona pẹ̀lú Atletico Madrid nínú pọ́ọ̀tù ibẹ̀ ni Dortmund AS Roma Sporting CP Aston Villa Porto Man U Club Brugge Real Betis pẹ̀lú PSV wà ẹ̀bà fans Man U ẹ̀ máa retí kan lára àwọn tí mo kọ́kọ́ kan.

0: Chile, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Feyenoord, Lille, Bordeaux, Napoli, Leipzig, Villarreal, Fenerbahce, Shakhtar Donetsk pẹ̀lú Galatasaray, Newport Fulham, Slavia Prague, Slavia Bratislava, Stuttgart, AEK Athens, Lasknik, Como, Lens, Kike, àti Zaba. Gẹ́gẹ́ bó ṣe wà lápáti bẹ̀rẹ̀, ó ní mo ṣe láǹfààní láti kà sí yín létí. Ìyẹn lẹ́yọkọ̀ kejì, ẹ mọ́ ní ìjà yín bẹ́ta, kó tó ti gbé yín débẹ̀. Ó yẹ pápá, ẹ jẹ́ láǹfààní. Ẹjẹ́ láǹfààní ni, láti mọ láǹfààní láti jọ lẹ́yọkọ̀ kejì. Gẹ́gẹ́ bó ṣe wà látapá àdìsí. Àwọn èèyàn nàná lè tó ń bẹ níwájú mi, torí wípé àkókò ti kó mi papá mọ́ra. Ṣùgbọ́n ní tó sáré lọ, ẹjẹ́ kí ọlọ́jọ́ bí òní, ogún ìparìpátẹ̀, ọmọ ológun tán sọ tán sọ tán, olúwàṣẹ́yí ayọ̀ láfájú yìí, ọmọ sanfa jìnnà ẹ̀ níwà ọtí, ọdọọdún ni sọpọ́dúwé ọdọọdún lè rù wá wà, ọdọọdún làárọ̀ ọmọbìn lórí àtẹ, ọdún báyọ̀ pẹ̀rẹ̀gún amẹ́wò tuntun wọ̀, ìgbà ọdúnròdé ní ìgbà ọdúnròdé méjì lórúkọ Ayọ̀dèjì Sonibare, ó ní mò ń kí ọyípo wàá sọ pọ̀lọpọ̀ ọdún láyé. Ọdún tí bọ̀ nílò àlékún owó, àlékún aláàtàlékún ọrọ̀, òun náà ló máa jẹ́ fún aláṣẹ Èdùmarè. Ó fọ́ pawó sì tó fèrè gìjó bíi ìyún láṣẹ ọlọ́run. Ó yá bó ṣe jẹ́ nìyẹn, olúwàṣẹ̀yà Yọlá Fájú yọ ọmọ sanfa jìnnà. Ó yá happy birthday to you, long life and prosperity. Àyàn nànà tó gbóúnjẹ fẹ́ gbọ́ tó rántí gba pléètì ẹ̀ mọ́. Ó yá ẹja mọ láǹfààní láti wọnú yàn nànà lọ ní Rabajigi àti lónìí Rẹ̀gẹ̀dẹ̀ fi ẹ bá kí ọmọ Nàìjíríà.
1: Ẹ kí gbogbo àwọn èèyàn wa tó ń gbọ́ wa káàkiri àgbáyé pé ibikíbi tán bá ti ń gbọ́ wa nítorí pé iléeṣẹ́ àgbáyé ìṣètẹ̀lẹ́tẹ̀ wùsọ ibòmíwà báyìí ó lè jẹ́ àárọ̀ ó lè jọ́sàn.

0: káàkiri gbogbo àgbáyé Ayọ̀dèjì Sọnùbárà ní ọ̀hún kéde. Àwọn Máyù ó fẹ́ dà ní pé bóyá kẹ wá rúbọ The Prince o, torí àmọ́ nǹkan tí The Prince àti Máyù bá lọ wá ráwá. A sì àmọ̀ pé a ní ilẹ̀kẹ̀ mọ́jà sílé mọ́jà síta ibìkan ní ọjà sí.
1: Ìta ni ọjà sí.
0: Àmọ́
1: ló bá jálé wọ́n lè pàkè jẹ́ ìta ni ọjà sí fún Máyù.
0: Ayọ̀dèjì
1: Sọnùbárà ní ọkọ mi, ẹ ṣe káfà bí tó Henry Nicholas Jackson wọn ta ní ẹsì pọ àpapọ̀ owó tọ́gbà lọ́wọ́ Aston Villa jẹ́ 65. Mo owó tọ́gbà nílò fún nígbà tó lọ sí Bayern Munich ó jẹ́ £80 million lórí Nicholas Jackson. Tàbá ó tán bá wá rí Landella Puyi tán bá ti rí ìta ní owó tó rú gọ́gọ́ díẹ̀. Owó tó jẹ́ tí wọ́n ó ti pa wọlé lásìkò ìgbà tí wọ́n ti ra ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí. Iye tó jẹ́ pé wọ́n ti pa wọlé lórí agbábọ́ọ̀lù tán tà yóò ti mọ lọ bí £1 billion tó jẹ́ pé kò sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láàrin gbèdéke o tó ti taru ọmọ tó ti pọ̀ tó bá wọn. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo ibi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́ ìsìn kọ́kọ́ bá ṣe ń ta ọmọ wọn. Ṣé àdéhùn ọlọ́dún gbọ́n tán fún ọ̀nà fi ń rọ mọ́ tàbẹ́ àbí n tí mò ń sọ ó yẹ kó yé yín
0: ìyẹn lágbọ́jì
1: rẹ yẹ pé àbí àdéhùn amúnisìn ṣó ń lọ jẹ́ kí wọ́n rọ mọ́ tàbẹ́ àbí káàkiri wo wípé Nicholas Jackson yìí ó wọ̀ tiye tí wọ́n rà àbí ká sọ wípé torí pé Ole Watkins fẹ́ fi agídí náà kúrò nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa torí kò train lánàá. Torí ẹ̀ ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Aston Villa náà ṣe wò pé kò sí táwọn ní ṣe ju pé káwọn lọ́ọ̀ gbé Nicholas Jackson lọ.
0: Àwọn kan jìyà ní ìdíje àkọ́kọ́
1: wọn. Wọ́n fi àpanu kì í ṣe pọ́n jìyà gan fi panu ni.
0: Oríṣiríṣi tó bá wo Chelsea ó fẹ́ dà pé wọ́n ní tí a sín tí ò bá kàn ní gbogbo nǹkan bíi tòun kọ. Nǹkan tá ń sọ ní pé ní EPL ní kí wọn ìyẹn tán pè ní domestic league èmi ní EPL èmi ní FA
1: èmi ní Carabao Cup.
0: Fi bẹ́ẹ̀ ṣe dáadáa. Ìgbà tá a bá sọ nílẹ̀ Europe àti ní àgbáyé ṣe dáadáa. Ó dẹ̀ rí pé tó bá wo ìgbà tí kiní ti dé àwọn kiní aláṣẹ tó ń Chelsea pàápàá jùlọ ẹni tó ní kiní bẹ̀ ṣe à ń bẹ̀ ìyẹn tó bọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ni a dẹ̀ mọ bí àwọn Amẹ́ríkà bí wọ́n ṣe máa ń ṣe ní orí ètò ọrọ̀ ajé àbọ̀n pàápàá jùlọ. Ó fẹ́ dàbí pé àwọn tíìmù wọn yẹn àti àwọn alábàáṣiṣẹ́ báyìí ń get a rise nípa pé kán ta player. Ó rí pé gẹ́mì kan tó sọ Nicholas Jackson tí a ń sọ yìí ìgbà tí ó wá láti ní Bayern Munich Alonso ti kọ́kọ́ wò pé bóyá ó máa wà lára àwọn game plan pé ṣùgbọ́n ẹni tó lọ Watkins tó lọ sí ní Saudi Arabia òun náà owó tán gbé wá owó ọ̀sọ̀ọ̀sẹ̀ gbogbo ẹ̀ ó pẹ̀lú nǹkan tó fi lọ. Àwọn kéde ń wo Ashraf Ladin wò pé àwa náà a máa play kí ní Champions League pé àti pé nǹkan tá a ṣe ní sáà tó lọ nígbà tá a gba nígbà Europa tí kì ní tán wìn àwọn náà wò pé kíru eré kó tẹ̀síwájú ó dẹ̀ pé Drew dẹ̀ máa jáde ní kòpẹ́kòpẹ́ lónìí. Àwọn náà wọ́n á múra pé àwọn player tí àwọn bá máa rà ó gbúdọ̀ délé tí ó máa gbóúnjẹ fún.
1: Láàrin àwọn àdìkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea báyìí agbábọ́ọ̀lù mẹ́rin.
0: Ó jẹ́ rí pé
1: agbábọ́ọ̀lù bíi mẹ́rin ló jáwé pé wọ́n ń sọ̀nà rẹ̀ mẹ́ta ti kọ́kọ́ lọ òkú Emiliano Martinez ìgbà tán gbéra Morgan Rogers wọ́n fi Alejandro Garnacho wọ́n fi sọwọ́ ṣẹun pé kán máa jẹ́ dòdò yẹn lọ. Nígbà tán tó ń gbé Nicholas Jackson nísìn wọ́n náà tún sọ pé kán máa mú Emiliano Martinez.
0: Nǹkan tá ń sọ nìyẹn pé ó dẹ̀ rí pé tí kì í dẹ̀ lè tó bá wò ni pé àwọn aláṣẹ Chelsea bóyá ọdún mẹ́fà àbọ̀mọ̀ méje tán ń ṣe àti pé tù ni pé títí mò ń bá ti ní owó lọ́wọ́. Ó rí pé tó bá wo Chelsea báyìí ní sáà yìí àti Man City a lè fẹ́ sọ pé ń gẹ̀tì right pẹ́nu pé àti ta péyà là ń sọ ọmọ kì í ṣe péyà ti rà orúkọ tó bá wọn máa ń titi náà.
1: Ọmọ màá mọ̀ ìṣìtàn tà yìí náà èlé náà rà.
0: Ọmọ màá mọ̀ ìṣìtàn tà ń bí £60 million àwọn 50 ní 10 wà tó jẹ́ àdán orí pé wọ́n ti sakin náà Savio náà wà ń bẹ̀.
1: Orí ẹ̀ wà ń bẹ̀ wà lára àwọn agbábọ́ọ̀lù tó tà jáde gẹ̀ẹ́ tó wọ́n jù.
0: Rodri abọ́mọ̀ èjìyàn. Iye tó rà ṣùgbọ́n tí owó bá ti wà lọ́wọ́ tíìmù a ń fẹ́ ní sùúrù a máa fẹ́ wá gúdọ̀fà pé bóyá ẹni tó bá ń bọ̀ owó tó gbúdọ̀ pọ̀ ó dẹ̀ rí pé ọjọ́ túzé a sọ pé kò sí nǹkan tí a bá ń sọ ní kíní lórí ètò àwa àti gbogbo iṣẹ́ kíní diamond kò sí kíní ètò tá a ń ṣe àbọ̀mọ̀tẹ́ pé a ń fa kò mú òkun yọ orí péjọ túzé a sọ pé pẹ̀lú kí martinez pé kí tí kí tó wà ní chelsea pé
1: pẹ̀lú ti sanchez yín pé kò káàtó tó.
0: Ẹ pé kò káàtó tó pé kò lè jẹ́ kán ṣe nǹkan kan àbòmọ̀ ní ìpì ẹ̀ pé wọ́n gbúdọ̀ wá kípa mi tí ó gbúdọ̀ rí pé ele o máa mú yẹ̀sì fún wọn. O dẹ̀ pé tó bá dẹ̀ wo ẹ̀ ọmọ Argentina yìí àbòmọ̀ táyé
1: tírí yẹ̀sì. Emmanuel Martinez.
0: Àbòmọ̀ táyé tírí yẹ̀sì ni. Ó ṣe é ṣe kán parí ìdí yẹn lọ́sẹ̀ nítorí pé a ti ń sọ pé àṣìṣe tí kinní ń ṣe sanchez máa ń ṣe ó máa ń lead sí goal àbòmọ̀ tó pọ̀ jù. Ó wà lára kípà ní ìpì ẹ̀ tó yẹ pé.
1: Ẹ̀rọ rẹ̀ tó lead sí
0: goal. Tó yẹ pé ẹ̀rọ ẹ̀ àbòmọ̀ tó ń fa goal òun ni à ń fi lé player. Ó dẹ̀ pé kínà dẹ̀ lè ó ṣe é ṣe kán ta kínà dí láàpù náà ti kinní northern forest. Dí Enzo Fernandez náà ti kinní máa ń ṣiṣì àti mọ̀. Pé bọ̀ ó fẹ́ dà pé bíi 75%.
1: Lórí ọ̀rọ̀ Enzo Fernandez yẹn jẹ́ ká gbẹ́ ọ̀dọ̀dọ̀ Julian Alvarez orílẹ̀-èdè Argentina làwọn méjèèjì.
0: Òun náà yarí
1: pé Enzo Fernandez ó gbé lójú wípé òun fẹ́ lọ́nà ọ̀kọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Man City. Ó gbé lójú pé òun fẹ́ kùnà ọ̀kọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Chelsea. Julian Alvarez yìí náà rè ó gbé lójú. Ipò ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Atletico tiẹ̀ ti wá bínú gan lánàá ti wá sọ̀rọ̀. A ní pé ẹ lè bá wọn sọ́ọ̀sì àwọn ò lè ta fún Barca.
0: Ẹ sórí nǹkan tó ń ṣe.
1: Àkọ́kọ́ nu tí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Arsenal bá wá kówó lọ fún Alvarez mọ́ tàbí tí Arsenal bá wá já owó wọn wálẹ̀ níwọ̀n bá ìgbà tó ti mọ̀ wípé àwọn nìkan náà wà lẹ́nu ẹ̀ torí Arsenal nìkan lọ́ṣàn tó ní báyìí. Tí Arsenal bá wá sọ pé àwọn náà ò lè ra 150 àwọn ò lè ra ju 70 àbí 80 lọ nísìnyí báyìí. Nǹkan méjì ni ìyá méjì ni ó mọ jẹ àfàdápa kan ikú sá lọ àdá tún sọnù. Ẹni tí ó padà ṣẹlẹ̀ ni wípé Julian Alvarez ò ní padà lọ́nà kan gbé agbábọ̀ọ̀lù kankan ó sì ṣe é ṣe kán mọ gbábọ̀ kán mọ bú rẹ̀ tàbí kan tiẹ̀ mọ wulẹ̀ lò.
0: Ẹ
1: wá jẹ́ ká wò ó pẹ̀lú kó ẹ jẹ́ wo tí ó máa tọ́sọ Fernandez òun àti Enzo Fernandez báyìí ọmọ orílẹ̀-èdè Argentina náà ni wọ́n. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan yìí àwọn agbábọ̀ọ̀lù tó jẹ́ wípé ẹ mọ̀ fi tipátipá sọ pé ẹ fẹ́ lọ yìí ẹ wà torí ẹ kọ́ bùbá agbára dìílẹ̀ láìsí wípé àdó yín ti tán. Bẹ́ẹ̀ náà ó wà lára tó so Litwake Oliwatke náà o. Ẹ jẹ́ wílé
0: lọ. Orí pé tó bá wo Enzo Fernandez gẹ́gẹ́ bí nǹkan tó sọ géèmù tán play níjọ Monday orí pé bọ́ ṣe pé wọlé àwọn olólùfẹ́ Chelsea ń pariwo. Ṣùgbọ́n nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé èmi náà àbòmọ̀ ojú ìwé tèmi tẹ́ ìmọ̀ kọ sáà player ni pé tinú player ò bá ti dùn àbòmọ̀ kéèyàn jẹ́ kó lọ nítorí pé tán bá ti lọ ó ṣe é ṣe kí ìfọkànsìn yẹn kó mọ sí bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan kí n tó kàn ṣẹlẹ̀ ni pé àwọn Atletico Madrid mọ̀ pé ẹ̀tọ́ bá ta fún Barca. Bayern Clause ó wà lórí ẹ̀ bóyá bíi £350 million àbí £400 million tí Barca bá lè kó yẹ wá ọ̀n dẹ̀ lè kó wá. Ṣùgbọ́n gbà kan a gbọ́ pé ó ṣe é ṣe kó jẹ́ pé dì láàrin pé tán bá fún wọn ní Alvarez àwọn agbàfitọ̀ Yokores pé wọ́n máa fowó sí. Ṣùgbọ́n a wá mọ̀ pé bóyá bóyá ó sì lè mú tàbí kò lè mú. Ó dẹ̀ pé ẹni tí kíta àjẹ́ ń sọ dẹ́lẹ̀ Alvarez tá ń sọ òun náà ń wò ó pé tí òun bá kú ní Atletico Madrid ó ṣe é ṣe kó mọ́ lè rí Champions League àti ìdíje bóyá bíi La Liga gbà. Òun ló fà á tó yẹ pé tó fẹ́ fi lọ sí bíi Arsenal. Ṣùgbọ́n àwọn Atletico fẹ́ tà sí Sikiri Barca.
1: Ṣé ẹ̀rí kọ́ ẹgbẹ́ agbábọ̀ lórí Amadé ní bí èsù gbèlèké tó jẹ́ pé bí kọ́ ẹgbẹ́ agbábọ̀ Barca ṣe sọ pé báyà wọn ó kówó lọ tí Madrid ti sáré kówó lọ. Pé kán mọ̀ bàṣá kí Barca mọ̀ bàṣá rọ ọmọ yẹn ra ẹ mọ̀ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Real Madrid wọn àn sírìọ̀sì pẹ̀lú ẹ̀. Wọ́n kàn sọ fẹ́rẹ́ bọ́ sì ṣe ni pé gbé price ń le bẹ́ẹ̀ tí price ń wú gọ́gọ́ wọ́n sì bọ́ọ̀lù ẹgbẹ́.
0: Bọ́ sórí nǹkan tí kí tó ṣẹlẹ̀ tí Barcelona Atletico náà ò lè jẹ́ kí àwọn Madrid ra orí pé orogún tó wà láàrin Atletico Madrid àti Madrid ó burú ju pé ó dẹ̀ rí pé ìgbà míì wà lọ́tà Griezmann gbà yẹn tó lọ sí Barca ìgbà tó tún padà sí Atletico rí pé ó bẹ̀bẹ̀ ó ní pé káwọn fans àwọn pé kán má bí. Ṣùgbọ́n nǹkan tẹ̀mí kan mọ̀ ni pé títí ọ̀sẹ̀ yìí tàbọ̀sẹ̀ tó ń bọ̀. Ṣùgbọ́n kókó tó kàn wá ń bẹ̀ ni pé ojú ìwé tẹ̀mí tínú player bá ti dùn ẹ̀jẹ̀ kan fílà. Ṣùgbọ́n ó tún wá pẹ̀lú owó tán bá kó wá náà tí owó yẹn bá pọ̀ èmi ò pé a máa fẹ́ ra ẹlòmíì o
1: Atletico máa fẹ́ ra ẹlòmíì. Ó yá pẹ́pẹ́ pa ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Brighton ń fagbọ́ wọ́n ti bá ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù sí Milan sọ̀rọ̀ ìyá lórí Yusuf Fofana ipa wọn fẹ́ gbé ọmọ náà àní pé wọ́n ní wọ́n pẹ́ kankan sí bẹ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Brighton wọ́n ti gbé Adi Malik Diop láti ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù West Ham náà ti bí ọmọ náà gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní 161-591-011 lójú òpótẹ́ láǹfààní láti gbà wọlé Akuna Matata.
2: Pẹ̀lú ẹ̀rọ ká lọ pé tó.
1: Àárọ̀ ni ẹ̀ka ọ̀tẹ̀ Roscojo kọ́ yìí.
2: Ọ̀tẹ̀
1: Roscojo. Ó yà ọ̀tẹ̀ Roscojo ó ta pinpin láti Ìbàdàn.
2: A máa pé tó.
1: Mi ìwé ti brọ́dà mi ó ti pẹ́ gan.
2: Olorun
1: Joko baje. E se mi.
2: Mo kini tolugbo gina o won pe to Olorun Joko
1: baje. Ayodeji so ni bare ni.
2: Ayodeji so ni bare o ti sumo ni o ti pe.
1: O ti pe.
0: Eyin ti ma dan. Ah o ya to ile.
2: Olorun Joko baje.
0: E se yo baje ti.
2: Ni ta ti oro gokita tesi. Emi na pe fa ki won si gbe emi na lo martinet yen because e sa tesi yen ko se re to gbe ade o. Baba go seven won go si pada ko se re na gboka. Sheri na gboka ara Olorun Joko baje keto.
1: Baale alate. Baale alate baale alate mi ni emi mo fun loye. Akuna madata.
3: Babu ala.
1: Ta lo wa nu agba na.
3: Ogbeni James latoku yin.
1: Oya oni da mewa mi o weti.
3: Ben yelo ba ma yu ki ma yu wa so da mewa o.
1: Ah san ma jiya ni.
0: On lo je ko mu ma yin sowo.
3: Oh ti mo kokon e fun wa le
1: sebe. Ah an je o.
3: Sheri ti ba e ma lo. Ki sa se ko te loju ku je ko ma ku ba wa.
0: Ah
3: ti je tara wa o tun ko te ba wa. E ori ton gba bo si ton mule bi efu.
0: Eh no. Ja bo ya ti jo omode ma nbo danda.
3: Gbogbo bot omo yen gba fi outside the team o tin gba. O sa ngba o tin mo. O sa pada yen ile o yen meji le. Ala ku ba.
1: O mo po ro mi apo ni. Akuna matata.
3: Abuala.
1: Ta lo wa na gba yi.
3: Bola ji lo nsoro la to gbo mosoro.
1: Oya, iko igba gba wo lo leja fun yi.
3: FCB ni Barcelona.
1: Oya gbegbe gbe.
0: Ah Madrid mo win. Ah mo win for one lani.
3: To ba win kan ma win oko won bo. E je ka pade mi le classico kan mo bo tin lo.
1: O doctor ba ko sere.
3: Eh eh. Seri Alvarez yen. Barcelona ji fun be ti ton ba ji.
1: Oh. Adon yin ni o. Akuna matata. Ajabo printing agbara to gbe gbogbo ojo mi duro aja score wa yeyan mi ni mi o ni wa gbogbo yin ti ti di gba mi ta mo lava ni lati pade o rovo bible now o da bo

0: ṣe bí òkúta tó bá wà nínú odò kò mọ̀ pé òun pàtítà.
1: Yẹ́sìkẹ́.
0: Ó dé lọ́wọ́rọ́ tó ní ètò yí ètò wa ètò àtúpalẹ̀ ròyìn. Ìkànnì Diamond 3.7 òun ló lọ ní ìpínlẹ̀ Kwara.
1: Wà á ti máa gbọ́. Ìbẹ̀rù
0: wọn kẹbi tẹ́tí gbèsè lówùrọ̀ tó ní.
1: Yẹ́sìkẹ́.
0: Ọ̀dọ̀ tí yí bò lẹ ṣe ń pè é.
2: Yẹ́sìkẹ́.
0: Àwọn kan kókó àjímúni. Wọ́n ti gbégé sí ẹ̀sọ̀rọ̀. Wọ́n bẹ gbé kókó lówùrọ̀ tó ní. Àwọn ẹlòmíràn ogun ẹ̀jẹ̀ ni. Wọ́n gbómi sẹ́gbẹ̀ẹ́. Wọ́n gb bẹ̀rọ̀kà ni.
1: Bá àti ẹ̀rí kéèkì.
0: Wọ́n fẹ́ já sínú omi, wọ́n fẹ́ gbẹ̀rọ lọ́wọ́ tó ní. Ìṣẹ́ tí ìròyìn rèé, ó wọlé tí kìí ṣe pàǹdà tó ń tà láwọn ẹbí kan. Lílẹ̀ Ìbàdàn,
1: Àmàlà-Lẹ́wẹ̀,
0: àti Abúlé Wẹ́dú.
1: Lọ́jọ́ Thursday.
0: Ẹrù Ògún Fẹ́ni, Ògún Bani, ní nǹkan bíi aago mẹ́jọ.
1: Báwọ̀wẹ́.
0: Kọjá ìṣẹ́jú mẹ́rin.
1: Ilẹ̀ pọkò ní mú a lọ.
0: Taiwo Adéjẹmí ló kọ mi.
1: Ẹ mọ kọ́ṣẹ́ àwọn tó yẹ pé tá a máa ṣe bẹ́ẹ̀ dé ijó yẹn lójú wọn máa ń le. Ṣé wọ́n bá béèrè kéèkì lọ́wọ́ wọn. Ẹ mọ kọ́ṣẹ́ wọn o. Eléjì rẹ̀. Àwọn àgbàbọ̀ wọn ní kìràkìtà tẹ́ rí yẹn wọ́n ní kò dọ́là o. Ká ṣiṣẹ́ bí ẹrú wọ́n ní ọ̀dà nǹkan kan. Ẹ̀kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ́ ojúmọ̀ ẹ̀tú kọ
0: tí la àwọn èèyàn ká kọ́kọ́ gbà á.
1: ó ṣe kókó.
0: ṣebí àgbà kì í wà lọ́jà kọ́lọ́wọ́ tuntun wọ.
1: yẹ́sì kẹ́ ó
0: mọ̀ sọ ààrẹ tinubu ó mà dé padà pàbí yóò abidun ọ̀rọ̀ lórí káwọn ọmọ ọlẹ yìí tó mọ ra gáàsì lẹ́ẹ̀dínwó kí láàrẹ sọ ẹgbọ́ lówùrọ̀ tó ní
1: orí ọba. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà eléjìrẹ́ wọ́n mọ̀ sí àgbéǹde ètò àwùjọ kan èyí tí ó náwó tó bílíọ̀nù kan dọ́là láti gbé agbára wa àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ta ló fọ́ kẹ́ńkẹ́ ọ̀rọ̀ sí gbọ́ra yẹn láǹfààní láti gbọ́ ò lójúmọ́ tò ní.
0: gbọ́dọ̀ fílíńdé yà wòde
1: ká
0: má lè gbádì yẹ ó máa rè ó máa ti fòrò ránṣẹ́ fún àwọn iléeṣẹ́ tó mójútó ojú ọ̀nà márosẹ̀ kan nílẹ̀ yìí kíni kan ṣe ẹgbẹ́ lówùrọ̀ tò ní.
1: ó mọ̀ tuntun di oníwòrò síwòrò lóní gbàgbọ́s gírígírí wò lójúmọ̀ tò ní eléjìrẹ́ o àtìkù ó mọ̀ ti pé ikọ̀ tinubu níjà o lórí kíni gan ẹ láǹfààní láti gbọ́ nígbà tí ìròyìn bá balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ lójúmọ̀ tò ní.
0: ẹbí àgbàlagbà tó bá ń ṣe láńgbáláńgbá ó yẹ ká lè bá a sọ alága ìjọba àbílẹ̀ kan nílẹ̀ yìí ó padà ti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ tó ní bẹ́ẹ̀ bá tẹ̀lé gbé òṣèlú apc ẹ kó ìjọba àbílẹ̀ mi ta ló sọ ẹgbẹ́ lówùrọ̀ tò ní ọlá.
1: eléjìrẹ́ o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n mọ̀ tó dá bẹbẹ lára yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wọ́n tari kíní ọ̀hún bóde wọn ní abala àkọ́kọ́ àwọn ọkọ̀ tó ń lo dán tàbọ̀ sí electric vehicle mọ́ ní o fáwọn àwo gan ẹ láǹfààní láti gbọ́ nígbà tí ìròyìn bá wọra tán láàárọ̀ tòní.
0: pàpí pàpí ọlọ́run nation mo gba amúlòwòrán tòní kẹ̀kẹ́ ìròyìn mi jẹ́ ń gbé lọ síwájú ààrẹ bọ́lá tinubu bẹ́ẹ̀ bá rí gáàsì díẹ̀ dà
1: lọ́wọ́ tòní. ẹ o sì lè rí electric vehicle gbà. ọ̀dà rí kan gbà.
0: ìròyìn ọ̀hún wọn ní àgbọ́dọ̀ fínídé ìyàwó di ká mọ́ lè gbádìí yẹ. bẹ́ẹ̀ bí ìlú kan bá fi lọ́ọ́ bàjẹ́ àmọ́ àwọn àgbààgbà tó wà níkàlẹ̀ ni ààrẹ lẹ́yìn bọ́lá mẹ́rin tinubu ní àná ọjọ́rùú ti kẹsẹ̀ sí àwọn àjọ tó ń mójútó afẹ́fẹ́ gáàsì nílẹ̀ yìí yẹ nigeria liquefied natural gas limited ìkọ́lẹ́ gbèsè àkè kí wọ́n lè máa lo àwọn afẹ́fẹ́ gáàsì tó pè abẹ́rẹ́ dáradára ó wá tẹnumọ́ kọ́lẹ́ gbèsè àkè láti wọ́n ọ̀nà àbáyọ sí gáàsì tó ń ṣòfò dànù pàápàá jùlọ káwọn ọmọlẹ̀ yìí lè máa ra ọ̀dínwó gáàsì yẹn afẹ́fẹ́ gáàsì dáná ààrẹ nígbà tó sọ̀rọ̀ ó ní ẹjẹ́ káwọ́ lẹ àwọn afẹ́fẹ́ gáàsì yìí tó sì jẹ́ wípé wọ́n ti wá ń kùnà láti di pé ó lapa lára àwọn ọmọlẹ̀ yìí. àrẹwà tẹnumọ ó wá ní ẹwò kí ni àǹfààní nǹkan tá a ní tí ò lápa lára àwọn ọmọ ẹlẹyẹ ó wá ké sí àjọ ọhún ó ní ẹ pèsè rẹ ká lè mọ tà á lágbàáyé àti pé lẹ nàìjíríà kọlẹ ìdínwó fún àwọn ọmọ ẹlẹyẹ bí àwọn látọnu gáàsì àti wọn dáná àwọn tiwa pọtìlá ló tiwa di nation inú òwúrọ tó
1: ní. ó ṣe lórí ẹ pé báyìí bọ́ yìí.
0: olówó ni wọ.
1: àmì ló ń kọ jésù. abẹ́rẹ́ gẹ̀gẹ̀ eléjìrẹ́ o ẹ̀tún yọ abọ́wọ́ ẹjẹ́ jọ jẹun ayọ̀ lójúmọ̀ tó ní ó di wọ̀ nínú ìwé ìròyìn tribune tó jáde lójúmọ̀ tó ní kíni wọ́n wí kíni wọ́n sọ wọ́n pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n mọ̀ ti ṣe àgbéǹde bẹ́ẹ̀ ni wọ́n sì sọ lójú eégún kíní ọ̀hún o ètò kan èyí tó rí sí ọ̀rọ̀ àwùjọ léyìí tí ó gbé agbára wọ tẹrútọmọ àtiwé àtàgbà àtọkùnrin àtobìnrin onílé àti àlejò ọmọ orílẹ̀-èdè nàìjíríà aya ààrẹ orílẹ̀-èdè yìí mọ̀mọ́ olúrẹ̀mí tinubu ló mọ̀ fọ́kẹ́ńkẹ́ ọ̀rọ̀ sígbóra ayé lójúmọ̀ tó ní o wọ́n fi léde o wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni ọjọ́rò ni wọ́n mọ̀ ti jáde sí bọ́m̀bọ̀ bí wọ́n ti sísọ lójú eégún kíní ọ̀hún lọ́kọ̀ọ́kọ́ ejeje wọ́n ní ètò kan èyí tí ó máa dáàbò bo àwùjọ léyìí tí ó sì yọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kúrò nínú ìṣẹ́ àti òṣì pápẹ́ jùlọ àwọn tí ò rọ́wọ́ họrí o wọ́n ní ètò ọ̀hún ni yóò mọ̀ná wọn tó bílíọ̀nù kan dọ́là wọ́n tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ wọn ní ẹgbẹ́ wo ẹ fi wọ ẹ̀yẹ́wò bó ti ń lọ làwọn náà ganu síbẹ̀ làwọn ń tẹ̀lé o lọ́kọ̀ọ́kọ́ ejeje wọn ni kíní ọ̀hún kò sẹ̀yìn àti gbé agbára wọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí nǹkan kó túbọ̀ rú gọ́gọ́ sí i lẹ́ka ètò ọrọ̀ ajé wọn aya ààrẹ orílẹ̀-èdè yìí mọ̀mọ́ sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu o ló mọ̀ tari ọ̀rọ̀ náà sí ìgbọ̀rọ̀ ayé lásìkò tí ó ń sísọ lójú eégún ètò ọ̀hún àti àwọn ètò mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mìíràn léyìí tí wọ́n ṣe àgbéǹde rẹ̀ àti àgbékalẹ̀ rẹ̀ láti gbé agbára wọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti láti mú kí nǹkan kó túbọ̀ mú yẹ́sì fún wọn délẹ̀délẹ̀ àti láti yọ wọn kúrò nínú ìṣẹ́ àti òṣì ọgbà balance rẹ̀ lóní ṣókí tribune ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tò ní ẹlẹ́jìrẹ́.
0: ọlọ́rìn tó lọ ganan ṣe níwájú ìyàwó ààrẹ ilẹ̀ yìí pọ́ǹchì mo mọ̀ gbámú ọ̀la.
1: kí màmá bèrè àká nọmba mi.
0: ẹ ṣàgbé
1: ayo
0: ẹ ń tọrọ owó
1: tọba bù ẹ lówó onígbà
0: má gbà mọ mú ló pè
1: é kó pé bẹẹkà
0: pọ́ǹchì mo gbà mọ
1: ìṣọlẹ̀
0: ìṣọlẹ̀ ọ̀tọ̀ní kẹ́rọ òyìn mi wájú mínísítà nílẹ̀ yìí fún ṣíòde mọ̀gbẹ́dẹ́ tó fohùn léde ó ní ẹ̀wò àpò tá à ń kọ́wọ́ sí tó ń dani lọ́wọ́ nù bá a gé kúrò lára ṣòkòtò kò sí ẹ̀wọ̀ níbẹ̀ mínísítà nílẹ̀ yìí fún ọ̀rọ̀ iṣẹ́ òde david umahi ti ra wẹ́ẹ̀bẹ̀ fún àwọn iléeṣẹ́ tó mójútó ojú ọ̀nà tó lọ láti ìlú benin dé ìlú asaba kọ́kọ́wé ṣàpẹlẹ̀ yé kan sì fagilé iṣẹ́ ọ̀hún tó gbé fún wọn tó gẹ́sẹ́ àkànṣe nígbà tó ń fìdí ẹ̀ múlẹ̀ ó tẹnumọ wípé àwọn iléeṣẹ́ ọ̀hún kan kó kúrò gbogbo nǹkan tí wọ́n gbé di ojú ọ̀nà ọ̀hún ìyẹn ojú ọ̀nà tó lọ láti ìlú benin dé ìlú asaba káwọn èèyàn lọ́nà láǹfààní láti máa lọ máa bọ̀ láìsídìwọ̀ umahi ọmọ ọ̀rọ̀ àwọ̀ ẹ̀bẹ̀ ọ̀hún nínú ìwé kan tó léde ní àná ọjọ́rùú níbi ìpàdé kan tó wáyé pẹ̀lú àwọn tọ́rọ̀ kan ní pẹ̀lú àwọn tọ́rọ̀ kan níjọba ní ìpínlẹ̀ benin nípínlẹ̀ benin pàápàá jùlọ nílé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti jẹ́ ti ìjọba ìpínlẹ̀ èdè ó ní ẹ̀kọ́ ìránṣẹ́ ká tètè báyìí fagilé iṣẹ́ àṣẹyìn tá a gbé fún iṣẹ́ pọ́ńchì lọ́wọ́ tòní ọ̀la.
1: ó tún yá o ẹlẹ́jìrẹ́ ó di wọ̀ nínú ìwé ìròyìn guardian tó jáde lójú náà tò ní wọ́n pé àtìkù ló mọ̀ ti fi ìka àléébùrọ̀ ikọ̀ èyí tí ààrẹ bọ́lá ahmed tinubu wọn mọ̀ fi rò nímò lórí kíni gangan wọn ni lórí igbó yìí sọ yìí onírúurú ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ẹ̀ka iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ òye fún ipò ààrẹ lábẹ́ pẹpẹ ẹgbẹ́ òṣèlú african democratic congress adc alhaji atiku abubakar ni ó mọ̀ ti pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà tẹ mọ́ wọn alátìlẹyìn wọn níjà o ó ní ẹbọ bí ẹgbọ́ ẹtanná wádìí òun kí ẹ sì wọ́ òun ríyẹríyẹ lọlé ẹjọ́ o bí ẹ bá ní ẹ̀rí wípé òun wù àbàjẹ́ kankan léyìí tẹ lè fi kàn wọn o bẹ́ẹ̀ ló fẹ̀sùn kàn wípé onírúurú àhesọ ọrọ tẹ mọ ẹsùn lórí rànran èyí tí wọn ni olùgbòropa ọhún léyìí tí wọn wú jáde lákọtún ó ní ṣe ni wọn máa ń lo ọgbọn àlùbọkọrọ yìí láti gbèrú àwọn ọmọ orílẹèdè nàìjíríà látẹyìn o lẹgbẹgbẹ lẹgbẹgbẹ àti láti ṣe ojú wọn kúrò lára ìbéèrè èyí tí òun béèrè lọwọ ìjọba àpapọ̀ orílẹèdè yìí wípé kí wọn jáde sí gbangba wọlíà kí wọn wá ṣàlàyé fún tẹrútọmọ àtiwé àtàgbà àtọkùnrin àtobìnrin onílé àti àlejò ọmọ orílẹèdè nàìjíríà lórí owó èyí tí wọn ni wọn mọ̀ pa o látara yíyọ ìgúpa owó orí epo àtìkù ni ó mọ̀ p pe ipeneja na ninu atejade ke yi te o fi lede gamboro si gboraye o ni ojoru gba ti owo ni tin se igba keje olurunlowo pataki si eleka ibare ni soro owo iroyin te mo ipolongo iyen Frank Shahibo nigbati o nsoro o salaye oro o ni oyoro esun lori nara eyi to do ma eka ina oba eyi ti won tu jade o won ni ofu to fete asa ti o ni kan mo ni o gba balance re abi gaibia lo seri e laaro to ni eleji re
0: right ola yes keke royin mi je npile kun demand ni lo lori laaro to ni
1: o be wude
0: abura da kan mo mo ni waju keke mi to pada pariwo wi pe ibi taye ba ti koju si agbodo ba won keyin si ekan ninu egbe oselu alaburada pdp to to je akose mose onisegun yinbo dokita seyi ade ko ti da wodu no pelu honorable saidi popola oleyo joseph gbenga obanla ati amofin belo afolayan bo se kede won pe awon na ni omoye egbe oselu alaburada pdp ni ipinle kwara ade soju awon eyan ekun ni bogusu ipinle kwara ni legbimo asofin agba ile ye ati lati soju awon eyan ekun debo irepodun ekiti okero isin ni legbimo asogusofin ile ye ati lati soju awon eyan ekun debo ipinle irepodun ni legbimo asofin ni ipinle kwara saju eto debo abi to nbo atejade kan to lede latowo abe se kawo adigun lori oro royin toni fisenti faduma ade oni dokita adigun salaye pe awon meteta pe se jare olubore gege bi omoye egbe oselo pdp ni ipinle kwara o mo ti fawe ni reti pe ko won ni asojo to kojo osuwon dokita adigun wa tenmo pe awon eyan ye won je omoluabe papa julo to je pe won ni fe awon eniyan o wa tenmo pe awon eyan na won soju eko dibo won dara gege bo sewe o wa ni ewo ewe iwo de ba ti weyin eri ohun sitan o le pe ohun satileyin fun awon teta o wa tenumo wi pe ke awon toro kan papa julo ni awon eko dibo ohun kan se asileyin fun awon meteta to la diamond lowuro to ni
1: aya eja sare gbo ko aje lo ba ba ti pada de eto si n tesi waju ba ti kowe re mo yi ko nbe yin la wa olorun be pelu wa ofe anbo ojo ja ya o

0: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC. Available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
1: O fẹ́ràn oúnjẹ, àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún, àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú. Tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkún mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán, àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́, àtoníkóró jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dá owó rẹ̀ ò gúpá, kò sì ṣòro láti rí, yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà, ilé-iṣẹ́ Feedsin Healthcare PLC ló ṣe.
2: Táwọn ẹ̀ka àbò padà láti ẹ̀ka ìpolówó ọjà wa, àtúpalẹ̀ ìròyìn ó ń tẹ̀síwájú bá a ti kọ̀wé ẹ̀, ọ̀fẹ́ ó di wọ̀ nínú ìwé ìròyìn The Nation tó jáde lójúbọ̀ ọ̀tún ní eléjìrẹ́, ẹni tí ń ṣe ọ̀gá àgbà pátápátá fún ikọ̀ fìjìláńtẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà, alàgbà James Udoma ni ó mọ̀ ti jáde sí gbọmgbọmbọ lójúmọ̀ ọ̀tún ní bí ó ti ń fi ọ̀gbàgbọ̀ ọ̀rọ̀ gbalẹ̀ pàrọwà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o láti jọ jáde rí dájú pé wọ́n pèsè àwọn irinṣẹ́ àti àwọn ohun èlò èyí tí àwọn ọmọ ikọ̀ fìjìláńtẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà léyìí tí wọ́n nílò láti rí dájú pé ọwọ́ iṣẹ́ wọn ó túbọ̀ ń yá sí o àti láti mú àdínkù bá iye pípàdánù àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún lójú ìjà pàápàá jùlọ nínú ìgbésí àti gbógunti ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò léyìí tó ga tan tí kò sì rajaja lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí kinní ọ̀hún ni wọ́n ti ṣe fẹ́ṣánkò nínú gbogbo àwọn ìwé ìròyìn tó jáde lójúmọ̀ tó ní Udoma ni ó máa gbára ta ò wípé púpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ fijilante lórílẹ̀-èdè yìí ni ẹgbẹ́ ọ̀hún mọ̀ ti pàdánù o látàrí bí wọ́n ṣe ń tari wọn sí ojú ìjà lásìkò tí wọ́n bá ń kojú àwọn ẹlẹ́kẹrú agbésùmọ̀mọ́ tẹ mọ́ àwọn jàǹdùkú o láì ní àwọn irinṣẹ́ èyí tó dára tó tọ́ àti èyí tó yẹ lọ́wọ́ nígbà tó ń fọ̀rọ̀ jẹ̀wọ́ pẹ̀lú àwọn onígègé ara nílùú Àbújá ní ọjọ́rùú Udoma ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ bí ó ti ń tẹnumọ́ ó ní ẹ̀gbọ́ ẹgbẹ́wò ẹ̀fíwò ẹ̀yẹ̀wò oní bàbá sọ̀rọ̀ nípa àwọn ọmọ ẹgbẹ́ fijilante ó ní wọ́n mọ̀ dáńtọ́ o bẹ́ẹ̀ ni awọ wọn ó sì kájú lò ó ní mùsèmúsè wọn ó mọ̀ dá músèmúsè tó o ó ní gbogbo iṣẹ́ táwọn ṣe làwọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé gbogbo wọn pátápátá ni wọ́n mọ̀ ní orúkọ wọn lọ́wọ́ lásìkò tí wọ́n bá fi wọ́n sọwọ́ sáwọn ojúkò láti lọ dáàbòbo àwọn ìletò agbègbè tẹ mọ àwọn ìpínlẹ̀ lọ́kọ̀ọ̀jọ̀kan ó ṣàlàyé ọ̀rọ̀ sọwọ́ iwájú o ó ní ìdí nìyí o tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà fi gbúdọ̀ ṣe àtìlẹ́yìn tó gbọngbọ tó nítumọ̀ fún ẹgbẹ́ ọ̀hún nípa pípèsè àwọn irinṣẹ́ èyí tí wọ́n nílò fún ọgbẹ́ balance rẹ̀ àbí The Nation ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní.
3: Bẹ́ẹ̀ ọlá lóòwúrọ̀ tòní punch newspaper àbúmọ̀ gbámú ìlú Àbújá wípé kẹ̀kẹ́ mi dé tòní àgbàlagbà tó bá ṣe langbalangba ó yẹ kábà sọ alága ìjọba ìbílẹ̀ Èkújé ní ìlú Àbújá Danjuma Sekuolo padà ti ṣe àfọ̀mọ́ lórí ọ̀rọ̀ kan tó sọ tòní àwọn olùgbé ìjọba ìbílẹ̀ ọ̀hún tán bá ti ní ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC kan kó kúrò ní ìjọba ìbílẹ̀ náà Sekuolo nígbà tó ń ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀hún lánàá ọjọ́rùú nígbà táwọn èèyàn ń bẹnu àtẹ́lẹ̀ lórí fọ́nrán tó gbìnà yá tó ṣàlàyé pé owó ní fàyè gba àwọn alátakò kọmọ ẹgbẹ́ ìjọba ìbílẹ̀ Èkújé torí pé wọ́n ti jẹ àǹfààní ìṣàkóso ààrẹ Bola Tinubu àti ìgbìmọ̀ mínísítà fún Àbújá Ẹ̀sọ́ Wike àmọ́ nígbà tó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn àti àwọn tọ́dọ̀ kan ní àná ọjọ́rùú alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ó ní àṣìgbọ́rọ̀ lórílẹ̀-èdè pàápàá jùlọ nǹkan tó ń sọ kọ́ ni àwọn èèyàn gbọ́ ó wá tẹnumọ́ onírọ̀ tó ń sọ kò túmọ̀ sí nǹkan tó wọ́n ṣe níjọba ìbílẹ̀ náà tó pọ́ṣù lórí rẹ̀ tòní ọ̀la.
2: Ada ó di wọ̀ ní yàrá ìròyìn iléeṣẹ́ wa láàárọ̀ tòní eléjìrẹ́ ìpínlẹ̀ Kwara ibẹ̀ ni mo balẹ̀ kà sí bí wọ́n ti fi ń léde o wọ́n pe ìkángun àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress nípínlẹ̀ Kwara Tinubu lábẹ́ ọ̀bùrẹ́dà kan léyìí tí wọ́n pè ní Otoge Progressive Top mọ̀ ní àpèkúrú rẹ̀ ń jẹ́ o ni wọ́n mọ̀ ti fi ògùn ọ̀rọ̀ ọ̀hún gbárí wọ́n fi ọwọ́ náà sọ̀yà wọ́n ní ẹ̀gbọ́ àwọn òní fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ṣùgbọ́n ṣe ni àwọn ó rí dájú pé àwọn ṣiṣẹ́ takuntakun pẹ̀lú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láti mú kí ọwọ́ ìjọba kótúbọ̀ yípadà padà o níbi ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 gẹ́gẹ́ bí kíní ọ̀hún bó ti balẹ̀ kà sórí tábìlì wa lójúmọ̀ tòní wọ́n ní ẹgbẹ́ ọ̀hún nínú wọn lamọ̀ ti rí àwọn tí wọ́n jẹ́ a national assembly aspirant tẹ mọ́ fọ́mà governorship lọ́kọ̀ ọ̀jọ̀kan o tẹ máwọn àgbààgbà tó jẹ́ sẹ́bì àti wọ́n sì jẹ́ awuro sàsà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n mọ̀ fi ọ̀gbàgbọ̀rọ̀ náà gbalẹ̀ o níbi ètò ìwọ́de àwọn alẹ́nu lọ́rọ̀ léyìí tí wọ́n ní ó wáyé nílùú ìlọrin ní ọjọ́rú èkankan nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún olóyè James Ayẹni ó jẹ́ kó di mímọ̀ wípé digbí báyìí làwọn wà o nínú ẹgbẹ́ òṣèlú APC àti wípé ọmọ ẹgbẹ́ òṣèlú APC tọkàntọkàn làwọn máa ń ṣe o ṣùgbọ́n àwọn nígbàgbọ́ nínú àyípadà ìjọba ìdílé yìí táwọn yóò ṣe ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP láti mú kí ojú ọjọ́ ìjọba nípínlẹ̀ Kwara kó yí padà kí ara lè tu tẹrù tọmọ sí ọgbà balance rẹ àbí yàrá ìròyìn iléeṣẹ́ wa ni mo ti rí lẹ́yìn láàárọ̀ tòní.
3: ọlá lóòwúrọ̀ tòní di kẹ́bù ọmọ ogbamú wáyà anákọmọgbámú ìwé ìròyìn ni tó ní orin tó bá ti wu ẹni lẹ́yìn kọ sí gbẹ̀dú ènìyàn ọmọ òye fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú Accord Party Gbenga Ọ̀làwọ́pọ̀ Azeem ti ṣàlàyé pé tán bá lè dìbò fún òun fún ipò ààrẹ ní Nàìjíríà a máa ta epo bẹntiró ní owó tó jẹ́ náírà 5,000 náírà 6,500 per litre ló mọ̀ pé nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn Ọ̀làwọ́pọ̀ Azeem tẹnumọ wípé wo epo ọ̀hún gan o lè já wálẹ̀ sáàrin ìgbà náírà sí 300 ẹ̀kẹ́dẹ̀bù kan tó bá jẹ́ pé ó bá wo owó tó fi ń pèsè rẹ̀ àti pàṣípàwo sọ́wọ́ ilẹ̀ òkèrè ó wá tẹnumọ wípé ẹ wò ó tẹ bá dìbò fún òun tó wọlé ilẹ̀ nàìjíríà ẹ mọ̀ra ẹ̀ọ́dínwó epo Ọ̀làwọ́pọ̀ Azeem ó ní ìpínlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ òye fún ìpàdé Accord Party ṣùgbọ́n ẹgbẹ́ ọ̀hún wọn ti ní tó bá ti ẹgbẹ́ ọ̀hún ní oṣù kẹfà wọn ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ò mọ́mọ́ gẹ́gẹ́ bí ọmọ òye fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọlá ní kébìrì lówùúrọ̀ tòní.
2: ọ̀dà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà mọ̀ ti taari abala àkọ́kọ́ àwọn ọkọ̀ tó ń lona tá a mọ̀ sí electric vehicle jáde o fáwọn òṣìṣẹ́ ọba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n mọ̀ tún dá bẹbẹ lára yàtọ̀ sí bẹ́ẹ̀ lójúmọ́ tòní o bí wọ́n ti ń gbégbé sí akin wọ́n taari abala àkọ́kọ́ àwọn ọkọ̀ èyí tó ń lo iná tá a mọ̀ sí electric vehicle gẹ́gẹ́ bí ìlérí àti àdéhùn èyí tí wọ́n ṣe o pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọba léyìí tó ṣe àfihàn ìfarajì tó gbọ̀ngbọ̀n o látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti mọ kí ìgbáyé gbádùn àwọn òṣìṣẹ́ ọba kó túbọ̀ rúgọ́gọ́ sí lábẹ́ ìdarí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni tí ń ṣe ọ̀gá àgbà pátápátá fún àjọ kan tí wọ́n pè ní National Automotive Design and Development Council NADDC alàgbà Olúwẹ̀mí mọ Joseph ni ó mọ̀ fọ́kẹ́ńkẹ́ ọ̀rọ̀ náà sí ìgbọ̀nráyé o ní ọjọ́rú lẹ́yìn ìpàdé ètò láǹfààní láti jókòó ṣe o pẹ̀lú ààrẹ Tinubu nílẹ́gbẹ̀ẹ́ ààrẹ tó ń bẹ nílùú Àbújá lónìí sókè ọgbà balance rẹ̀ Guardian ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní o.
3: tó ọlọ́dẹ kébù mo sì wà nú ẹ̀ lówùúrọ̀ tòní náírà tí a sọ ẹ̀jẹ̀ rèé kò gbọdọ̀ tán ní èékán náà alága àjọ ìjọba àlẹyé tó ń fúngun mọ àwọn tó bá ṣòwò ló mọkùmọkù efcc ọlá olùkọ́yẹ̀dẹ́ ti ṣàlàyé wípé àjọ ọ̀hún yóò padà péjọ kò tẹ́milọ́rùn lórí ìdájọ́ kan tó gbé kalẹ̀ tó ti gbégi dínà èròǹgbà àjọ efcc láti gbé ẹsẹ̀ lé dúkìá mẹ́sàn-án tọ̀ọ̀tọ̀ tó yẹ sí mísínà tẹ́lẹ̀ ìrírí lẹ́yìn fún ọ̀rọ̀ ìdájọ́ àbábákà mọ́làmí ìròyìn ìlọ́wọ́ tòní ọlá.
2: ọ̀rẹ́ ẹja máa lọ tààràtà sí abala kejì ètò yìí tá a pè ní abala lámẹ̀yẹtọ́ gbogbo àwọn ìwé ìròyìn tó kù tó bá wá sóde fún tààrọ̀ tòní ó di wọ̀ lórí àti ayélujára wa www.diamondfm.net ẹ lọ́ mọ̀ ká alákàgbádùn kẹ́ ẹ mọ̀ tẹ ọgbà balance rẹ̀ ń bẹ̀ bí àwa ti ń lọ tààràtà sí abala kejì ètò yìí tá a pè ní abala lámẹ̀yẹtọ́ aláyọ̀ láǹfààní láti sọ fún yín pé lámẹ̀yẹtọ́ wa wọ́n ti wà níkàlẹ̀ ìyẹn dókítà Adu Karim Jimoh Edun sorry ó kọ wọn o bí bá ti fẹ́ mú dókítà Abdulkareem Jimoh Edun mo máa fẹ́ pè tán ni.
3: tó bá rí ojú dókítà awẹ fún kó lọ sí academics ojú wọn ń dán.
2: yọ agbọn bó mo wà.
3: sọ̀rọ̀sọ̀rọ̀ ló ṣe tiẹ̀.
2: ẹ yà lè ká ìgbọ́ kánsẹ́lì wọ́wọ́.
3: ká kọrin àkọwọlé.
2: àbọ̀ ẹ̀yàn ara lé.

0: táyé bá gún tí gbogbo nǹkan lọ bó ṣe tọ́. Ìwà àtiṣe àwọn ọ̀dọ́ tó ń bẹ̀ ń bẹ̀ ni ẹ wò láwòfin. Tó bá tún wá ń lọ nídàkejì, ọwọ́ ọ̀dọ́ ni ẹ ti ṣe béèrè. Ẹ̀yin ọ̀dọ́ wa ń lẹ̀ yìí, etí yín mélòó? Ẹ jẹ́ mọ̀ pé tá a bá fàárọ̀ wa làkàkà, tá a múra síṣẹ́, kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn. Torí pé iṣẹ́ la fi ń dẹni gíga, ìwé ló yẹ ká kọ́kọ́ kà ká tó kawó. Ká fìrí dúdú ṣiṣẹ́ ká má baà fìrí funfun ṣiṣẹ́, káwa náà lè di èèyàn pàtàkì láwùjọ. Ẹ jẹ́ aṣọ́ra fún jẹkújẹ, ìmúkúmu pẹ̀lú ìlòkulò. Ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú ìrìnkurìn ò láǹfààní tó lè ṣe fúnni. Aṣọ ìwọ̀ku ò tọ́sọ́mọlúàbí rárá. Kaṣọ ni bárìn, kaṣọ ni bárẹ́ ní gbogbo ọjọ́. Jìnà sí ọ̀làjú òdì pẹ̀lú oge àṣejù. Igbó mímu, kòló, sísà àti àmupara ò tọ́sọ́mọ èèyàn pàtàkì. Ẹ jìnà sí ẹ̀yáwó káàkiri orí ayélukára. Kíkó ló máa ń kó bá ni. Ohun tọ́wọ́ rẹ ò tó, má fi gọ̀gọ̀ fà. Tí wọ́n bá ń fà sọ pé ò gbọ́, tí wọ́n bá fi lọ sọ pé ò gbà. Kó má baà ṣàkóbá fọ́jọ́ ọ̀la rẹ ni o. Ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ aláṣẹ fún iṣẹ́ Global Bread. Tó ní kí n sọ fún yín pé ọ̀dọ́ òní la darí ọ̀la Nàìjíríà.
1: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
2: Shared meals like delicious jollof and chicken.
1: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
3: That's why we say, let's go home. There's food at home.
4: Enjoy the taste of home with the newly improved onga chicken flavor kit.
5: The taste of home.
6: Hallelujah. The Fullness of Time
7: World Outreach Ministry,
6: a.k.a.
7: Libration Palace,
6: present
7: her annual Libration Convention.
6: Tea, full capacity.
7: Idre kureri asiko.
6: Ti amasi afin itusile.
7: Profi asiko ipe wasi.
6: Ipago lododunni.
7: Ti akoli resi nje.
6: E kureri agbara.
7: Guest speaker,
6: Prophet Dr. Samuel
7: Olukosi
6: of CAC Achiever.
7: Host,
6: Pastor Olakule Stephen
7: Olatunji.
6: Song minister,
7: David Well.
6: Tony Olajide.
7: The Libration Choir
6: and other anointed song ministers of God.
7: Coming up
6: on Thursday,
7: 27th of August
6: to Sunday,
7: 30th of August,
6: 2026.
7: Time,
6: Thursday to Saturday
7: by 5 p.m. daily,
6: morning session and evening session
7: on Friday
6: and Saturday
7: by 6 a.m.
6: to 8 a.m.
7: 9:30 a.m.
6: to 12 noon
7: and on Sunday
6: Thanksgiving and special impartation service
7: by 9 a.m.
6: venue
7: at the church auditorium
6: on Mercy Land
7: behind Friends Eatery
6: beside the rain
7: off of a garage room
6: in Lori Quara State
7: featuring
6: the word of God,
7: healing,
6: deliverance,
7: breakthrough.
6: For more info
7: please call
6: 080-6167-2545
7: or
6: 080-644-3198.
7: God bless you.
8: Ẹkábọ̀ padà sórí ètò yin ètò wa ètò àtúpalẹ́ròyìn ní Kẹ́hìndá Mọ́dé tí 8.7 tó wà nílọ̀rin ní ìpínlẹ̀ Kwara. Abala kejìlé abala
9: lámẹ̀
8: sọ̀rọ̀kárí lẹ́ẹ̀kan sí àwọn ní ọmọwé Abdulkareem Jimo Edun tí wọ́n wá láti ẹ̀ka ìpínlẹ̀ òṣèlú pátápátá nílọ̀rin ní ìpínlẹ̀ Kwara. Ẹ̀ka wá sí ìpínlẹ̀ Kwara. Ẹ̀yin náà ẹ ti rí ìròyìn tó ń lọ báyìí lórí àwọn tó pera wọn ní Otoge
9: Progressive
8: Rainbow Coalition. Àná ni wọ́n ṣe lójú ẹ̀ pé àwọn fẹ́ ṣiṣẹ́ fún ààrẹ Tinubu nínú ètò ìdìbò ààrẹ, ṣùgbọ́n tó bá di ètò ìdìbò gómìnà àti tó kù wọ́n ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Kwara. Alàgbáyẹni Abayẹni tó sọ̀rọ̀ wọ́n ní àwọn wà ní APC o, ṣùgbọ́n àwọn ṣiṣẹ́ fún PDP. Ọ̀rọ̀ ojú rẹ̀ fi wò náà.
10: Well, it's a new trend in Nigerian politics pẹ̀lú tá à ń rí yìí. Ipe coalition wẹ coalition ti wa even in the First Republic ati ri baba wa Akintola ati awọn awọn sadana of Sokoto n gba yen Ahmadu Bello wọn si coalition wọn le pe election yen to fẹ ja si na bakan na ni ko kii se meeting ni ni politics generally even ni advanced countries and ri coalition be but bí wọ́n ti sọ fún àwọn ẹlẹgbẹ́ mi nígbà tá à ń analyze ọ̀rọ̀ coalition ti Kwara State àwọn kanna náà ti ṣe àbáwọn ṣe ní River State so that's to tell you pé kìí pé meetings lọ títí bó ṣe ní trend nísìn pẹ̀lú peter wayi ìgbà tá à ń analyze pẹ̀lú àwọn tàjọ òjòkú lánàá ní office tá à ń wo pé à ń wo prankan rẹ̀ à ń wojú rẹ̀ à ń wẹ̀yìn ọ̀rọ̀ coalition Kwara àwa wo pé kíni tó fẹ́ ṣẹlẹ̀ some of us a argue pé coalition ní Kwara yìí is a marriage of strange bedfellows.
8: Àwọn àjèjì tó fẹ́ ra wọn.
10: Wọ́n bá ti ó dùn mọ́ bí ẹ sì bá mi tu yẹn. Táyọ̀jì bá sì fẹ́ra tí ọkọ̀ tìyàwó tí wọ́n mọ́ra wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Fọ́ tán bá fẹ́ra tí ìpẹ́ wọn mọ́ wàrà.

0: kaadi
1: wo yeti
0: ni yeti ni
1: go kaadi wo na mo so
2: se
0: eye gogo ba
1: ani wo go kwara se ogo futas kwara ogo to ba di ojo yen to ba won sin to e bi kun
0: wo se o di bo na le yin
1: na na mo so to ba ti do e na abi to e bi ka ta ba ta assess on kaliku abi ton gbe bo wa yi to so fo pe awon ni better over ateni to si se tele tele pelu to se si bebe to se si including unity ni flag ati ti esin ama decide
2: Asiku to
1: ko se data gugun ta asiku da gugun ta se wa justify wo ti wa ngba lodo federal government ngba yen nisin so wo ti wa gba yi pelu ta lawon se yi pelu ta siru other state ta won so so fa pe governor ti won se ni state ti won to won fi so pe afidadan ke ni o para elekeji kwara no decide bo ba se ye ko se decide
2: ibere ba bi ni pe awon kan so wi pe nkan ti awon top kan binu si pe ke se lo se joba pa won gba lo pe gbogbo ti gbianjo lo se joba pe oro oselu ni won binu si pe gomina ti gbianjo lo se joba pe oro oselu won binu si be won ni awon oselu kekere ni won pa alaalu awon ni gomina ba soro po ni sawon
1: oselu e je ka tarawa se ri yato die lo wa rin lo wa laarin politics and governance so ko si ti fe si enikun le da si oloselu won e ba won tan pe ni political party awon kan ni won pe ke se nikan won pe o awon kan ta kura won jo ti won ni the same interest won dey sacrifice lati ri pe awon gba ijoba lona toto lati si taralu bo mo tin ma so fun tele tele na se eni to ba nje oselu ti invest ni dadan ni ko je so ko se nikan to da se to da wole in 2019 o gba to ba da wole won jo se papo ni o se se na nto e be ko se se na ni pe won gbadọ jo se papọ na ni
0: sugbọn
1: ayẹ to si won ko fun won
0: o to get progressive you top you want some kankan won ni omo egbe oselu APC la won wa la won je awon o se fi egbe le won ni sugbọn awon fowo so wo po pelu egbe oselu PDP lati yi ijoba pada ni ipinle Kwara ni bi eto idibo gbogbo ti o waye ni
1: odo former governor of Rivers State wiki o ti so so liwa di new thing ta so yen liwa legbe kan ki o si ma claim pe yin ku legbe pe omo egbe ni ki o si to ma se egbe mi na so ateni to ku ni APC to lo gba flag Asia ti PDP fun senator district ti odo ti won so se APC na le ni eri mi na ni so we gbogbo le ton fi an fe na se na wa ki ro wa nko to ba ti wa committed si party kan mo wa committed ni
0: sugbọn ni te so ni isin awon ti fi lede won ti fi atejade lede ti won pe awon ti ju egbe oselu
1: that's very clear
0: APC le po bi awon ko
1: that's very clear awon yoku ko mo ko n to ba bosi ka mo e je ka mo pe PDP le wa or APC na le remain won te ba si ti wa ni party kan dandan ni ke si se si party te ba wa so if for now for whatever reason to interest or clash any two of us papo boya ko toju mo se bi ko toju won ti fe to clash ton ba ko le lo sibe le ni aye commission tun gba won laye to ba do la ton ba wole won le pada sibi ton ba wa ibi ton wa tele tele
2: ibi tele lo yen ni pe boya ka ro pe nile Nigeria party structure wa o ti re se wa le to
1: no no wo
2: tori pe nkan to se yi ati party le ka ka si
0: bi pe yan se
1: e se se ta won ton ni party ni wo define re mi se kari mi se
0: kat
1: kari member
2: o se so yi ko wa o wa le PC sugbọn owo sise ta APC fun PDP anti party la ma pe
1: e je ko wo define awon ka so awon ta jo se gbe yen
0: tori won lawon ni igbagbo ninu
2: PDP
0: egbe oselu PDP lati fun aye pada
1: e je ki awon to ni party lojo ni party
2: awon ka da
1: so wo decide pe anti party ni
2: awon gomina kan na nu lu awon bayi kan le ko nu egbe ni
1: e je ko wo decide awon ko se
0: oda ibi ti labe to wa do si e je an lo ta ja tin be lori gbe yin ara le ba ba ti pada di oro kan yin e le nbe on le si e ku kale anbo ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìléjà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀ láti jẹ àǹfààní ètò yìí ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira lẹ́yìn náà ni ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá níbi tí ètò yìí ti ń wáyé ni Ọlálọ́mí hospital tó wà ní agbègbè stadium road nílùú Ìlọrin aago mẹ́sàn òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 3 2
3: 0302-62-2377. Àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.
4: Fedobin Iron and Care, be good for your body, say you yeah.
5: Oh, yes. Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
6: Etati si ikede yi, okunrin kan to wo tricycle yen keke na pebo lati agbegbe post office lo si so mi ni ojobo ogunjo osu kejo odun ta wa yi, Thursday 20th August 2026 ni o aro oni o gbagbe red diary sinu keke yi dari yi oni awon nkan to je iwele ojulowo lo wa ninu re te ba ri ele pe si ori number yi 08033922625 08033922625 abi ke gbe wa si kan damuri 3.7 to wa ni lorin ni ipinle Kwara eruwa koni sonu ami
2: eka bo pada sori eto yin eto wa eto atupale royin ni kainda modeti 8.7 to wa ni lorin ni ipinle Kwara ola awale
0: 09155655529 number te lanfani lati lo lati fi dasi to laaro to ni e ma soro ko ba kube kube ti re ma se akolo ni tarata senikeni ti a oni ta won ni tan ti oda si wa na whatsapp line le se wa na nbe 09136556864 eleji re
1: e ko jumo
7: ele e ka re pe to se oruko temi ni Ibrahim Ogausi lati Jambari.
0: E da siroyin.
7: Se ri ilane TV ni ati se mistake na. Se ba wo e ri to komina lo legbe ni gbogbo state kokan. To ba je pe ati se amonu party lo ba legbe ni. Emi ro ko gbo soro to de ba won Kwara yo ni de ba won. E ri fa won goji 15 yi. Awon so pe lesson gomina o waye. Fa na mi na so pe lesson se ni to wale. Awon gun ti gomina awon so pe lesson yen wale ni primary lesson won. To bi je ti gbogbo to cause problem fun won niyan. Bi dai gba pe gbogbo awon ti a ti lo bi tele ti a ti lo ko kan bi tele gbogbo ola 70% ninu won ni olonu pc mo so ina lo pa isoro fun won so bi je si pe awon na ti wa ya pale yen lo mi ko to eyan ba fe da lagbo na dagbo no awon na da se na nu na ni ama emi ka ro pe ohun to ku yi na o ta so sa fa awon na ti a ba pe ra won jo pada ti o ba pe ra won jo pada kini yo ben yo pc ni pa lati ni ayin o
2: Ẹ ṣẹ̀gàn fún ọ̀yẹ́ tí yí. Ní WhatsApp wa, ṣàkọ́jọ́ mítàlá láti àlórin wọn kíwa. Wọ́n ni àwọn olùdìbò àti àwọn tó bá ń díje, ó yẹ kí wọ́n kọ́ wọn, mo ṣe máa sọ̀rọ̀ pàápàá jù kí máa kíyèsí nǹkan tí wọ́n bá ń sọ. Pé kán kíyèsí àwọn nǹkan tí wọ́n bá ń sọ yẹn láti ọ̀dọ̀ tí wọ́n. Ẹ kojúmọ̀.
7: Bàbá oníkókó ni láti gbọdọ̀ sí mi.
0: Bàbá oníkókó ni ó kọ yín gẹ́gẹ́.
2: Orúkọ yẹn tẹ́tẹ́ sọ yín.
7: Báyọ̀ ni.
0: Ó yà.
7: Ṣé rí à ń pé láti jọ ẹ̀ pé kí bàbá wa tí wọ́n jẹ́ gómìnà ẹ̀ pé ká má fi kìíní ṣe pé ká fi gbogbo wọn jọ. Ẹ̀yin náà wá wòbí tí ó dé ní lónìí. Àmọ́ wò ní kìíní kan dáwọ́ wò ó pé ẹni tọ́lọ́ ọba sàní yóò tù ìlú lára. Òun náà lọ́lọ́run ọba wa gbédé ipò ẹni tí ọba tòkú lára òun lọ́lọ́run gbẹdórí ipò àmọ́ iṣẹ́ ẹdí nígbà míì nínú agboolé tẹ́ ẹ bá ti rẹ́nìkan kí n fapá dánú tẹ́ ẹ bá ti wo instruction ẹni yẹ bóyá kẹ ẹ pé n tí fi pa gbá dánú bóyá kẹ ẹ yanjú ẹ lójú ọjọ́ torí gbà míì fún agbá dánú ẹlòmíì ni máa ń da nǹkan rú ni tọ́ bá di nígbà míì àmọ́ ìdáwọ́ kan sọ ni pé lágbára ni ọlọ́run ẹni tí ó tù ìlú yìí lára tótù kọ́lá stéjì lára òun náà ojú débẹ̀ lágbọ́dọ̀
0: lọ́wọ́
2: ọ̀dà ìwòye tí ọ̀dọ̀ tí ká gbé ipè yìí ẹ kojúmọ̀ hello ẹ kojúmọ̀ ẹ kojúmọ̀
7: àmì
2: ò
7: orúkọ mi ni ayé ní gbàgbà látòkè bọ́ǹkẹ́
0: ẹ máa dá kọ ọyìn gàgà
7: abilẹ̀ àti ṣe àgà
0: ó yà
7: látòkè bọ́ǹkẹ́ tẹ̀rí ẹnì kò lè dẹgbẹ́ rù kí ìjẹ́rẹ́ bá dóra nípínlẹ̀ Kwara wà yìí gómìnà ni o tó bá ṣètẹ̀ yókù gómìnà náà ni tẹ̀rí kò sí ẹ̀dá tó wà láyé àwọn ọ̀gá náà jọ́sọ́ tó gẹ́ tẹ́ni wò mọ́ ṣe ẹ̀dá wọn nù ṣé bó yẹ kó bílẹ̀ àwọn tí wọn wá mọ̀ ń pa ẹ̀wá náà ni wọ́n mọ̀ ṣe tó da ẹ̀yin náà wo mi ẹgbẹ́ ta wà yìí nígbà táwọn kan ti yapa nínú ẹgbẹ́ yín lé bí sí ìsìn ẹ̀dẹ́kun ìdíje 15 kan ni 20 ni sin e kan so nu o be ba mo loni
8: e se gan fun wo ti odo tin e ko jumo
7: good morning
8: oruko yin o
0: oruko yin
7: Tajuddin Suleiman
0: lati
7: ilorin
8: an gbo yin sir
7: e ri nkan to se lana yen
0: e pa radio yin tabi ke sukun yin
7: it's a proper thing to do. People must register their grievances. And that is in the political sense. Oh, good, my shell. How do you want them to tell the public their grievances? When somebody helped to put you in the position, you got there and you started misbehaving. And your sample, you're a journalist now. The man that talked, I disagree with him totally. The populace, the electorate, will decide on this. Mm. And go and see the scene, the song everybody is singing it out now. Mm. That the government has not done good thing.
8: It's
7: our father.
8: Why must
7: this be happening?
2: Ẹkú ètò àfíìsì ló ń sọ̀rọ̀ látàdé ta.
8: Agbóyin
2: sọ. Mo kí àwọn G15. Àmọ́ mo fẹ́ jẹ́ káwọn ará ìlú mọ kinní kan pàápàá jùlọ àwọn àti àwọn tọ́jú opposition àtàwọn tó tún jẹ́ tó wà ní pátì náà tó wà ní APC party. Ọlọ́mọlọ́mọ òun ò dáa ìwọ́n sọ pé gbẹrù fún wọn lánàá. Àwọn tó wà nílé gẹ́gẹ́ sọ pé ẹni tó yọ jẹ́ bàbá fáwọn ipe yẹn bù ni. Àwọn àtàwọn wà ń tà ẹ wá ń kí ọ̀rọ̀ bó atọ́ àlejò yín lẹ́nu pé kọ́ máa sọ pé kinní ṣe fẹ́ jẹ́ kó sọ pé olóṣèlú tó ń ṣe nìyí kálukú lónìí tó ń ṣe lọ́kàn ẹ mọ́ kí ọ̀rọ̀ bọ ẹni tí.
0: Àní ẹ mọ̀mọ́ ọ̀dà àti gbọ́ ìwòye yín ṣe rí àwọn èso olóṣèlú oníròyìn làwa iṣẹ́ ti wá sí làwa ń ṣe ẹ mọ̀mọ́ dojú ọ̀rọ̀ kọ àwa tá a jẹ́ oníròyìn ẹ dákun torí Ọlọ́run.
8: Ẹ̀tọ́ ti wá ní láti wo gbogbo
0: ojútàwọn yẹn fi ń wo ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni kọ̀rọ̀kọ́ ń dú ojútàwọn yẹn fi ń wo ọ̀rọ̀. Ìdí tá a ṣe ní lámì ìtọ́ nìyẹn.
8: Ẹ kò jùmọ̀.
9: Ẹ kò jùmọ̀
8: orúkọ yín sà.
9: Àmàdé mi látàgbọ́ba.
8: À ń gbọ́ yín sà.
0: Ẹ dá síròyìn.
9: Nǹkan tó máa ń dùn lùgbù ni wípé ẹgbẹ́ méjèèjì ó ń fọwọ́ àtọ́gbé PDP àwọn pdp náà wọn fọwọ́ sọ́yà pé apc tó wà lókè mẹ́la àwọn òbíjì kò sí yàtọ̀ ń bẹ̀ kùkì kánà làwà kọ́lọ́kọ́lọ́ sá làwà.
8: Ẹ ṣeun fún ìwòye tí ọ̀dọ̀ tí ká lọ sí WhatsApp wa comrade Azan láti Ìlọrin wọ́n kí wa wọ́n ní àwọn fẹ́ràn bí ọ̀mọ̀wé Abdulkadir Bóyá sọ̀rọ̀ lórí ètò yìí wọ́n ní òṣèlú kìí ṣe nǹkan táwọn afijagídíjà kan ṣe wípé àwọn aráàlú ni wọ́n sọ ibi tí wọ́n dìbò sí nípínlẹ̀ Kwara lórí tó ń bọ̀ ìyẹn comrade Azan láti ìlú Ìlọrin. Ẹ kojúmọ̀.
10: Ẹ kojúmọ̀.
8: Orúkọ yín sà.
10: Ẹ káàárọ̀.
0: Ó yẹ ẹta kankan kan orúkọ yín o.
10: Ọ̀gẹ̀ṣin ni láti Ìlọrin. Ibrahim Ọ̀gẹ̀ṣin láti Ìlọrin.
0: Ẹ̀hẹ̀n ó yẹ dá síròyìn.
10: Kàkà nípa ti àwọn G15 G20 ẹ wo bí service interest lè mérí nǹkan tí wọ́n ń jà sí because àwọn tí wọ́n sọ́pà ń ba gómìnà jà yìí nígbà tí gómìnà announce kan nínú wọn ẹni tó rí gómìnà padà fílẹ̀ àti gómìnà candidate yìí ó jọ kọ́ kí wọn kí ló mú àwọn náà táwọn náà lè kí ẹ nìyí nígbà tí wọ́n padà jẹ́ pé ọ̀dọ̀ ẹni kan padà wá nígbà tí wọ́n ń bínú sẹ́yìn kí gómìnà kódà òun wí tọ́ ticket kó lọ́dọ̀ ẹni tó ń fún yìí òun wá fún ẹnìkan nínú wọn kí ló fún wa láṣọ láti pé wọn ò tún ní máa bá ènìyàn náà jà torí fifteen ni wọn àwọn gbogbo àwọn fifteen yẹn ò sálè jókòó sínú sórí iṣẹ àtẹyí wọn ń jà sí ẹnìkan ló máa jókòó síbẹ àmọ kájà kọlọ yàn fún wa kọlọ ń gbé wa ga.
8: Ẹ ṣeun fún
0: ìwé.
8: Dada Adéwálé wọn ni àwọn tó ń bínú yìí wọn náà fẹ gbàjọba lọwọ ìṣàkóso apc ní ìpínlẹ kwara ṣùgbọn wọn sọ pé ìjọba yìí wípé ó ṣe yẹn kan tí ò da wọn kàn ṣáà ń ta àbùkù gómìnà àti àwọn èèyàn rẹ ni wọn ní kan wọn ò lè fẹsùn kan jọba wípé ó ń ṣe nǹkan tí ò da fún àwọn aráàlú wọn ní torí náà wọn ní ìfẹ náà ara wọn ni wọn ń fẹ.
0: Èjìrẹ́ já mọ̀
8: lórí ilẹ̀ tí wọ́n. Ẹ kojúmọ̀.
11: Ẹ káàárọ̀.
8: Kọ́mọkọ́mọ ìpínlẹ̀ ló kẹ́yìn.
11: Ẹ dákun ọ̀jọ̀gbẹ́dọ̀wà mi ẹ dákun ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ ní ìdìbò mo fẹ́ sọ kẹ́ á tún wọn rẹ̀. àwọn ìmú sọ pé one idiot is an one idiot two idiot are two idiot 10,000 idiots are a political party is it true.
0: Bóyá kẹ́ ẹ lọ wá ìtumọ̀ rẹ̀ fúnra yín.
8: Ṣé pé báwọn òpèlú ó ṣe òṣèlú láwọn fẹ́ sọ mí báwọn tó ń ṣe
0: ẹjẹ́ kan wà túmọ̀ rẹ̀ farara wọn ìwòye wọn ni
8: ìwòye tí wọn ni
0: kọ̀kan wa ẹjẹ́ wo mọ̀ lọ fún tààrọ̀ tòní bá ti ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ lámẹ̀tọ̀ wà fún tààrọ̀ tòní dókítà Abdulkareem Jimoh Edun Amori yín báwo ilé ẹdun òní bàjẹ́ láyé òkè òkè lẹ́yìn fóun òkè òkè lẹ́ẹ̀mọ lọ ọlọ́lọ́kẹ́ ibà rẹ bó bá di aago mẹ́wàá láàárọ̀ ni ẹ pàdé ìlẹ́jì rẹ lórí ètò ìtàkùn ni ẹ bá wa dá sí ẹ náà yẹ rẹ bíbà gbogbo tẹ bá fẹ́ sọ mbẹ ẹ mọ taari ẹ sí ẹ ó ní gẹ̀gà
8: tó bófin mu
12: Diamond FM. In one
13: of hits music.
14: This is T27.
13: Your number one hits music station.

0: بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين Ọlọ́run bawaki anabuwa Muhammad. Ọlọ́run bawagi anabuwa Muhammad. Ọlọ́run bawayafi anabu Muhammad. Àtàwọn ara alẹ́ àtàwọn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn tó bá nabi dààmú lórí bí ìsìláàmù ṣe ń jẹ́ ìsìláàmù lónìí dákun ọlọ́run bawaki ogun ọpapọ̀ mọ́ anabu Muhammad. Ọlọ́run bawaki ogun àwọn àlùfáà wa. Gbàwọn àlùfáà wa pátápátá ẹ̀ǹta dákọ ẹ̀ǹta àní dákọ tí wọ́n ọlọ́run máa pàníyàn wa ń bẹ lára wọn tó àfàníyàn dákọ wọn ọlọ́run bá kẹ́ gbogbo wọn ọlọ́run bá kẹ́ àfáàgbà ṣèkànnà tájù àdẹ́bì ọlọ́run bá kẹ́ ọba wa làjí àgbà bàbá mọ́sìngbà ọlọ́run bá kẹ́ wọn bá wa gẹ̀ wọn àtàwọn àti gbogbo ọmọ tó ti lọ àtàwọn àti gbogbo ọmọ kéwù wọn ọlọ́run bá kẹ́ gbogbo wọn ọlọ́run bá wa kẹ́ bàbá wọn níwáṣẹ́ àgbáyé ọlọ́run dákun má dalé wọn rú má balé wọn jẹ́ má fọ́lé wọn má túlé wọn ọlọ́run kùránù làzim ọlọ́run bá wa kẹ́ bàbá wọn lágége àtàwọn àtàfà wọn àtàwọn àtàwọn tó bí wọn ọlọ́run bá wa kẹ́ bàbá wọn lágbájì ó ọlọ́run wo májà gbàjì ọbàjẹ́ láyéláyéláyé májà ààyè náà ọbàjẹ́ láyéláyéláyé ọlọ́run kùránù làzim gbogbo àwọn àgbààgbà àfà bíi bàbá wa ọmọ híyà bàbá wa kókóró bàbá wa àgbárígidoma bàbá wa ń báni bàbá wa ń kọ̀rọ̀ bàbá bá láàmà dákọ̀ wọn lọ bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ó yí ọ pé gbogbo wọn náà lọ́kàn wá lára wọn bàbá wa ilé àbí kan bàbá wa ọlọ́kọ ńlá gbogbo wọn bẹ́ẹ̀ àfà ilé ẹ̀gbá gbogbo wọn ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọn bàbá yá fún wọn fáwọn muhammad àti gbogbo òkú mùsùlùmí ẹni ó sùn tẹ́ ẹni ó sùn lẹ́ńkọ̀lé ẹni ó sùn wájú ilé ẹni ó sùn lóńlùú ẹni ó sùn lérú ọ̀nà ọlọ́run bá kẹ́ gbogbo wọn ọlọ́run kùránù làzim olúwa o àwa bí ọ bàbá wọn lọ́wọ́ bàbá olúwa yá fún wọn lé ọ lọ́wọ́ bàbá tọ́jú bàbá wọn bá lọ́rin dáadáa ọlọ́run bá wa tọ́jú wọn àlékún àlàáfíà ara gbogbo ògbà bá a ṣe fún bàbá wa lọ́lọ́wọ́ bá lù lọ́rin bàbá wa fi olú ọlọ́run bá a pẹ̀lú bàbá ọlọ́run gbogbo àdáwọ́lé bàbá fi olú ọlọ́run jẹ́ lábàyọrí sí dáadáa èyí tó ti lábàyọrí sí tí gbogbo wa náà rí tá a mọ̀ dákun ọlọ́run má jẹ́ ó dojúdé má sì jẹ́ ó fọ́ má sì jẹ́ ó jóná ọ̀làlá ìlàhà ìlàlá gbogbo àwọn ọmọ tí bàbá fi olú wa fara wọn bí abẹ ọlọ́run jẹ́ tí wọ́n tún dùn kó tún dáa ju ti bàbá lọ lójú ẹ̀mí bàbá àti lẹ́yìn bàbá náà àwa kí olórí oko fún wa ń bí gm wa nìyẹn pa michael ọ̀làríwájú ọlọ́run bá wa pẹ̀lú bàbá bàbá ẹ fọkànbalẹ̀ nípa ìfẹ́ olúbalà kì yóò sin kankan bẹ́ẹ̀ náà ni bàbá wa pa oyèdèpò hod marketing bàbá dáadáa aláníyàn dáadáa ọlọ́run jọ da fún bàbá náà gbogbo àwọn ọmọ wọn ọlọ́run jọ wọn lálùbáríkà o àdúrà wa bọ́ sórí pásítọ̀ lọ́wọ́ bọ́tìnì onírun kúnkún àǹtí bíọ́lá reception ni àwọn bàbá méjèèjì ti ń bẹ̀rẹ̀ nu géètì ẹ̀fọ̀kànbalẹ̀ o nípa ìfẹ́ olùgbàlà kì yóò sin kankan o ọlọ́run ó ṣe dáadáa fún kálukú tó lónìí ọ̀rọ̀ ń bẹ ń kùn mi ọ̀rọ̀ ń bẹ ń kùn mi àmọ́ mo gbé mi ná torí pàkúté ń bẹ ẹran kan ń bẹ ọwọ́ àlà nígbà tí ọwọ́ àlà oko ọwọ́ àlà ọwọ́ àlà oko àwọn èèyàn ńlá mẹ́ta ọwọ́ àlà wọn yìí nígbà tí ọwọ́ àlà àwọn tó lo kódé eléyìí pé wọn mọ ẹran tó wọnú àlà oko mi tọ̀hún náà ń pé wọn mọ ẹran ó tún wọ̀tì ẹran ó wọ̀tì èmi náà ìyá ṣe kí lọ́wọ́ nílùú ẹran ó wá ní ẹ dẹ pàkúté dá wọ́n bá dẹ pàkúté mẹ́ta kalẹ̀ pàkúté mẹ́ta tí wọ́n dẹ yìí eléyìí pé bí ti ò mu tèmi ò mu bí tèmi ò mu tí wọ́n ò mu wọ́n wá dẹ pàkúté yìí kalẹ̀ a wá ń retí kí pàkúté náà mú ẹran bọ́bá ti mú ẹran ni a wà á mọ̀ pé èso o ìwọ ló tiẹ̀ wá ń jẹ àgbàdo ní ìgalà ìwọ ló tiẹ̀ wá ń jẹ pákí ní kẹ́tẹ́kẹ́tẹ́ àṣewọ̀ lọ́rẹ́ gbogbo oko tán a wà á mọ̀ pé àṣewọ̀ ni yóò wá padà síbi tí wọ́n ti tọ́jú irú wọn pẹ̀lú àṣẹ ọlọ́run tó mo mọ̀ pé gbogbo ẹni tí ń bẹ nílé ọmọ wò pé kọ̀ wá ní débẹ̀ ni wọn ò ní sọ nǹkan kan ni ẹ dákun àwa maulidi anabi la ń bẹ níwájú wa báyìí à ń bẹ nínú oṣù tá a bí anabi muhammad àmọ́ pàkúté mẹ́tẹ̀ẹ̀ta yìí èso wo ni o ìgalà ni o níjẹ oko náà àgbọ̀nrín ni o níjẹ ilá náà kò lè bọ́ nínú pàkúté mẹ́tẹ̀ẹ̀ta yìí torí wọ́n fi yẹ̀pẹ̀ bó dáadáa dépò pé kò ní mọ̀ pẹlu ase olohun owo pada tentin je oko awon eyan meteta yi insha allah afi to ba jasi pe gbogbo nti awa je awa ka ni afi to ba jasi pe be lori ani lowo pakuti ofin ni teran ko tin je ala awon afa meteta yi tori na olohun o
1: allah
0: abio gbogbo nta balodo awon afa wa olohun ma ja ba won se
1: amen
0: gbogbo oju ona ta awon afa wa orin ah dekun olohun ma ja rin o lona buruku awon afa wa orin na buruku kankan olohun ma ja wa nu orin dekun olohun abio ni gbogbo sekise ti o si lowo awon to ko wa nkeu dekun olohun ma je won ba lowo awon na
1: amen
0: ateyin te n ba wa sami nle na be olohun o se fe yin na la ilaha illa allah
1: amen
0: ha aki gbogbo etiti ma gbo eto ashabul janna ni gbogbo bikibi aye kaye ilu yowu te wa oko ti tin gbo olorun jo da bukaluku okunrin obirin onile alejo inu moto inu maruwa leri okada inu taxi inu turoturo inu ka yin l'office yin nibi te tin sise adakun olorun gbogbo bikaluku wa olorun jo da fun yin o adupe pe mfeti ife ba wa gbo olorun o si ma ba wa nife yin na la ilaha illa allah
1: amen
0: nti oba yin nu jalara wa olorun ni je eri nti oba wa na nu jalara yin olorun aki gbogbo yin olulufe pupo olorun oba feran yin
1: amen
0: ha ara molidi nbe la wa yi osu ta bi ojise la muhammad ni
1: sallallahu alaihi wasallam
0: afa adam aje tuma bi osu ta bi annabi la wa yi
1: الصلاة على النبي وسيلة
0: صلى الله عليه وسلم
1: تسل الفؤاد بخالق أقواني
0: أفا هذا ما جاءت مبي إنو شوي ويكاكي أوينيا بابا وإمام وأقبا بابا وأدسوكي البشير أدسوكي الفلاني أكي وكوبو eku osu tabi anabi muhammad baba wa imamu mole ya ki won baba imamu mole afa dada akin eku osu molidi baba wa imamu gambari baba alamana akin eku osu molidi baba wa ajanasi afa dada akin eku osu molidi baba wa afa robbana akin eku osu molidi gbogbo bangbola baba wa lola wa balu lorin pata aki gbogbo won gbogbo daudu gbogbo langua gbogbo bale gbogbo balogun gbogbo magaji gbogbo yin la ki o a eku osu tuntun osu molidi ta tun bo nu eyi a tun dupe lodo olohun pe tohun soju wa eleyi na tun soju wa baba wa grand card won ba wa soro to dun mo wa ah ngba ta kojo si stadium olohun sa ba wa se daada fun yin
1: mo
0: ise tin se
1: amen
0: gbogbo awon afa wa ti won soro olohun sa jo da mu kaluku won
1: amen
0: la ilaha illa allah
1: amen
0: afa a je tun mo bi
1: ulida alhuda
0: inu osu won nani
1: falta ina to dia o
0: in bi te fe cover olo ofa nbo nbe amake ya
1: wa fa mu zaman tabassum wa fana'u wa fa mu zaman tabassum wa fana'u
0: ah ki wo to bi ale mahama okokun laye wa sallallahu alaihi wasallam
1: ulida alhuda
0: bibi babi abi onama anab muhammad onama
1: ulida alhuda
0: bibi babi abi orire anabi lorire gbogbo wa
1: ulida alhuda
0: bibi babi abi idekun anabi ni idekun gbogbo wa
1: ulida alhuda
0: bibi babi abi irorun anabi ni irorun gbogbo wa
1: ulida alhuda
0: abi onama
1: falika inatu
0: dia o ayezi male gbo imale si gba aye ngba to se pa nabi fun ara re imale ni
1: falika inatu dia o
0: gbogbo jagbaja ba opale mo njo ta bi anabi wa muhammad
1: falika inatu dia o
0: gbogbo ka ma se nkan ti o ye apa gbogbo e ti njo ta bi anabi wa muhammad aye roju
1: falika inatu dia o
0: gbogbo njo se ma feri bale fun gbogbo e kansu njo ta bi anabi wa muhammad
1: falika inatu dia o
0: gbogbo to le kankan kan ninu aye njo na gbogbo e wa ro pese ngba ta bi anabi muhammad
1: wa fa mu zamani tabassum wa fana'u
0: o sallallahu alaihi wasallam
1: zamani tabassum wa fana'u
0: ah
2: erin muse o wa gbenu aye erin muse o gbenu aye jona tabi anabi gbogbo nto le o wa de gbogbo nto kan o wa dun gbogbo nto nira o wa didekun gbogbo nto le kokokoko gbogbo e wa di nto ro pese
1: ya rahmata
2: ya rahmata
1: ya rahmata
2: anabi gani dera in lanu
1: ya rahmata
2: be ba ni nkan gba lodo olohun ohun ni e ti saaju
1: ya rahmata
2: ben ban sunkun anabi ni e fi be lohun e si rerin
1: ya rahmata
2: be ba ri nira anabi ni e fi be lohun e si ri dekun
1: ya rahmata
2: be ba ro na gbegba e fa anabi be lohun ona ola
1: ya rahmata
2: afani ya rahmatan
1: ya ti bi a umamu liwara
2: sallallahu alaihi wasallam
1: wadiji itanu la fil wujudi ba'u
2: arabi gbe odo gbe male di gbe gbogbo ede ti ka ta ye won fi rin na kaluku wa ri pe ha aso olohun le yan sin aso olohun le yan afa we waslam won dey afa we waslam alan wasalan afa wa lo dey a soro anabi esi de
3: sallallahu alaihi wasallam
4: sallallahu alaihi wasallam
2: afa wa salam a son tolohun se fa anabi esi de
4: sallallahu alaihi wasallam
2: a son tolohun fa anabi se fa afa wa salam
4: sallallahu alaihi wasallam
2: afa wa le gbon won ni assalamu
4: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
2: o mo afa wa le gbon ni ash-shaykh ibrahim hanbali al imam gunia apano kasegi ewa islam zainul abidin al adabi
4: afakumullah
2: o wa fa wale gborin afa wa islam
4: na
2: inu mi se gudu
4: se pelu pe won bi muhammad
2: eyi wa loto
4: abi wo
2: afa wa islam eyi wa loto
4: sallallahu alaihi wasallam
2: inu mi se rain
4: as ayi ma so sallallahu alaihi wasallam
2: afa wa islam e oro de won pe so mi
4: eh so tori eyin adabi dada loni eh anabi na ni beta
2: ona
4: ni si ma beta
2: aninu mi nse gudu
4: ki ki lo se inu yin
2: inu mi nse rain
4: olohun se tu re olohun se tu nuna
2: ama won ni ti be
4: won ni se be ti soro na
2: anabi o ti fun laye kin so na
4: sallallahu alaihi wasallam
1: rahmata
2: eh
4: anabi tuni rahmatu
2: oni
4: sallallahu alaihi wasallam
2: gbogbo aye iwo la fi n gbadun iwo ni kewa iwo ni rorun wa la ilaha illa allah
4: bolon ti senu
2: bolon ti sande muhammad
4: bolon ti senu
2: anabi de o gbe mole de fili wujudi yudau o la ye ko lokun emi anabi muhammad mo de
4: okun kun tele
2: gbogbo je n se palapala e party emi anabi mo de e tolorun fe ke se ni be ba se leyi e roju ri
4: olo
2: e ba se leyi e kan binu e o e jina se leyi tori ibinu e sun me leyi tori ori re
4: oh akbar
2: kan je yita

0: Muhammad.
1: Ọlọ́run pa gbogbo ọlá gbogbo wọpọ̀. Mo gbé rà níbi lọ́wọ́ báyìí.
2: Iwọ t'Ọlọrun bá kẹ t'Ọlọrun sànù rẹ tí wọ gun ọmọye tó ní. Fasiko kan lè fi ṣe ta nẹ́bí du àwọn èèyàn nú.
1: Mo ní ká kí ló ní tọ̀ ha gbogbo tó ní báyìí.
2: Mo ń yọ sànù nẹ́bí.
0: Afa wa islam adáwo tí ẹ wá ń bẹ lára àwọn t'Ọlọrun mú lówó t'Ọlọrun ọ̀tọ́ sọ́nà bá ti náwó. N gbà wọ́n gbé lómi hàn lórí Facebook. Wọ́n ní ẹjọ́ 300,000 náà la ní
2: di.
0: Afa wa islam wọn ọ̀rẹ́ nìkan fún
2: tìrọ̀
0: nínú tìrọ̀ nínú wọn á rí 60,000.
2: Tọ́yẹ kó pé láàrin káàdì yóò ká yà.
0: Tẹ́ni kò tiẹ̀ pé nání. Ní rírun wọn àmì ẹ̀jẹ̀ wọn dá kinní kan lẹ́bi táyé pé sí tí gbogbo èèyàn mọ̀ wọ́n pé ó wọn ló fún wọn ní 250 million wọn ló fún wọn ní 500 billion wọn máa lọ náà yìí wọn àmọ́ ní kú lọ ni wọ́n béèrè
2: 250,000.
1: Ẹ̀nẹ́wọ̀ látọ̀rọ̀ apá kan àwọn àfa anáwòrán annabi lẹ́kẹ̀rìmà fìlmanami ó rí annabi wa muhammad alákọ̀ọ́lẹ́ ni ó rí lójú oorun
2: rẹ̀
1: sẹ́tùmọ̀ kí mọ́ ra á ní fàkọ̀tù ra á ní.
2: Mọ́ ra á ní fìlmanami.
1: Mọ́ ra á ní fìlmanami fàkọ̀tù ra á ní fa iná ṣe tán
2: náà tàbátà bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. Torí bọ́ basalẹ̀ ibo ti rí àwọn tó dà nǹkan mọ́ ni annabi lórí. Ẹni bá ti wá wí nǹkan mi ti sá nímú ni ìrírí wo lórí mo ra annabi.
0: Mo wá ra annabi ń wá ń jó. Mo bá a bẹ̀rẹ̀ lórí. Ó yà bàbá rẹ ni.
2: Ó lè jẹ́ bàbá rẹ gan.
0: Ó lè jẹ́ bàbá rẹ gan.
2: Bàbá rẹ gan.
1: Fakọ́lẹ̀ yàrá sùlọ́lá orí bàtà òun wá lójú oorun ni. Yàrá sùlọ́lá owó òjísé ọlọ́run. Máa ta kúlù fi hàásì ìlmáwùlìdì láti yà tàfilù bí ànásù.
0: Kí ló ń sọ nípa ọjọ́ òbí rẹ tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń dunú sí tí wọ́n ń yọ̀ sí.
1: Wàyẹ̀ tẹ̀mìrún nà láha tí wọ́n sì ń kóra àwọn ìjọba àti kóra àwọn ìjọba sí stadium bá ti mọ pé ní sàmà lọ́wọ́ àti mọ́lẹ́nu àlọ́mọ́lùdì ìwà nẹ́bì kí ló rí sí. O ni lẹ́yìn yìí wọ́n yẹ fura hóun náà bí ha tí wọ́n sì ń dunú tinú wọn dùn.
2: Pé wọ́n bí Muhammad.
1: Wọ́n yóò fi kún náà fi yẹn àmúwàlà.
2: Ala.
1: N bí wọ́n gbogbo àkójọ tí wọ́n kójọ nítorí pa bí ọ̀rìn náà wọ́n tún wá náwó wọn. Wọ́n náwó wọ́n náà gbogbo ẹ̀. Kọ́dà wọ́n yà sábò náà ha mẹ́ńsọ́ọ̀lì àmàlẹ́.

0: e wo tolorun se ba nabi muhammad gbogbo nja nabi wa wi ni se wo la wa se e wa rin awa afa
1: lopin igba taye ba si nfara bale ti nkan kun si anu ni nbe laye
0: anabi ni ge ma bara yin yen di
1: tun ba ti ah
0: anu de mo lu ni la ma wi be e gboro yen di anabi ni olorun o fe e wa wori o di e si fe na ara yin denu sa wa fe na ara wa denu
1: to mo di pa ma fi mo da ara lohun
2: wo le nko
0: nto kula ni ara wada yelo ninu ona ola wa gba nwaju olorun ba ya fi ka tete yi kini ipada afa we wa
1: sala ese tele ese inu
0: inu wa tele inu
1: adan o ka si lohun na
0: ese tele ese inu wa tele inu
1: nbe la ni ala
0: awa nbo wo kari mi
1: nbe la ni awon loja
0: awa ndi mara wa kari
1: nbe la ni awon oloselu
0: ah ah
1: inu tele inu ese tele
0: ese
1: inu tele inu
0: inu tele inu ko da nbe nu masalasi
1: won wa ru daada rora won
0: nbe nu masalasi
1: ah e wo tun le be lo si lohun nbe ni
0: ese tele ese ni
1: o lo si lohun nbe
0: ajo se safu ni
1: o ha wo nbe
0: ala ajo se safu ni a fe ran ara wa o
1: e ara fe se si an daada ni o fe fe se le ko so o si jade
0: la ilaha illa o wa ri pe won ti di safu won o wa
1: te ra wa le won na ru nu ara re fun to seun
0: won na jiri ara re o fun to seun
3: Ila shita anta iko ila kasalima alayka bi akhlaqi nabiyyi muhammadin
1: iwa nabi
0: ni baba fe pari olorun pelu ko lalaafia ko pari olorun pelu daada odowo re pelu wa ta nabi wa muhammad pelu wa to duwe kale fun wa
1: ma da wa la le mo
0: ma dakun
1: elomi wa la alifitnatu naimatum لانه الله من ايقظها
0: وني كوني دافي نيو بالوجي
1: لانه وان لو
0: ناني كوني يي
1: كوني يي من ايقظها الميوا ني بوغو بي نكان با فرابالي بي نكو سي تو دانو هما وا
0: سي ما كلو مي نو بي ايي دي لوني نيسي ليدي كوي مو في هان يو كان سي وو ايي يو سي جو اورا كان ساي جو ا ادون في هان تو با في ني فولوورز
1: ان با تي
0: ترند
1: او با تي هان وا سي ما نوو غي
0: وا وان تي مو ناني
1: سي ناو غان كو باري
0: وان ما مورو وان ني وان ا مو لو كوركشنال سنتر Àwọn lọ bi ọdún bí mẹ́wàá ń bẹ̀ yọ wà kọ́mọ jáde.
1: Àwọn lọ kọ̀rẹ́ tiẹ̀ bẹ̀.
0: Tún dá wọn kọ̀rẹ́ tiẹ̀ bẹ̀.
2: Bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ṣe wà ń lọ.
1: Bóyá tiẹ̀ kọ́ sọ ohun bẹ̀ kó hun sọ.
0: Kó hun sọ bí kámítà ni ó sì kọ́ kọ́rọ̀ kọ́ ń bẹ̀. Afa Iwaslam, ọlọ́wọ́, mọ́sá wọlé anú oṣù tá a wáyé. Tàbí ànábì nù ẹ̀. Gbogbo ilé àwọn ẹni ọlọ́mọjọ dá horo. Akí bàbá wa Justice Ọlọ́run Tóyìn.
1: Afa bàbá
0: dáadáa. Akin pẹ kú. Oṣù mo le jẹ
1: nípa ọlọrun jẹ ariyin pẹ o sadekun dada fun yin
0: a riyin pẹ nkan kan si ni baba wa sharafa jara
1: e ma bẹ pẹlu alaafia
0: ọlọrun
1: baba seriki malami e ma bẹ daada
0: ọlọrun afa yin waju ọlọrun ọlọrun agba ọlọrun afa agba e ma bẹ daada ale mu alaafia ara baba wa seriki malami ọlọrun jẹ ọmọ ile
1: kosi baba wa daada nu
0: baba wa alaji agba toni baba masin gba toni alhaj asheikh mustafa muhammad kamaluddin habibullah musa aladabi
1: kokun ọlọrun ni ku lara yin
0: kokun ọlọrun ni ku lara
1: habibullah mọ̀wọ̀ pẹ̀lú yín
0: ọlá kùránù làásìm gbogbo gbà àlékún àlàáfíà tẹsẹ̀ àlékún àlàáfíà tapá àlékún àlàáfíà tọrọ àlékún àlàáfíà tọpọlọ àlékún àlàáfíà ti gbọrọ àlékún àlàáfíà ti rí náà gbogbo eríkèéríkè ara yín ha àlékún àlàáfíà yọmọ sọkalẹ sí gbogbo gbà.
1: ọlọrun wo labẹ tọrọ fún un àníyàn wa sínú ilé náà pé kọ máa dá ni àfẹ kọ dàrú dákun jẹ tiwọn náà máa dá sí.
0: ọlọmọsà jẹ tiwọn náà máa dá sí ọlọkùnránù làásìm àti gbọ àwọn ọmọ ìyáwá tó fẹ bẹẹ náà.
1: ọlọrun musaba ṣe dáadáa fún wọn
0: baba
1: wa ìmáàmù abayọ náà tó lọdọ ajú ọlọrun musaba kẹ wọn. kódà òní wọn sì fi dáwọ wọn
0: baba wa náà ní ajikobi ọlọrun bá kẹ wọn halifa afọọba
1: olùmọsàbà yọnu sí wọn
0: bàbá yá fi wọn
1: sànù wọn bàbá tó rí bẹẹ náà olùmọsàbà kẹ wọn
0: ọlọrun
1: sànù àwa náà.
0: gbogbo àwọn òkú tí wọn ti lọ kọdà ẹni tá a mọ
1: ní
0: gbòkú mùsùlùmí ni
1: olùmọsàbà
0: kẹ wọn. ìkẹyìn àtọ́ àlàtọ́ gbé.

ẹjẹ́ ọmọ kí yín padà láti òkè lọ́hùn-ún bí mo ṣe ń bàbọ̀ lórí ètò yìí fẹ̀yìn ara lè tẹ bá ń tẹ̀lé wa mo ní ètò tòní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ omi nípínlẹ̀ kwara lábẹ́ ìṣèjọba tòní àti ṣé ibà tọ́lá ọ̀nà làmọ́wò pàápàá jùlọ bàbá ní àwo tòní tọ́lá tá a bá wo tàná bí ìgbà pé àtún tí wo nǹkan kan náà ni ó tún rí ìdí ètò yẹ pé àtún wo ìrìn àjò ọ̀hún láti inú ìṣèjọba tàná tá a bá ń sọ nípa ọ̀rọ̀ omi nípínlẹ̀ kwara gbogbo náà la mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí ọ̀rọ̀ omi kì í ṣe téèyàn lè pé téèyàn ń fọwọ́ yẹpẹrẹ mú torí pé omi ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn ìdí ètò yẹ pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú omi kì í ṣe téèyàn lè fi ọ̀rọ̀ òṣèlú bọ̀ àbí ọwọ́ yọ̀bọ́kẹ́ téèyàn lè fi mú torí náà ọ̀rọ̀ omi tí a ń sọ lọ́sàn-án tòní ẹjẹ́ mọ̀ wò nínú ìṣèjọba tàná ìjọba tòní gbogbo àná la mọ̀ pé nínú ìṣèjọba ti àná wà àbí kápẹ́ ti àná àtijẹ́ta àti gbogbo ẹ̀ tó ń bọ̀ látẹ̀yìn wá kó tó di pé ìjọba tòní dé nípínlẹ̀ kwara arìbọ̀rùmí ṣe rí nípínlẹ̀ yìí pàápàá jùlọ lórí ìpèsè omi láwọn àdúgbò àwọn ìjọba kan náà ti ṣe tí wọ́n ti ṣe kọjá lọ à ń gbìyànjú à ń ṣe reticulation ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí sí èbó tó wò tá a bá pé àwọn ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ bómi ó ṣe wà fáráàlú tí ìyá omi ò ní fi mọ jẹ aráàlú tẹ bá sì wò ó ní ìjẹta àná àbí kápẹ́ kwara tàtẹ̀yìnwá tá a bá wò bẹ́ẹ̀ á rí i pé èrò tí ìpọ̀ tó yìí náà nígbà tá à ń wí ìwọ̀nba ìròyìn péréte níbẹ̀ nínú ìlú pàápàá lólùlú lẹwa olúlu ìpínlẹ̀ yìí ìwọ̀nba ìyàn péréte òun náà ní gbébẹ̀ lásìkò tá a wí ọ̀hún léyìí tó túmọ̀ sí pé láwọn àsìkò tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó ṣe ṣe kó jẹ́ pé ìwọ̀nba omi tá à ń lò nígbà náà omi tó tó lò tó tó bùwẹ̀ tó tó bùmu òun náà là ń lò nígbà náà ṣùgbọ́n nígbà tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí ń fẹ̀ tó ní páwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ń pọ̀ sí láwọn àyíká agbègbè gbogbo tílu bẹ̀rẹ̀ sí ní ń fẹ́ jú ó dàbí pé ọ̀rọ̀ omi ìjọba náà wò pé ìgbésẹ̀ wo làwọn le gbé ní kwara tòní ǹjẹ́ ìgbésẹ̀ tí ìjọba gbé kwara tòní bí ẹ̀yin ara ilé ládùúgbò tìyín tẹ̀yìn ti ń gbọ́ wa ǹjẹ́ a lè pé ó yẹ ká lu ìjọba lọ́gùgù ẹnu pé ìjọba gbìyànjú tó bá jẹ́ pé tomi o tá a bá sọ tòótọ́ tá a ní fi tòṣèlú kó lẹ́yìn àná o àbí ní kinní o àmọ́ bí ọ̀rọ̀ mi ṣe rí o ṣùgbọ́n báyìí bọ́rọ̀ mi ṣe rí ni bó lọ́rọ̀ àwọn dáàmú wa gan tá a ní ẹ mọ̀ pé a ní dáàmú lọ́tún lósì dáàmú pọ̀ tá a ní nínú ìpínlẹ̀ yìí aláwọn dáàmú lóríṣiríṣi tó wà tí a lè tọ́ka sí pé a ní dáàmú yàtọ̀ fẹ́lẹ̀ tó wà nínú ìlọrin bí àlélẹ́yìn tó wà ní gbèríko lọ́hùn-ún èyí tún bẹ ń pátí jí bẹ́ẹ̀ èyí tí ń bẹ ní kwara south lọ́hùn-ún láwọn agbègbè bẹ̀ hun àwọn náà wà ń bẹ̀ bámú tó wà ń bẹ̀ kwara north òun náà ò ṣeé kà tá a láwọn dáàmú káàkiri ìyẹn láti lè jẹ́ kí ìpèsè omi kó rọrùn fáwọn aráàlú láti mu àbí láti fi ṣe ìpèsè fẹ́tọ́ ọ̀gbìn fáwọn tí ń ṣe ètò ọ̀gbìn alákùrọ̀ kwara tòní ibẹ̀ ládé dúró bá a ṣe ń bàbọ̀ ní kwara tàná kwara tòní ǹjẹ́ a lè pé kwara tòní ó tún ti yàtọ̀ díẹ̀ o lórí ọ̀rọ̀ tó lómi dé ní àwọn agbọ̀n ibi tá à ń wí yìí bàbá ní ká wò ó ní kwara tòní tó torí àti wo kwara tọ̀la o a padà wo kwara tọ̀la náà mò ń bọ̀ o lórí ètò náà la wà tá a pè ní kwara progress wákàtí ìtẹ̀síwájú kwara náà ní water is life làwọn iléèbó wí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ò bá mu omi omi náà la fi ń gbélé ayé jù torí pé kò sí tí ó jẹ́ ohun tó mí tó mì tí ò ní lò omi lókè ìpẹ́

tí gbogbo wa lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì ní àjíjọ ọwọ́ kan kò gbẹ́rù dúré àgbájọwọ́ la fi sọ̀yà. Ìdí rẹ̀ tó yẹ pé lórí ètò fótò ní bí mo ṣe ń retí àwọn àlejò mi bí Ọlọ́run bá kádàrá pé wọ́n ó bà mí lórí ètò lónìí àwọn tó jẹ́ àkọmọṣẹ́mọṣẹ́ tánmọ̀ nípa ọ̀rọ̀ mi tó yẹ pé bá bá ń sọ nípa ọ̀rọ̀ mi wọ́n lè ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún wa bí ààyè bá wà láti pé Ọlọ́run kádàrá kan darapọ̀ mọ́ mi lórí ètò kí n tó kò lórí ètò lónìí àwọn náà la mọ̀ gbà lálejò lágbọ̀n bẹ́ẹ̀ mú kí mọ̀ sí bẹ́ẹ̀ kí kọmíṣánná tó wà fọ́rọ̀ omi nípínlẹ̀ Kwara yẹn kọmíṣánná for water resources nípínlẹ̀ yìí kí mọ̀ sí bẹ́ẹ̀ kí mọ̀ kí wọn lágbọ̀n eléyun kọmíṣánná wa fún ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Kwara honorable Usman Yunusa Lade kí mọ̀ kí wọn pé wọ́n kú kalẹ̀ ní abẹ́ wọn bá a ṣe ń retí àwọn àlejò wa náà nípasẹ̀ wọn tí wọ́n darapọ̀ mọ́ wa bá ṣe ń bá ń bá kinní ọ̀hún bọ̀ mú ní ọ̀rọ̀ omi ní ẹlẹ́kùnjẹkùn ẹ já wò láwọn wọ́ọ̀dù ni senatorial district ni tá a ní nípínlẹ̀ yìí bàbá ń sọ nípa Kwara Central àárín gbùngbùn ní ìpínlẹ̀ Kwara a mọ̀ sọ̀rọ̀ Kwara North a mọ̀ sọ̀rọ̀ Kwara South àtàwọn agbọ̀n bòmí tá a mọ̀ mẹ́nuba ẹ já wò bọ́rọ̀ mi ṣe rí láwọn agbọ̀n bí tá a ń wò yìí ǹjẹ́ a le pé lọ́wọ́ tá a wà yìí Kwara tòní ṣá a le pé ó yàtọ̀ sí tàná àbí lọ́dọ̀ tiyín ẹ fojú wò pé bákan náà ni tí sì pé bọ́rọ̀ òṣèlú o tàbá tó a ní àwò nídàkejì ẹ̀wẹ̀ kẹlu bí ohun gbogbo ṣe ń lọ yìí ṣá a le pé Kwara tọ̀la gan ẹjẹ́ kúkú mọ́ mú gbogbo ẹ̀ náà papọ̀ torí àkókò Kwara tọ̀la gan tá à ń wò lọ́ọ̀kan yìí ṣe ká mọ̀ pé ọ̀rọ̀ omi nípínlẹ̀ yìí ni Kwara tọ̀la o bá a bá ní purọ́ o tá a ní ṣèké pé ohun gbogbo yóò sùn wá bọ̀ ohun gbogbo ó sì dùn yóò kún mú bí ìdúdú ẹ̀fọ́ bí ká tún wọn béèrè lọ́wọ́ ara wọn báwọn ní àbẹ̀wò.

bẹ́ẹ̀ni gbogbo wa náà ni àjọṣepọ̀ tá a fi gbé nàìjíríà tá a jọ gbé gòkè àgbà torí pé àwọn orílẹ̀-èdè táwọn náà ti gòkè àgbà lónìí tá à ń san pa wọn ibì kan làwọn náà ti gbéra ibì kan náà ti bẹ̀rẹ̀ kó torí páwọn náà débi wọn dé kì í ṣe pé ọjọ́ abábímọ náà ní rìn nàìjíríà náà lágbára ọlọ́run wa náà ó tún máa sọ̀tàn ayọ̀ tá a mọ̀ dúpẹ́ pé a mọ̀ dúpẹ́ o ibi ó dé dúró la fi pé kwara tàná kwara tòní kwara tọ̀la lórí ètò yìí lábẹ́ bẹ́ẹ̀ la tún fi kíra pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ọ̀hún bó lójú ọjọ́ lọ́dọ̀ tiyín gbogbo ẹ̀yìn ara ilé tẹ̀ ń gbọ́ wa lórí ètò fún tòní ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ìdàgbàsókè nípa omi nípínlẹ̀ yìí òun náà lájọ ń fojú wò lórí ètò fún tòní tá a bá sọ nípa ọ̀rọ̀ omi pàápàá jùlọ lórí ètò yìí tá a bá sọ nípa ìdàgbàsókè omi nípínlẹ̀ kwara ọ̀pọ̀lọpọ̀ wa náà ó yẹ ká lè sọ ibi tó bá dé dúró pàápàá jùlọ tó bá níṣe pẹ̀lú àdúgbò tí a ti gbé ń gbọ́ ètò fún tòní a lè wò lọ́tún ló sì pé àdúgbò ti wá o bó ṣe rí tẹ́lẹ̀ ní o bó ṣe rí rèé o ẹ má gbàgbé o kò sí bẹ́ẹ̀ dá ó ṣe mì bí ó ṣe rìn torí òní mì wọ́n ní pekele pekele orí alọta ìgbébì kan orí omi náà ni ó lè má ì tí 200% ládùúgbò tiyín ṣùgbọ́n sá lè fiwé tàná bàbá tó àwò lọ́la kílẹ̀ ń retí lọ́la ládùúgbò yín lórí ọ̀rọ̀ omi nípínlẹ̀ yìí fáwọn àdúgbò tí ò bá tí ì dé ni o kílẹ̀ yín retí lọ́la òde yìí lórí ọ̀rọ̀ olómi dé ìyẹn ní kwara tọ́la là ń wí o tí ì ṣe ọ̀la tílẹ̀ ó mọ̀ yìí o kílẹ̀ ń retí lórí ọ̀rọ̀ omi nípínlẹ̀ yìí tá a bá ní a jọ fojú wò pẹ̀lú ara wa kwara tòní bó lọ̀rọ̀ omi ládùúgbò tiyín ìjọba tó wà lóde yìí bó lẹ ṣe rí ọ̀rọ̀ omi ìgbìyànjú wọn lórí ọ̀rọ̀ bómi ó ṣe wà fún àbùmọ́ àbùwẹ̀ fáwọn aráàlú tá a bá ní a wò ó pàápàá jùlọ nípínlẹ̀ yìí ẹyin tẹ́ ń pè gbogbo ẹ̀ náà ni màá gbé ẹ má bínú pé wọn ò tí ì lè gbé pè yẹn báyìí wọn ó gbé gbogbo ẹ náà ní gbìyànjú bí n bá tiẹ̀ rí gbé tán wọn ó gbìyànjú ibi tí má rí gbé dé tí àkókò wa fi kú lórí ètò fún tòní lágbọ̀n bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú omi àwọn ẹ̀ka tó wà ìyẹn tó jẹ́ lé iṣẹ́ ìjọba fọ́rọ̀ omi àwọn náà àkí wọn fún àwọn ìgbìyànjú táwọn náà ń gbà láti pé ọ̀rọ̀ omi nípínlẹ̀ kwara torí pé bàbá ní purọ́ ara àwọn iléeṣẹ́ ìjọba tá a lè fojú rí náà àbí ká pé tiwọn bó ilé iṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀ omi ni o torí tí ò bá sómi láàrin ìlú ẹ mọ̀jà tara wa o yóò nira díẹ̀ o láti gbáyé o bómi ò bá ti sí nínú ìlú torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà o ní àwọn iṣẹ́ tí omi ń ṣe lágọ̀ọ́ ara wa ó sì fẹ́ẹ̀ sí pé bí olórin kan ó lẹ́nìkan yìí bómi sọ̀tá omi ò lọ́ta kò sẹ́ni tí bómi sọ̀tá ká má tiẹ̀ wá pé àwọn alágbàfọ̀ kò sẹ́ni tí bómi sọ̀tá o torí nínú omi bó o bá lò ní mu omi ó wẹ̀ bó o bá lò wẹ̀ ó fọṣọ bó o bá lò fọṣọ ó dáná ó sàásì nǹkan kan pẹ̀lú omi la fi pé à ń kíyìn ò gbẹ̀yìn ara lé tẹ̀ ń gbọ́ wa lórí ètò fún tòní lọ́dọ̀ tiyín bó o ní nǹkan ẹ̀jẹ̀ ń ṣe báyìí ná tí n bá dé padà láàrin bíi ìṣẹ́jú mélòó á wo àwọn tí ó ń lọ lórí ọ̀rọ̀ omi pàápàá jùlọ ní kwara tọ̀la nípínlẹ̀ yìí á ṣe ojú òpólẹ̀ á jọ fòye wò ó láàrin ara wa títí ó bá ṣeéṣe ta lè jọ̀wọ́ bàbá wa lórí ètò bí ò bá sì wá èmi àti yín náà gẹ́gẹ́ bí aráàlú àwa náà là ń gbèlú bíjọba bá láwọn ń somi aráàlú náà ni wọ́n somi fún àwọn aráàlú náà lálẹ́ fọwọ́ sọ̀yà pé ládùúgbò tiwa o wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí àdúgbò tiwa o ó kù síbi báyìí àdúgbò tiwa àlefi wótà náà bá léfi wé o bákan náà ni tọ gbogbo ẹ̀ náà lájọ wò ẹ̀ lẹ́mẹ̀ lẹ́ẹ̀kan sí i.

bẹ́ẹ̀ni gbogbo aná ni bí mo ṣe ń bàbọ̀ lájọsowọ́pọ̀ tá a fi gbé orílẹ̀-èdè nàìjíríà gòkè àgbà à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú omi ẹ má gbàgbé o ìdàgbàsókè tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ omi nípínlẹ̀ kwara lórí ètò kwara progress hour táwọn sì wákàtí tẹ̀sánjú kwara water is life náà ni omi ò lọ́ta omi náà ló láyé o omi lèèyàn fi ń gbélé ayé ẹ má gbàgbé o bá ṣe ń bá kinní ọ̀nbọ̀ lórí ètò ọ̀hún fún tòní pẹ̀lú ilé iṣẹ́ tó jẹ́ níṣe pẹ̀lú ti ilé iṣẹ́ ìjọba fọ́rọ̀ omi nípínlẹ̀ kwara mo níta bá wo kwara ni o ṣe ń bọ̀ lánàá o já wo kwara tòní bómi ṣe rí ní kwara tòní kí lẹ lérò pé ó yẹ kó jẹ́ ìrètí aráàlú bóyá lẹ́lẹ́kùnjẹkùn ni láwọn àdúgbò kọ̀ọ̀kan láwọn wọ́ọ̀dù kọ̀ọ̀kan gan tá a bá tẹ̀ ní àmú báwọn náà tó jẹ́ tó ń lọ bí igba ó dé bí mẹ́jọ tá a ní 193 wards tá a ní nípínlẹ̀ kwara kí ni kó jẹ́ ìrètí àwọn èèyàn ní kwara tọ̀la eléyìí tó yẹ á máa wò ká máa ní ìrètí pé ó pẹ́ ó yá o ó yá tọ̀ ọ́ dé àbí ó yá débi báyìí débi pé omi yóò ti di tọrọ fọ́nkálé èèyàn fẹ́ lomi kò ní ní ìpèníjà kankan àbí ayẹ kankan nínú pé èèyàn fẹ́ lomi kò ní sí pé à ń gbéra ẹni lẹ́mìí sókè gbéra ẹni lọ́kàn sókè lórí ọ̀rọ̀ pé a fẹ́ lomi ẹ̀yin aráàlú náà àjọ ṣètò níní o àjọ ṣe níwọ̀nba tó bá tó àkókò tí wọ́n sì ojú òpẹ́lẹ̀ láìpẹ́ láì jìnà yìí ṣùgbọ́n omi tá à ń sọ yìí gbogbo aná la mọ̀ pé omi láàrin ìlú kódà nínú ilé lẹ́gbẹ́lọ́gbà láàrin àwùjọ àbí láàrin ìpéjọpọ̀ kan omi ṣe téèyàn máa ń fọwọ́ rọ́ sẹ́yìn ọ̀rọ̀ omi ṣe pàtàkì ó ṣe kókó bóúnjẹ ṣe pàtàkì náà lomi ṣe pàtàkì o kódà àwọn kan wa tó ń fẹ́ gbàgbọ́ pé omi gan ṣe pàtàkì ju oúnjẹ lọ nígbà míì wọn ni bẹ́yìn ò bá jẹun bó bá sá àti ẹ̀hún oró mi ń mu tí ń fomi sínú díẹ̀ díẹ̀ okún mọ́ dé pé omi ó ṣe pàtàkì lára lọ́pọ̀lọpọ̀ ọgbà ìdírè ta bá ń gbàwẹ̀ wọ́n ní ẹkú òǹgbẹ ẹkú òǹgbẹ wọn ò ní sọ pé ẹkú ibi kọ́ ẹkú òǹgbẹ nítorí wọn pé òǹgbẹ gangan iṣẹ́ ńlá ni bẹ́yìn ò bá rómi mu bẹ́yìn ò bá jẹun gbà míì ó le mọ́ ṣùgbọ́n bẹ́yìn ò bá rómi mu n tó léwu dáadáa fágùn ara èèyàn ni òun la fi ń wò lórí ètò kwara progress eléyìí tá à ń ṣe lọ́wọ́ yìí ní kànídà mọ́dé 8.7 FM nílùú ti lọ́rin pẹ̀lú ọ̀la tí rẹ̀ wájú ògùn ní yọ̀pá ABT wọ́n ṣe ojú òpólẹ̀ òní kò pẹ́ kò jìnà lórí nọ́mbà tẹ́sí lè pè sí bàbá ti sójú òpólẹ̀ náà ni 0913655692 fẹ́yìn tẹ́ ti ń pè wọ́n bẹ̀ sí ń gbé kọ́ọ̀lù yín láìpẹ́ láì jìnà mọ́ bínú 0913655692 0913655692 náà lójú òpó eléyìí tẹ́ lè pè sí ọ̀hún tí ń bá dé padà wọ́n bẹ̀ sí ń gbá àwọn ìpè yín ní ṣíṣẹ̀ ń tẹ̀lé àjọ ọmọ fojú inú wò láwọn àyíká agbègbè ibi tẹ́yìn náà wà kwara tò ní kwara tọ̀la kí ni ká máa retí kí ni à ń retí lénìí kí la rí lónìí kí ni ká máa retí lọ́la gbogbo aná làjọ fojú inú wò ẹ̀ ńlẹ́ mo kì í yín o.

0: Hello, ẹka asan ti wa mi o ko yin bele tin pe wa o.
1: Akojumo o.
0: Oluwa adupe o, Oluwa Oluwa lojuware.
1: Adupe. Ni Diamond je o.
0: Ami ami o, ẹku asan wa adupe o.
1: Oruko mi ni Engineer Diamond lati Okelele.
0: Lati Okelele, a gbọ yin sa.
1: Be ni, ajeba Olorun wa ye fun wa lati ori ore ore.
0: Ami.
1: O si ijọba ti se gege bi a se ma so. Mo ko si bi pelu na ni. Ni apa ijọba to le, to so ni adupe temi temi mo.
0: Lori oro mi la nwo yo.
1: Oro oro mi. Bẹ́ẹ̀ni omi ń wá ọmọ kìí pé ìdojúmọ́ ní fi ń wá
0: bí ẹ̀bẹ́ ló lẹ ní lọ́sẹ̀
1: láàrin ọ̀sẹ̀ ẹgbẹ́ mẹ́ta
0: láàrin ọ̀sẹ̀
1: láàrin ọ̀sẹ̀ nígbà mi ìbẹ̀tẹ́ kan wá rọ gbogbo àwọn ibi tómi yẹn dé ni pé ìdòmí mẹ́ta bẹ́ẹ̀ pé kẹ́ni pípì méjì bó bàjẹ́ kí wọ́n ṣe àmójútó rẹ̀ láwọn tó bá jẹ́ àwọn àdúgbò náà
0: Oda adupe lati okelele fun alagba to pe yi.

0: láti lọ ní bí láti
1: fẹ́. Lágbègbè bo lágbègbè bo.
0: Adéwọlé.
1: Àgbọ̀n yín báyìí.
0: So a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mi.
1: Ok.
0: Ìlọrin ti dàgbà sí. Ká sọ pé àwọn èèyàn ń gbẹ́ bọ́ọ̀wù. Bọ́ọ̀wù yẹn ó rí sí o lè fa ẹ̀kẹ́. Bọ́ ìsín omi ò dé gbèjìlá, kò dé gẹ̀rẹ̀wú, kò dé wárá, kò dé oko lówó.
1: Ṣé lágbègbè ti yín àbí àwọn agbègbè tẹ́ ń sọ yìí?
0: Àwọn agbègbè tá a ṣe
1: òkú. Agbègbè ti yín kọ́ sà, agbègbè ti yín kọ́ Ládéwọlé sà, agbègbè ti yín kọ́ sà.
0: Kò sómi.
1: Ládéwọlé. Ládéwọlé kò sómi.
2: Kò sómi. Adéwọlé agbègbè tẹyìn ibi agbègbè tẹyìn ti pè oníkẹjẹ a máa sọ àwọn ní kò sómi ní Adéwọlé ọ̀dà àwọn tọrọ kan tó jẹ ilé iṣẹ ìjọba tó wà fọ́rọ̀ mi àbí kí n pé àwọn aráàlú tó wà ńbẹ yẹn náà bóyá tó bá jẹ bẹẹ náà lórí àwọn náà ti gbọ́ ọ̀tẹ̀ wí mọ̀ pé wọ́n gbégbèsẹ̀ ńgbà tẹ́ ní òsómi ní Adéwọlé.

0: ẹ jẹ́ ohun ẹnìkan àbí méjì ká tún fọrin làlágbọ̀n ọbẹ̀hún ẹ̀ lẹ́ẹ̀kọ́ àṣẹ kú dédé àkókò ó kọ́ yín bí lẹ ti ń pè wá o. ẹ ká àṣẹ sàn o.
1: dábàá ìtọ́lá ni látògidì.
0: látògidì nílọrin àgbọ̀ yín sàn.
1: kò sí omi ní ogidi lọ́dọ̀ tí wá ń bì rárá.
0: ní agbègbè wo lógidi sàn.
1: ní òkè kéré secondary school.
0: òkè ní ogidi. ok. ṣé kò sómi tẹ́lẹ̀ ni kò sí tẹ́lẹ̀ ẹ ló sà ṣé kò sí tẹ́lẹ̀ ni àbí kò dàmọ́.
1: kò tiẹ̀ débẹ̀ rárá.
0: kò tiẹ̀ débẹ̀ rárá ṣé new site níbẹ̀ ni.
1: ẹ new site ni.
0: ok.
1: tẹ́wá jẹ́ family house ló kélé lè. omi ò débẹ̀ náà rárá.
0: láti lẹ̀.
1: omi là gbà tó mi ti débẹ̀ sáré ní oṣù wọbi 2020
0: kan yẹ.
1: 20. láti ṣe àwọn òṣèlú lónìí. omi ò wádùn ló lónìí omi ò débẹ̀ o.
0: ọ̀dà ibi eléyìí tó jẹ́ new site yẹn ìgbésẹ̀ wo lẹ ti gbé lórí ẹ̀ sà.
1: aná ṣe a mọ̀ wọ́n dẹ̀ ti kọ lẹ́tà kọ lẹ́tà.
0: ok ní ọ̀nà ìdánwò ok
1: ok
0: wọn ò tí wàá wo bẹ̀ wò.
1: rárá wọn ò wá rárá o.
0: ọ̀dà ẹ má sinmi ìgbìyànjú ẹ má sinmi ìyànjú gbà tó yẹ pé new site náà tún ni ẹ má sinmi ìyànjú eléyìí tí ẹ tún sọ ti family house wọn ti bọ́ àwọn tọrọ kan bóyá kankan ló ń di lọ́wọ́ ẹ wá gbégbèsè náà pé omi ti débẹ̀ rí ṣùgbọ́n ó ti pẹ́ tẹ̀ ti fojú kan omi mọ̀ pé àárẹ̀ rìn ayọ̀ lágbára ọlọ́run.
2: adúpẹ́ lọ́wọ́ yín fún ìdásí ti yín.

0: bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò Kwara Progress Hour náà lélẹ́yìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ omi là ń gbéyẹ̀wò lónìí ní ètò tí ẹ máa ń gbọ́ bágo méjìlá bá ti lù sí aago kan ní kanidamọ́dé tí 8.7 fm nílùú ti lọ́rin bó ti ẹ̀ jẹ́ pé lórí ètò yìí ń ta máa ń sọ náà ni pé gbogbo ìwòye ẹ̀yìn aráalé àbí àlejò tá a bá gbé wá tá a bá sọ ìwòye tí wọn kò ní kankan ṣe pẹ̀lú ìkànnì yìí àbí àtọ́pọ̀ ètò bó ti ẹ̀ jẹ́ pé lónìí a sì ń wò bóyá àlejò wa sì lè mú àwọn náà ń gbìyànjú láti darapọ̀ mọ́ wa tí ọlọ́run bá kádàrẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà bí ò bá kádàrẹ́ ìwọ̀n bá èyí tẹ́ ń sọ yìí náà kò sí àṣàdànù nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ náà gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ náà ni ti àjọmọ́ àfojú wò ní sísẹ̀ntẹ̀lé lórí ètò fótó ní ẹjẹ́ ń wo ẹni tó wà lójú òpó ìpè yìí ná eléyìí ti kú ẹjẹ́ ń wo míì lápá bí ẹ̀lú orúkọ yín
1: ẹ̀ka àṣàn sáà o
0: àmì orúkọ yín bolẹ̀ tí ń pè o
1: Ahmed Ọláríwájú láti Òǹbágò Olókolówó.
0: Láti Òkolówó Òǹbágò, ok.
1: Bẹ́ẹ̀ni, ẹ̀kùnrin ràn wá lọ́wọ́ àlómẹ kankan ní Òǹbágò. Ọlọ́dàánú ẹ̀kan ló fún wa lómi wà ní ìwà ọyọ̀ kan ṣoṣo náà ni gbogbo wa ń pọn.
0: Ṣé ní sàìtì níbẹ̀ náà ni àbí ó ti pẹ́? Ok. Ẹ
1: dàgbẹ̀
0: ràn. A jẹ́ pé omi ò tí ì débẹ̀ rí rárá.
1: Kò tí ì sí rárá.
0: Ok. Ọ̀dà ọ̀dà àwọn ìgbésẹ̀ tó bá yẹ kẹ́yìn náà gbé gbé o àyọjú akọ̀wé àṣewá àṣẹyìn ṣe ti gbọ́ ọlọ́run ní fòun gbomi pa kò ní fi gbé wá lágbára náà kò sí ọ̀nà àdúpẹ́ fún ìwòye àti ìdásí ti yín àdúpẹ́ lọ́wọ́ yín fún ìwòye àti ìdásí yín gbogbo ẹyin tẹ́ ń pè wá gbogbo ẹ̀ náà ni mo rí ẹ jẹ́ tún forin lẹ̀ kí n forin làdí ẹ̀ ná mo kì yín ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀.

0: bẹ́ẹ̀ni ká jọ gbé nàìjíríà lárugẹ náà lórílẹ̀èdè ó fi tẹ̀ wájú ẹ káàsán ó kọ yín bí lẹ ti ń pè wá o ẹ̀lú ẹ ti wà mí ó kọ yín bí lẹ ti ń pè wá ẹ káàsán o
1: ẹ káàsán o
0: olùkọ orúkọ yín bí lẹ ti ń pè wá sà.
1: Orúkọ mi ni Fatek ọmọ Abagun láti Gẹ̀rẹ́wú.
0: Okay, láti Gẹ̀rẹ́wú à ń gbọ yín sà.
1: Ṣé rí ìdílé kábẹ́rọ̀ ìjọba sílẹ̀ Kwara ti yọrù mi òun ni pé ní ọ̀pọ̀lọpọ̀ new site omi tá à ń pè ní omi tìjọba gẹ́gẹ́ tó jómi ẹ̀rọ wọbẹ̀
0: láwọn new site
1: ní new site irú Gẹ̀rẹ́wú tí mi ń gbé nìkan new site ni tó omi kíní ọ̀wọ́bẹ̀ omi ẹ̀rọ gbogbo amazon ẹ̀rọ omi jẹba ọ̀wọ́bẹ̀ so dáàmú pàdé súnmọ́ wa níbẹ̀ yẹn ìṣesẹ́ tí ìjọba lè ràn wá lọ́wọ́ kákàbá wa lé pipe wo inú Gẹ̀rẹ́wú lásán a máa rí páàsì sínú yàrá wa báde máa sanwó omi yẹn gẹ́gẹ́ bá a ti ń sanwó omi a bá a ti ń sanwó náà so àrò ìjọba fún yẹn ṣe wá rí àwọn agbègbè family house bá ń gbé irú gàárẹ̀ mú ní ṣọ́ọ̀bù mi wá láwọn atọ́jẹ́ gbòòrò lábà gbóná ọlọ́ọ̀mọ́lẹ̀ lókù omi ń yọ níbi gàárẹ̀ mú tí kìí tí ṣọ́ọ̀bù tèmi wà o omi ń wà bẹ́ẹ̀ dáadáa
0: omi ń jáde níbẹ̀
1: ní family house mi nílé ẹlẹ́kẹ́ ní kàǹkátù tó ń so ìbágùn wọ́ọ̀d papọ̀ àti irú mi ń bẹ̀ nísìn ọjọ́ ti pẹ́ o àmọ́ ní dákọ̀ kan omi ẹ̀rọ ti ń yọ lẹ́ẹ̀kọ̀ kan ní ìníjojúmọ́ o omi ti ń yọ bẹ̀rù gà ní ti wé ti gàárẹ̀ mi ọ̀rọ̀ ní da
0: ìdúpẹ́ àmì ò àdúpẹ́ fún ìwòye tiyín bákan náà láti ọ̀dọ̀ dánsó kótó aláṣọ òkè nílé bàbá ọ̀kánká gáà òsìbì ìlọrin wọn ni àwọn kí dámọ̀dì dáadáa wọn ni omi tó wọn ni ọ̀rọ̀ omi tí à ń sọ òkè wọn ni omi ń wá dédé ní ìjọba Kwara tòní wọn ni omi ń wá dédé ó sì ń wá dáadáa o ọ̀dà àdúpẹ́ báwọn náà ṣe tún ní ìwòye àti ìdásí tiwọn náà ní abẹ́hùn lórí ètò náà láwà eléyìí tí a pè ní wákàtí ìtẹ̀síwájú Kwara.

0: Hello, ẹ̀ká sọ o.
1: Hello, mo bí ọ̀pá.
0: Adúpẹ́ o.
1: Ọlọ́run ní dalaka yẹn ní agbára Ọlọ́run.
0: Àmì ó kọ yín o.
1: Dáàmọ́ndì òní wálẹ̀.
0: Àmì.
1: Olúwo ti mi ní apá Ṣáídì láti Sánkì òkè òde.
0: Tọ́, à ń gbọ̀ yín sà.
1: Ajíjọba Kwara. Ọlọ́run jẹ́ sọ̀kan ìdájọ́ àdàlọ́fíà.
0: Àmì o.
1: Ṣé ní Sánkì òkè òde ti wá? Àkọ́kọ́ náà kò tiẹ̀ sí ní ìjọ mi ẹ̀rọ.
0: Ṣé láti ilẹ̀ àbí títí dà àkókò yìí?
1: Láti ilẹ̀ láti ìgbà tí lọ́ọ́nì ti jẹ́ lọ́ọ́nì láàárín ń jẹ́ Sánkì òkè òde wà ní gbogbo àkàkàrà wa ń bí báyìí. Ní ọ̀nà lọ́ọ̀tìfẹ́sọ̀ lọ́ọ̀nì Sánkì òkè òde à ní omi rí. So nípa gọ́ọ̀mẹ̀ntì wọn ní community wa tí wọ́n bá jẹ́ fún wa lómi ẹ̀rọ á bẹ ìjọba tó wà ń bẹ̀ yìí àgàgà àpọ̀mọ́jìdì okoto lọ́gàmẹ̀ntì ìlọrin south. Báyẹn pé gbọ́wọ́ náà ni mo gbẹ́ fún wa tí wọ́n dákun fún ọ̀sán omi tá à ń mu tẹ́lẹ̀ lóòótọ́ àlà bèrè ọ̀nà akí abdulrahman abdulrasaq wọ́n ṣe ọ̀nà fún wa wọ́n tí omi tá à ń mu tẹ́lẹ̀ kẹ́ńgá tá a ti pọ́ǹpù mọ́ sí ìsín tá à ń lò.
0: Ó sì dùn mí o, Àfáà Ṣáídì láti Tánkì òkè òde. Àmọ́ bó tiẹ̀ jẹ́ pé púpọ̀ ọ̀rọ̀ yín náà mo rí pé ẹ ti fẹ́ fẹnu ẹ̀ fulẹ̀ síbì kan. Ntẹ́ ẹ ń sọ náà ni pé omi pé ẹ rí omi rí láti ìgbà tí lọ́rin ti ń jẹ́ lọ́rin tẹ́ ẹ ti wà ní òkè odò. Ṣùgbọ́n ìjọba ṣe ọ̀nà fún yín ó tún wá ku omi. Ó dà àti mohun tá a fẹ́ mú náà nínú ọ̀rọ̀ yín, àwọn tọ́rọ̀ kàn mọ́ pàwọn náà ti gbọ́.
2: I beg you, live,
0: Ajẹ́ òun ẹnìkan àbí ẹyọ èèyàn méjì ṣe ká máa fi í ṣèlọ fún tòní. Ẹ káàsán, ó kọyín bulẹ̀ tí ń pè wá o.
3: Ẹ káàsán o.
0: Ẹ̀sìn ó kọyín.
3: Salam ni láti Lárí Gádà.
0: Láti Lárí Gádà nílọrin.
3: Bẹ́ẹ̀ni.
0: À ń gbọ̀ yín sà.
3: A ní omi ní Lárí Gádà.
0: Ẹ ṣẹ̀ṣẹ̀ ní àbí ẹ̀ ní rárá rí.
3: A ní rí. Dáàmù wa bàjẹ́.
0: Ok.
3: Dáàmù tóbi dáàmù.
0: Ok, lẹ́ ń lò.
3: Ló supply gbogbo Lárí Gádà tóbi oye specialist hospital.
0: Ok.
3: Òun ni gbogbo wa ń lò.
0: Ó tọ́dún mélòó tó ti bàjẹ́?
3: Oye tọ́dún mẹ́rin báyìí o. À á sì ń lọbẹ̀, à ń lọ wọ́tà, à ń ṣe gbogbo, à ń kọ̀wé, abẹ gómìnà náà kan bá wa ṣe. Gbogbo àwa sóbí community, gbogbo sóbí community náà wa ti ń bẹ́ sóbí. Kódà tó fi jẹ́ Barak lọ́dọ̀ àwọn sọ́jà. Àwọn náà ń lọ ra omi ní máa ń gbé kọjá báyìí lọ́dọ̀ wa. Ká dàkún, ká bá wa yà sí dààmú yẹn, ká dàkún.
0: Ó dà.
3: Ìyá ń jẹ wá gan àti ìrí gànga gbé àtàtà ní sọ́fẹ̀sì wa. Ta bá gbẹ́ bọ́ o, engine bíi 200 mítà, àárọ̀ mi.
0: Ó dà.
3: Wàlá ẹ̀ bó ṣe rí ni ẹ dàkún ẹ sànú wa.
0: Ó dà. Wọ́n ti gbọ́ yín lágbọ̀ọ́yé ní gbogbo agbègbè Sóbí, Tẹ̀wí àti àwọn agbègbè bíi mẹ́wàá tẹlóró gbàyíká. Àwọn náà ti gbọ́ yín lágbọ̀ọ́yé. Yẹ̀wọ̀n nìkan sí ní àbí kó tó di pa mọ̀ lọ́wọ́ 9136556952 náà lójú òpó àwọn ẹ̀lọ́ ọkọ̀ yín bulẹ̀ tí ń pè wá o. Ẹ̀lọ́ o. Ẹ káàsán o. O kọ̀yín.
4: Ìdòwú.
0: Láti Amọ́yọ̀.
4: Tèmi di re.
0: Ok.
4: Alómìnáyà Road.
0: Ok.
4: Àti ẹ̀gbọ́n mi ń bẹ̀yẹn rárá ni.
0: Ok, ní Amọ́yọ̀. Ṣé wọ́n ti ṣe tẹ́lẹ̀ rí àbí wọn ò tiẹ̀ ṣe rárá rí?
4: Ok.
0: Ṣé ní sáìtì náà níbẹ̀ yín àbí? Ṣé ní sáìtì náà níbẹ̀ àbí?
4: Ní sáìtì náà ní community wa ni.
0: Ok. Ọ̀dà adúpẹ́ àti wọ́n ti gbọ́ yín lágbọ̀ọ́yé. Dita fi ń béèrè ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ insight ó dàbí pé bí alàgbà kan fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó dàbí pé insight ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tán láwọn òrùmí yìí.
2: Mo dága Nàìjíríà.
0: Bàbá wa jẹ́ insight náà a tún lè gbégbèsè àwọn alága àjọba àbílẹ̀ wa ẹ̀já tọ̀ wọ́n lọ náà ká tún tọ̀lé iṣẹ́ ìjọba fọ́rọ̀mì náà á lè tọ̀ àwọn náà lọ. Bàbá jẹ́ insight tá à ń wò a nílò omi náà ládùúgbò ti wà wá insight ní. Adúpẹ́ ògbà yín tẹ́ ẹ pè wá fún tọ̀sán yìí adúpẹ́ lọ́wọ́ yín fún ìdásí tiyín àti ìwòye tiyín. Bá a ti sọ níbẹ̀rẹ̀ ètò pé ìdásí yín àti ìwòye yín kò ní kankan ṣe o pẹ̀lú ti ìkànnì ìdámọ́dé ti 0.7 FM nílùú ti Ìlọrin tó fi mọ́ tàlejò wa náà lórí ètò. Ẹ já máa fi yìí sí ládúpẹ́ ò lọ́wọ́ gbogbo yín ń tá a sọ lónìí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ omi òun náà nítorí pé omi tẹ́ ẹ rí òun náà làbùwẹ̀ omi òun náà ní àbò mu lágbára ọlọ́run gbé omi kò ní gbẹ wá gbogbo wa náà la máa rí tomi mú gbọ́ lóguntàn lọ́hùn. Bí ó ti mọ lọ́sẹ̀ eré lórí ètò tapẹ̀ ní Kwara Progress Hour ìyẹn wákàtí ìtẹ̀síwájú Kwara Progress Hour eléyìí tí ẹ máa ń gbọ́ bá aago méjìlá bá ti lò si ago kan ni gbogbo ojo bo Thursday baye ni kan yi e ja mo fi yi se lo titi igba mi ta ma pade mo ki gbogbo soro soro ni ipinle Kwara aku ara feraku ti se Yazan omo won ni owo di ofaro gbogbo pade tu lapapo na mo ki yin o Olorun o ba wa dawo eleyi yo daduro yo ko ni jariro eleyi mo laarin gbogbo soro soro ni ipinle Kwara ati ninu iko aditu gbogbo apata ni mo ki Olariwaju Ogun ni yo pa ibi ti loruko temi Nigeria o ni daru o ipinle Kwara no si ni baje Nigeria yo darawo.

0: Akwabi.
1: Yes, sir.
0: Elede yotana.
1: Hmm.
0: Elode de yetana.
1: Etana.
0: Tori wale ba beri we ewo tun je elede.
1: Eh, olode de.
0: Olode de yotana.
1: Everybody.
0: Baba di onile yi gbogbo le papata nu.
1: Gbogbo mirun. Elede yi edikan.
0: Sugbo lode de titi e. One year, Tana.
1: Tana.
0: I call you a fair and eating man sorrow. No one be mini.
1: In bad on any.
0: Big bad damn, be missy a yenny.
1: Ah, in bad on any.
0: No, I'm going to get out of your goody.
1: Talk about it. Willing a king. I call
0: you a lot of the yacht, Tana.
1: Talk.
0: Any can you wear any cage? You wear any cat, are we?
1: Talk.
0: It's your lot of the decay. Wọn fẹ́ràn àyọnu sọ. Èsì ọlọ́dẹ̀ dẹ̀dẹ̀ pé wàhálà àwọn
1: pọ̀.
0: Ọdún tí wọn kọjú mọ́ tiẹ̀.
1: Ibi bá wọn yẹ kí
0: pé èyí ta ọmọ. Bẹ́ẹ̀ ni alẹ́ àná ara rẹ̀ là ń lọ fún.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀sẹ̀lẹ̀ ń lọ lójú ọ̀nà níbi tí ọ̀tán náà náà nínú ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ó ṣe bóun ti mọ gbogbo ìgbàgbé ṣe ó forúkọ sọ odó. Foru re epele si ma do wi
1: be ni
0: si o si epele o ewo lo sele
1: eh
0: opo loko todo ye yo tu wa ma se you ye o tun fi atanpa ko sa kuti
1: o di meji
0: alele de yo ton e la la seju
1: be ni
0: alele de yo ton na
1: ni wahala wa po
0: Agori alolade de ye otana ola yo so wa po gan o se se di baba ba so pe lowo ni lu ogidimbo olo pe ni ko ju omara ni ko mo
1: bo ti wa
0: eni a kin lo ti o gba
1: gba o
0: eni o salaye oro fun to lohun lo n gbo
1: be ni ka ti wori
0: oro ti eto yi to ni pe ti o buruju ti o ni laka ti o ni da rara ra de ke kan so pe emi lo gbo ninu wa
1: video ah la ni eyan yi
0: mo kan to ya lapa be yo ni
1: mo bo yin
0: mi kan to ya lapa be yo ni
1: e n bo yin
0: se ire omo pe jale ko mi ti de
1: be ni
0: eh
1: emi gan gbo yin wole
0: Akobi.
1: Yes, sir.
0: Iwarere. Inu ore. Keyan ni ola. Olorun ore. Ko je ni ti o ni oyaya.
1: To.
0: Ogbo.
1: E n gbo yin.
0: Ko wa je ni to ma pele eyan.
1: To.
0: To gbo isalabuko.
1: Bo ti wa.
0: O tele mi mo se wi.
1: Be ni.
0: Bí wọ́n bá ní ẹni tó ní ọ̀rọ̀ dà òun ni ẹ tọ́ka sí. Wọ́n ní wà rí ọ̀dá. Ó ní I'm very happy pé mọ̀ pé wà mí ọ̀dá náà. Bẹ́ẹ̀ o dẹ̀ ti ṣèdánwò nìyẹn o. Níjọ́ tí rìsọ́ọ̀tì ẹ̀ bá máa dé.
1: Yóò tiẹ̀ gbá.
0: Tọ́ ọ bá gba rìsọ́ọ̀tì yẹn báyìí.
1: Tọ́ ọ gbà àwọn méjèèjì.
0: Àwọn aládùúgbò tí wọ́n ń kí ọ ń lọ pé báyìí là á ṣe báyìí là á gbáyè
1: báyìí
0: là á wúwa báyìí là á rìnrìn. Àwọn ni wọ́n wà á bọ̀ wò ó sọ̀rọ̀ pé tí ń kàwé yẹn lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn ọmọ wa wojú ara pé ẹ wá kí ló ṣe lágbájá náà.
1: Kí ni ṣe?
0: Ẹ jọ kí ló ṣe lágbájá náà.
1: Kí ló gbà mú?
0: Ọmọ wa jẹ́ pé rìsọ́ọ̀tì wà tí ọ̀dà ní mẹ lọ́wọ́ ẹ̀. Sọ̀rọ̀ pé kí ni wọ́n wí? Sọ̀rọ̀ pé ń jẹ́ tà ń sọ fún ọ pé ẹlọ́ọ̀dẹ̀ yẹ ọ̀tánná.
1: Olè ti lọ́kàn wá.
0: Aláyọnu sọ wá pọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ojúgun ló ti fi sá odó yìí.
1: Tọ́.
0: Àkọ́bí.
1: Yes, sir.
0: Ọ̀gbọ́ ẹni tí ò nínú re.
1: Tọ́.
0: Òsónú lè jẹ́ kàṣẹ́ bọ́ ọmọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Àmọ́ yóò wá dá, ó sì jẹ́ntu, ó sì jẹ́jẹ́, kódà kì í ṣe gbá, kódà kì í ṣàwó.
1: Àmọ́ kà ni.
0: Ọlọ́run pé tọ́ bá ṣe pé ọmọ tó bínú lọ́ba dáa fún yóò bínú ẹ̀.
1: Bẹ́ẹ̀ni ibi tó kàn dé.
0: Káàkiri wa sọ pé àwọn tí wọ́n jọ bí wọ́n pọ̀. Àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ alájọgbé alájọrin.
1: Àbáwọn ọ̀rẹ́.
0: Alájọsọ. orí ẹ̀dá rẹ̀ rí.
1: Ah, ọ̀pọ̀.
0: Yóò hàn lára wọn kó sì lè dá a fún lágbájá tí ọ̀gá wa.
1: Bẹ́ẹ̀ni.
0: Jẹ́jẹ́ tí ọba wa gba ẹ̀sọ́ tọ̀dọ̀ díẹ̀.
1: Tọ́.
0: Ní kété tóun náà bá ti gbàwé lọ́wọ́.
1: Orí ọ̀bẹ nù.
0: Àwọn ọ̀rẹ́ alájọgbé alájọrin alájọsọ àwọn tó bí àtàwọn tó bí. Wọ́n wá bí àtẹ́sán ọ̀gbọ́n bí ìgbàjẹ́ bá ń wo fíìmù tó dùn lórí tẹlifíṣàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn ń retí bíjú rìsọ́ọ̀tì yẹn gẹ́gẹ́ bí n ti ń bẹ ń bẹ̀. Àìnínúure rẹ̀ àkọ́bí.
1: Naam.
0: Bàbá ti yọ sí ìtùkà. Làwọn náà sọ pé àwí fún ọ kí ló ń bínú orí sí.
1: A sọ fún ọwọ́ lọ gbọ́.
0: Kínú rẹ̀ ń ba kílódé tínú rẹ̀ ń bàjẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀.
1: Kílódé ni kan wá yìí.
0: Bínú rẹ̀ bá yọ sórí ẹni kẹ́ni ẹni bọ́ọ̀dì.
1: Tiẹ́ ní ó de. Pẹ̀lẹ́pẹ̀lẹ́.
0: Kọ́ ọmọ pé àìnínúure rẹ náà lọ fa ìfàsẹ́yìn ayé rẹ báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́dẹ yóò tọ́nà.
1: Bẹ́ẹ̀ni.
0: Àkọ́bí.
1: Yes sir.
0: Ọsá kòbìkòbì ó ti fẹsẹ̀ sáàpútì.
1: Nígbà tí ọ̀sán náà.
0: Àwọn tí wọ́n bẹ́ẹ̀ ta náà tún wá yọjú pé sẹ́wọ̀n pé aṣọ lẹ́ẹ̀kan sáà lọ́pọ̀ aṣọ pé ọlọ́dẹ yóò tọ́nà.
1: Ẹni kí n ti wá.
0: Ẹni kí lọ́ba ti wá. Inú oreyí inú yín tó bu tẹ́ ẹ̀rọ òrùn fi sá.
1: Ọgbọ.
0: Ẹ̀sán rẹ̀ nìyẹn náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́gbọ́ tó bá rò pé òwúrẹ́ ni ṣáájò wọn àwọn tí wọ́n mọ̀ fi ṣe ẹ̀yẹ ni.
1: Oko eré oko
0: ni. Wọ́n máa rí àkọ́bí àmọ́sí ẹ̀yẹ àmọ́sọ̀rọ̀ à.
1: Ibẹ̀ ni a máa
0: bá wọn.
1: Ẹ̀fílẹ̀.
0: Bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ yẹn ọ̀dà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ká máa lọ ọjà. Ẹ̀ máa ń so.

ìlọrin àfọ̀njá o. Alẹ́ mọ gbáradì sẹ́ fún Empire City Festival tí ń bọ̀ lọ́nà fa. Èyí ń gbàgede àṣà àti bá a ṣe ń jayé nínú ìlọrin tí ilé iṣẹ́ àníyàn káyé Jomav Homes and Properties ti ń tà wọ́n ilẹ̀ oníwèé pípé ní Sikini Mọ̀nímọ̀ ń ṣètò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ fa. Ẹ wo Naisha Lapomidi ń bọ̀ wá kanrin bẹ́ẹ̀ sì ni Sagar Adeolu, Modola, MC Any Drums, mo wà lórí ìtàgé Brand Ambassador wa Gabriel Afolayan àti gbogbo àwọn influencers tẹ̀yàn láyò ń bọ̀ lọ́jọ́ náà. A ó ṣe ìfàwòrán hàn oríṣiríṣi eré àti ìfilẹ̀ hàn. Wò ó tọ́ ọba ní talent tó dáa, ó lè jẹ́ 1,000,000 naira lọ́jọ́ kan náà. Ọ̀fẹ́ ni ìkópa àti ìwọlé fún gbogbo ènìyàn sí Empire City Festival tí yóò wáyé lọ́jọ́ Sátidé, September 5, 2026, lágọ̀ 12 ọ̀sán ní Empire City Estate along Amoyo Road, Ìlọrin. Tètè forúkọ rẹ lẹ o, ẹgbọ́. Fún ìbéèrè, ìkópa àti ṣíṣàgbátẹrù, ẹ pé 0816-443-8755 tàbí 0808-473-2369. Empire City Festival, September 5, 12 o'clock ní Empire City Estate along Amoyo Road, Ìlọrin.

0: ẹrù olókun àwa ni wọ́n jẹ́.
1: Alo.
2: Hello.
3: Àlàáfíà fún yín.
1: Àlàáfíà fún yín bàbá, orúkọ yín náà ẹ tó tó sọ ni orúkọ yín àti ibi tí ẹ ti pè.
3: Ọba
1: jẹ́ ọkọ. Àmì.
3: Ìgbéraga ló ń ṣíwájú ìparun.
1: N tá a sọ pọ̀ ìgbéraga nìkan lẹ̀ yín mú ni.
3: O lágbàgbọ́ ni nǹkan tó ọ̀rọ̀ kan
1: ọ̀fẹ́.
3: Nǹkan tó lọ ń kọ̀.
1: Ẹ ṣeun gan.
3: Bólúdé.
1: Yes sir.
3: Wọ́n dàgbà o.
1: Àmì.
3: Ẹ bá
1: mi kúgbọ̀n ọ̀sán fún abẹ́ pé wọ́n á dàgbà o. Àmì o. Ẹ ṣeun gan. 0913655592.

0: Ẹ ṣeun gan.
1: Ẹ kú ètò.
0: Yes, sir.
1: Ọlọ́dẹ yóò tán
0: náà. Ẹ ọlá ń ṣàyọnu sọ.
1: Mo mọ̀ tán, mo gbọ́ tán, mo lè ṣe.
2: Fúnra ẹ̀.
1: Yẹ̀mí ìgbéraga náà ni.
0: Bẹ́ẹ̀ni, kìnìún wa alákọ̀ọ́kọ́ nìyẹn.
1: Bẹ́ẹ̀ni, ibi tí mo ń yọrí sí ibi tí è dáa, ibi tí mo ń kù wọ nìkan ni.
0: Iye.
1: Ọlọ́run ṣàánú fún
0: wa. Àmì.
1: Ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ sí o.
0: Ẹ ṣeun gan. Abdulrasaq Agbárẹrẹ.
2: Ọgbọ́lé.
0: Abdulaziz.
2: Àjọ ń ṣètò.
0: Àjọ wà lórí atẹ́gùn ni.
2: Bẹ́ẹ̀ni.

0: Diamond. Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.
1: Ẹ̀kú rọ̀lẹ́, ìròyìn ní ṣókí la múdé sí etí gbọ́ yín láti lè ṣe Diamond 88.7 FM, Ìlọrin. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ọrọ̀ àjọsọ káàkiri ìpínlẹ̀ lórí ètò ìdàgbàsókè omi alálòpẹ́ láti rí dájú pé òpin dé bá ìlò omi lọ́nà àìtọ́ àti àtúnṣe ṣíṣe omi lọ́nà tó mọ́ àti gbígbógun ti àwọn ìpèníjà tó ń dé bá ẹ̀ka omi jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ló di mímọ̀ láti ẹnu mínísítà tó ń rí sí ọ̀rọ̀ àlùmọ́nì inú omi àti ìmọ́tótó omi lórílẹ̀-èdè yìí, Ọ̀jọ̀gbọ́n Joseph Utsev nílùú Abuja. Ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lásìkò ìfọ̀rọ̀wérọ̀ tó ń ti ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lórí ìdàgbàsókè omi alálòpẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn afurasí ọmọ gànfé ni wọ́n ti yàbò ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo lónìí bí ọ̀rọ̀ awuyewuye yíyọ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Honorable Olamide Oladeji ṣe ń tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ṣe ń fi yé ni wípé níṣe ni àwọn afẹ̀sùnkàn ọ̀hún wá láti agbègbè ìlú Ondo ẹkùn ìdìbò tí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ti wá. Gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ asòfin ṣe sọ di mímọ̀, wọ́n ṣàlàyé o wípé níṣe ni àwọn ọmọwọlé ìyàbọ̀ ẹkùn ọ̀hún lọ láti ọ́fíìsì kan sí òmíràn láti dúnkokò mọ́ àwọn òṣìṣẹ́ àti àwọn asòfin. Gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule ti pè fún ìwádìí ní kíákíá lórí bí àwọn tìmùtìmù àti àwọn amúlé tutù kan ṣe sọnù ní ilé ìwòsàn gbogbogbò ti Umaisha níjọba ìbílẹ̀ Toto ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ jáde lórí fídíò kan tí ó ń jàrìnrìn lórí ayélujára, ẹni tó jẹ asòfin tó ń ṣojú ẹkùn ìdìbò Umaisha Ugaza ní ìpínlẹ̀ Nasarawa nílé ìgbìmọ̀ asòfin Saad Abdullahi ni ó banújẹ́ lórí bí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ọ̀hún kò ti ṣe lè jábọ̀ bí wọ́n ṣe ṣe àwọn ìrànlọ́wọ́ tí wọ́n kó lọ sílé ìwòsàn náà. Lára rẹ̀ ni àwọn tìmùtìmù tí ó le bí ọ̀ta 50, àwọn fáànù tí múlé tutù 50 àti àwọn èyí tó ń dúró bí 40 tó jẹ́ àmúlé tutù pẹ̀lú. Àjọ tó ń rí sí ẹ̀tọ́ oníbàárà ti kìlọ̀ fún àwọn ayánilówó kí wọ́n ṣọ́ra sí àti máa dojú ti àwọn tí wọ́n ń ya lówó lórí àìtètèrí owó wọn san. Wọ́n ṣàlàyé wípé gbígba owó tí a bá yáni padà yẹ kó wáyé ní ìtùbínùbí pẹ̀lú ìbọ̀wọ̀ fún ẹ̀tọ́ oníbàárà ọ̀hún pẹ̀lú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lónìí ni wọ́n ti ṣàlàyé o wípé kí wọ́n máa dúnkokò mọ́ ẹni ayálówó, kí wọ́n máa fi ẹ̀tọ́ rẹ̀ dùn tàbí kí wọ́n máa yẹ̀yẹ́ rẹ̀ ní ìta gbangba kò dára tó. Gẹ́gẹ́ bí àwọn kan ti máa ń ṣe tí wọ́n sì máa fi ẹni tó bá jẹ wọ́n lówó ṣẹ̀sìn lórí ẹ̀rọ ayélujára, wọ́n ṣàlàyé o wípé àwọn àjọ ayánilówó kò lẹ́tọ̀ọ́ àti máa wúrú wà bẹ́ẹ̀. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò wa, ètò yín àdélébáre ti ọjọ́ Àlàmísì pẹ̀lú Pásítọ̀ Sanko Alhaji. Ẹ kú kalẹ̀.

iṣẹ́ ìjọba kan ó mọ̀ tún ti wù ú. Ó wù nínú àwọn ẹ̀ka ìṣèjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Lọ̀rọ̀ bá dàrí yànjiyàn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí tàun síra wọn. Àwọn ẹgbẹ́ alátakò ló nírànràn. Ọ̀kan pàtàkì láàrin àwọn ẹgbẹ́ Ṣíkáwọ́ Àtíkù tó ń gbégbá dupò nínú ẹgbẹ́ òṣèlú ADC. Àtíkù bá gbóhùn sókè lọ́ bá sọ̀rọ̀. Ó ní dandan ni o. Bọ́lọ̀ ń bá ṣe tí ń bá jáwé olúborí tí ń bá wọlé ìṣèjọba fún ìyá 2027. Ìkúnpá orí epo ìyẹn tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yọ. Èmi ọ̀ dá padà lẹ́yìn ọ̀ṣọ́ka. Làwọn ẹgbẹ́ òṣèlú APC wá bẹ̀rẹ̀ sí yín Àtíkù lẹ́ẹ̀kan náà rọ̀. Wọ́n ní ọjọ́ ń pọ̀ ọmọ tó ń ṣe mọ́. Ìwọ ọ̀kan iná kọ́ lọ sọ pé kíni bó ṣe yọ ìwọ náà yọ. Ọba tún lọ́ọ́ dà padà ni. À ń wò ó. Láwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí gbójú agan sí. Ẹni táwọn gbójú agan sí. Alága ìjọba àbílẹ̀ kan ni. Ìyẹn ní olúùlú ilẹ̀

0: Francis Fadansi to je senator to nsoju agbegbe kan yen nipinle Osun nibi to ti soro ko to di pe won dibo iyen idibo ni ijoba ipinle papa julo eto idibo to a se lo iyen ni ipinle Osun si senator Francis Fadansi to so yi pe gbogbo omo egbe akodu kan ma pa ni pipa ni kan ma pa awon egbe oloselo olosusu awon ba ni aha be ba ti e wa nso pe awon omo egbe wa nsoro kasakasa sawon omo egbe wa nikan na nsoro kasakasa ni leni kan ba mu wa siranti wa o wi pe se ti gbagbe ni are Obasanjo nibi ti won ti tabuku awon loba loba ni ipinle Oyo laipe to ti dologun edide ejoko edide ejoko lawon elegbe oloselu won ba ntakuroso won bara won ja won bara won jiyan aware ke an wo loni tori akoko wa kila fe pe kelu kila fe dasi opolopo awon oloselu ni won na kalebu sira won nipase oro kasakasa to ntenu ara won jade senu ara won janu ara won jade senu ara ilu ki wa lada si lojo otuni bi oloselu ba nsoro kasakasa kini to fa to fi dabi igba pe oloselu won ma soro kasakasa ona wo la le gbasadinku ka soro sira eni kasakasa lorilede Nigeria bakana lara awon ta ti ko isejoba awara wa ti se democracy papa julo lodo awon orilede to je alamulegbe nje irufe isoro si bayi sowopo laarin won eta joda si lojo to nini yen kini to fa ti awon oloselu fi ma soro kasakasa ona wo ga la le gba mu adeku ba irufe oro yi laarin awujo awon orilede ta ti ko isejoba wa ara wa ije irufe oro bayi sowopo laarin won bi ita ni ka joda si lojo to nini yen 091-36-556-952 oro kasa kasa kini to fa ti fi ma jade lenu awon oloselu
1: alaafia kun yin
0: alaafia fe yin na sa e seun sa
1: no condition is permanent tó bẹ̀rẹ̀ pé àwọn akúgbẹ̀ ní ọ̀la fún ọ̀ní má sọ kàtàkìlà wọn yìí àti táwa dájọ́ má sì sọ àbá wẹ́ dáàbì ẹkún ṣẹta.
0: Ẹ ṣe àdúpẹ́ sá ẹ ṣeun. Ìbéèrè wa rèé o kí ni tí máa fà táwọn olóṣèlú fi máa sọ̀rọ̀ síra wọn kàṣàkàṣà wọn máa sọ̀rọ̀ sí ìlú kàṣàkàṣà àpẹẹrẹ rẹ̀ ni pé ẹni tí ọba dìbò ẹni ọba jọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ kan ẹ̀pá ọ̀kan náà ló tún ṣẹlẹ̀ yẹn ní olúlẹ̀wà Abuja níbi tí alága àjọba ìbílẹ̀ kan ti sọ pé bí èèyàn bá dìbò fún ẹgbẹ́ kan o kì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọ́ káàsà rẹ̀ ẹ̀ló ìyẹn mọ̀ tíjà bẹ́ẹ̀ bá gbàgbé bàbá olùṣègùn Ọbásanjọ́ àwọn náà mọ̀ sí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ẹ dìde ẹ jókòó fún àwọn ọba ilẹ̀ Yorùbá ìbéèrè wa ni pé kí ló dé tí irúfẹ́ ọ̀rọ̀ báyìí fi máa jáde lẹ́nu olóṣèlú gan-an ọ̀nà wo la lè gbà dín kù láàrin àwùjọ ẹ̀ló ẹ mọ̀ kúrò lẹ̀ adúpẹ́ sà ẹ ṣeun.
2: Nípa ọ̀rọ̀ tí àpàdé ń sọ ìwọ́n tó jìnà sóòótọ́ tí tọ́nà fi jìnà sílẹ̀ ni nìwẹ̀ nìkan tó sọ pé àti wájú bọ́lá mẹ́rin tí wọ́n ti kópa takuntakun pẹ̀lú bàbá ń dé ipò yìí irọ́ ni ó ọdún ẹbí yẹ padà lọ́wọ́ ẹni tó máa ń tàn bá mọ̀ ẹni tó pa ọkùnrin àìpé ìwọ ló ń pa àwa tó wá pa ọkùnrin àìpé ìwọ ló ń pa ìwọ ló ń pa nàmbà wà nìyẹn ìyẹn nàmbà tún ni pé tí ló dé tí àwọn olóṣèlú tí mo fi ń sọ̀rọ̀ kàtàkàtà táwa náà ni ni pé àìní ìjọba náà ni tẹ bá wo àwọn tá a jẹ àwọn ẹni kọkàn ti wà yìí tó jẹ àwọn fọmí náà yìí tẹ bá mọ owó bọ́ọ̀lù dáadáa kó tẹ àtàwọn tí àbá fẹ́ sọ̀rọ̀ mọ́ jẹ́wọ́ bo àwọn ẹlẹ́dá wọ́n fọwọ́ bo ẹni báyìí fọ́tò máa sọ̀rọ̀ ni mo aláwọ̀ máa sọ̀rọ̀ sí ẹni à ṣéyí bẹ́ẹ̀ a máa sọ pé ẹni tí o bá ti ṣẹgbẹ́ yín kó kú ọ ìbọnẹ́ ti ń ṣerú rẹ̀ tó bá yẹ tó fi síjọba ti dúró ni tó tún wá ti dúró bó ti yẹ kó dúró ni owó ẹni yẹn gan ó yẹ kó rẹ máa fèsì ẹjọ́ ni tó nǹkan tó fà nìyẹn géèmù yẹn ọ̀wọ́ gọ́ọ̀mẹ̀tì máa dálé lérí tí gọ́ọ̀mẹ̀tì bá ti dúró bó ti yẹ kó dúró gbogbo nǹkan tó ń tẹ̀ ẹ́ máa ṣẹlẹ̀ ẹ̀wọ̀ tọ̀tún náà ká máa parí yẹn lọ ó yẹ kẹ́ni yẹn wà lẹ́wọ̀n ni tó bá tẹ̀ onílé tó ẹ̀wọ̀n lọ́wọ́ bó ṣe rí nìyẹn lófin nàìjíríà yìí.
0: Ẹ ṣe àdúpẹ́ sá, ẹ ṣe àdúpẹ́. 0913655692 ọ̀rọ̀ kàsàkàsà látẹnu olóṣèlú kí ni tó fà gan-an tí wọ́n fi máa sọ ọ̀nà ńlá lè gbàdínkù láàrin àwùjọ wa lára àwọn tá a ti kọ́ńtà pẹ̀lú òṣèlú àwa ara wa ìjọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí 0913655692 Hello. Ẹ máa kúrò lẹ́sà.
3: Wálé láti ọkọ̀ gáràjì.
0: Ẹ ṣeun sá.
3: Ẹ̀la wà pẹ̀lú yín o.
0: Àmì sá.
3: N ta lè sọ fún fa náà ni pé wọ́n rò ìfẹ́ àníjù lójú ara wọn sí ẹgbẹ́ wọn àbí sí ẹni tó bá jẹ́ ọ̀gá níbi tán ti yàn wọ́n. Wọ́n fẹ́ máa sọ pé wọ́n nífẹ̀ẹ́ ẹgbẹ́ wọ́n nífẹ̀ẹ́ ẹni tó jẹ́ ọ̀gá sí wọn. Nǹkan tó ń tì wọ́n nìyẹn. Ẹ̀rí pé ọ̀kan ní Kwara náà sọ pé ọ̀tá ọ̀gá mi ọ̀tá mi ni. Wọ́n ìrántí pé wọ́n lè kúrò níbẹ̀ wá tó ń pàdé lẹ́yìn ìgbà tó bá tò nípò wá tún wúlò fara wọn. Tó nǹkan tó ń gùn wọ́n náà nìyẹn. Tó bá jẹ́ pé ó yẹ kí gbogbo ẹni tó bá dépò nínú olóṣèlú kan máa páàsì ẹ̀kọ́ bó tiẹ̀ tó sì mẹ́ fà náà fi máa lọ sílé ẹ̀kọ́ kan tó sì máa kọ́ wọn. Ẹni tí ò bá ti fáàtì orúgbọ tó irú ewé ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó yẹ fún jẹ́ olóṣèlú Nàìjíríà torí ìṣe inú àtàwọn náà ṣe tọ́ba ti débẹ̀. Ó yẹ ká bó tiẹ̀ jọ tó kan wọ́n tó kan náà fi máa kẹ́kọ̀ọ́. Kí dókítà tó di dókítà tó la ìgbà kọjá kí lọ́ọ̀yà tó di lọ́ọ̀yà ó ní láti ṣùgbọ́n gbogbo olóṣèlú lè ṣe àtàwọn tó kàn rìn lẹ́yìn èèyàn tó ń ṣe pẹ̀lú ìwà tí ẹnì kọ̀ọ̀kan wọn ní nínú oníkámọ̀ la ìgbà kọjá ká tó lè fi ipò kan mú gẹ́gẹ́ bí òṣèlú
0: gẹ́gẹ́
3: bí ẹ̀kọ́ fún òṣèlú péjẹ.
0: Ẹ ṣeun adúpẹ́ sá. Ìkànnì Diamond FM 88.7 Adélébáre pẹ̀lú ìmọ̀ ọmọ ayé ọ̀rẹ́ yín Pastor Shanko Alhaji 0913655692 lórí ètò lọ́jọ́ tó ní a ní àlejò. Hello.
4: Hello.
0: Ẹ kúrò lẹ́hún.
4: Ó dáa fún yín ẹ̀ ní ṣiṣẹ́ sí.
0: Àmì sàrúkọ yín o.
4: Àgbàmọ́jì láti ìpín kẹ́hìntì ẹ̀rọ alẹ́gbẹ̀ẹ́ lábàtà.
0: Ẹ ṣeun.
4: Ẹ ní ètò máa ń lo àwọn olóṣèlú wa lẹ́nu. Àìlè kóra wọn kó ahọ́n wọn ní ìjánu. Ilé máa ń fà á. Ẹlẹ́ẹ̀kejì ipò wa máa ń gùn wọ́n. Bẹ́ẹ̀ wá.
0: Àgbọ̀yé sà, àgbọ̀yé sà. À ń gbọ́ yín sà.
4: Ó máa ń gùn wọ́n. Bí a bá ti wà níbi ipò yẹn, ipò yóò máa gùn wọ́n. Wọ́n wá ní ronú tí wọ́n fẹ́ sọ. Àbí bí a bá sọ pé wọ́n ti fi wọ́n mú. Ìjọba máa ń pa olóṣèlú wa nù.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. 0913655692 ọ̀rọ̀ kàsàkàsà lẹ́nu olóṣèlú kí ni tí máa fà gan-an tán fi máa sọ. Ọ̀nà wo la lè gbà ṣàdínkù irúfẹ́ àwọn ọ̀rọ̀ báyìí láàrin àwùjọ. Lára àwọn tó jẹ́ àwọn orílẹ̀-èdè tá a ti kọ́ òṣèlú àwa ara wa ṣó ń rí bẹ́ẹ̀ bí. Hello.
5: Hello, ẹ̀kaṣọ ẹ̀kú ètò.
0: Adúgbò sọ orúkọ yín o.
5: Bankole ló ń sọ̀rọ̀ láti Egbèjìlá.
0: Ẹ ṣeun sá.
5: Èyí ra ẹni tán ni. ordinarily while he was a common man, nígbà tó wà as a common man, tí ó lè sọ ọ̀rọ̀ bẹ́yẹn, wọ́n believe pé the moment tó bá ti ẹ̀ march as any position bí governor bí senator bí chairman, wọ́n believe pé àwọn ti tán nìyẹn. Ẹ wo issue tó ṣẹlẹ̀ ní Kuje Abuja, chairman Kuje tó ń pè ní Chikolo Daladi, tó ń sọ pé ẹni tí ò bá ti dìbò pé PC pé kó jáde pé kó jáde pé àwọn tẹ̀ fẹ́ rí. So ṣe mọ̀ pé ìríra ẹni tán ni tí ò bá yẹ kí wọ́n ríra wọn tán. So there should be a law tó yẹ pé ó máa bá àgbẹ̀ pé you as a public figure kò mọrú ọ̀rọ̀ tí wà máa sọ in the public. But case Nigeria, èèyàn ò lè express his grievance ẹ̀ wọ́n á tọ́ di nǹkan mi lọ́wọ́ ni. So ọlọ́ba tún Nigeria ṣe.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Ẹ ṣeun sá. 09136556952 ọ̀rọ̀ kàṣàkàṣà láàrin àwọn olóṣèlú sí aráàlú àti síra wọn. Kí ni tí máa fà á tí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fi máa jáde? Ọ̀nà wúlà lè gbàdínkù láàrin àwùjọ àwọn orílẹ̀-èdè tó jẹ́ alámùlégbè. Ǹjẹ́ a ti ẹ̀ rí àwọn tó ń sọ irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ síra wọn bí? Ẹ káàsọ, àdúgbò orúkọ yín o.
6: Ìwòlẹ́ Adédé ló ń sọ̀rọ̀ láti airport Ìlọrin.
0: Ẹ ṣe.
6: A fẹ́ kí gbogbo àwọn olóṣèlú gbogbo kán mọ̀ yìí pé Ọlọ́run ni mo ń gbéyàn sípò. Kò dẹ̀ tán síbẹ̀. Torí tó bá ti yáwó pè wọ́n ní fọ́má, wọ́n ti jẹ́rí, oyè tó kó gbà nìyẹn. Àkókò tí a sì wà yìí táwọn fàdúrà orílẹ̀-èdè yìí lọ́wọ́. Kó mọ̀ sógun, kó mọ̀ sọ́tẹ̀, kó mọ̀ sàjìnigbé mọ́. Kí ìbò tó ń bọ̀ dájọ́ Ọlọ́run sẹ́sẹ̀ kó bá wa láyọ̀. Àdúrà yẹn là ń gbà ń ṣe ń kébi kúrò nílùú. Kí ìṣẹ́ kúrò lórílẹ̀-èdè. Gbogbo nǹkan tá a nídìí sí nìyẹn, kì í ṣe kankan mọ sọ̀rọ̀ ẹni a ò. A fẹ́ yẹn rárá. A sì fẹ́ kí wọ́n mọ̀ wípé ibẹ̀ yẹn kọ́ ni ilé ayé parí sí o. Torí wá tún pẹlòmíì ní gọ́vnọ̀ tuntun. Wá wá pé àwọn mi ní former governor, former minister. A fẹ́ kí wọ́n rántí àárín yẹn. Ẹgbẹ́ sì kan tún wà. Wọ́n tún mọ̀ ọ́ pé wọ́n ti ń bẹ̀ mọ́ yàtọ̀ sí ti kú. Ọlọ́pọ̀ wa mọ̀ ṣe ìlà mẹ́rin yóò mọ̀ bò sí ni.
0: Ẹ ṣe àdúpẹ́ máa. 09136556952 Ẹ jẹ́ àtẹ̀wájú nípa pípolówó ọjà lórí ètò. Ẹ ṣeun tẹ̀ ń gbé ìtòyìn ètò wa àdélébárè pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣanko Alhaji.
7: Are you ready for an unforgettable evening of worship, praise, celebration, and divine encounter as the Redeemed Christian Church of God, the Master's Court, presents Worship Without War Season 4. Be ready for a night where hearts unite, voices rise, and every battle bows before the power of God. Mark your calendar. Friday, 28th of August, 2026. Time is 9 p.m. And the venue is the Redeemed Christian Church of God, the Master's Court, opposite Dangote Police Post, Asadam Road, Ilorin, Kwara State. Come be a part of a powerful music ministration featuring Ola Best, Tony Adebayo Olajide, Asoife Oluwa Odogunyo, Moses, C Praise, CMC Choir, and others. Come with your family. Come with your friends. Come expecting a divine encounter. Pastor Nat Adejuwo, Assistant Continental Overseer, Pastor Icharge, Region 4, Pastor Victor Ojukwulola, CMC Pastor, Pastor Iye Adeboye, General Overseer. Jesus is Lord.

0: Provide multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko atawọn ọmọ wẹwẹ bi wọn ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, aabo ara ati ọpọlọ to ji pepe. Nafdac fun telu. Afravite jẹ ọja Afrachem Limited ti wọn ṣe Panda Paracetamol.
1: Ekaabo lati eka polo ọja wa nikan Diamond FM 88.7. Bola yẹ lati sọ fun wa pe alejo nla kan wa nile agbara pẹlu wa lọjọ tuni. To ba ri be gbogbo eyin obi atalagba to gbogbo eyin te ni lokan lati kawe loki okun. Irorun ti de ipinle Kwara. Irorun ti de sorilede Nigeria. Ona bayo tomo eyin fi le takoso soki okun lati kawe pẹlu rorun. Ohun lalejo wa fe pe kelu eja lo faran to salaye nipa ile ise mo nbo
2: ṣe o ni ala lati lo keko loki bi orilede Canada, United Kingdom, USA, Australia, Ireland tabi Germany. O ti ba rorun de o. Fly Zone Global Nigeria Limited ṣetan lati jẹ ki ala rẹ di mumose. Fly Zone Global Nigeria Limited lo ṣe ba do opo tokan yin o si balẹ yeso. With Fly Zone Global Nigeria Limited, you fit study abroad with confidence. Then go help you from beginning to end. No wahala samsam. And ṣe university at college admission processing. Itọsọna course ati career. Visa application. Tonti Maran scholarship. IELTS to fail support. Ato bayin wale gbe pre departure briefing ati flight booking assistant. Gbogbo ẹ wa àwọn tí Fly Zone Global Nigeria Limited ti gbé dókè òkun lọ kẹ́kọ̀ọ́ ti pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ tí gbogbo wọn sì ń fàdúrà ránṣẹ́. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sì jẹ̀ wọ́n lónìí tẹ̀. Torí náà darapọ̀ mọ́ àwọn olóríire lónìí pẹ̀lú owó ta sọ́rẹ́. Wọ́n sì fún ọ ní free consultation. Ẹ̀kan sí wa lọ́fíìsì wa lónìí tí ń bẹ ní Àjàkejì tí and tea shopping complex Òpópónà Stadium Lògbómọ̀ṣọ́. Ẹ lè pè tàbí kẹ send WhatsApp message sórí +447 383 777 631 tàbí 0701 033 4162. Ẹ sì lè tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí email ní flyzoneglobalnigerialimited@gmail.com tàbí kẹ kàn sí ẹ̀rọ ayélujára wa Fly Zone Global Limited. Fly Zone Global Nigeria Limited. Fly High, Study High.
1: Aláṣẹ àpàṣẹ Fly Zone Global Nigeria Limited wọ́n wà nílé agbára pẹ̀lú wa. Mo lè sọ fún yín pé nítorí ètò yìí àti torí ìfẹ́ tán ní sí gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Kwara ló jẹ́ kán wálé látòkè òkun. Ẹ bá ń káwọn ara Lisa.
3: Ẹ ká san onílé lóko lẹ́yìn òdì níbi gbogbo tí ẹ ti ń gbọ́ yín. Ẹ ká san o.
1: Adúpẹ́ sà, nínú fọ́nrán tá a gbọ́ láìpẹ́ àwọn tí iléeṣẹ́ ẹyin ti kúrò kí òkun láti lọ kàwé àwọn òbí wọn ń dúpẹ́. Báwo làwọn àwọn òbí wa àwọn alágbàtọ́ nípínlẹ̀ Kwara bó náà tún ṣe lè dúpẹ́ nípasẹ̀ iléeṣẹ́ ẹyin.
3: Ṣẹ̀rí àkọ́kọ́ ni ẹ gbọ́rọ̀ nígbàgbọ́ nínú wa. Ẹ̀kejì dẹ ni wípé àwa máa ń kárí àwọn èèyàn long. A kan kí n ṣojú mi dá pé àwa la máa ṣe ilé àwa máa ṣe ilé. Ẹ gbọ́dọ̀ involve nínú process gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe.
1: Àkọ́kọ́ ni pé wọ́n gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé kúnkún nínú yín. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti ń ṣe bí ẹ ti ń ṣe hun ẹ máa ṣe hàn àwọn náà máa rí kò sáwò kankan nínú awo ẹ wà.
3: Ẹ̀kẹta ni wípé a kì í involve nínú financial transaction lọ́dọ̀ anybody.
1: Ẹ̀yin gbowó sọ́dọ̀ pé tó ẹ kọ́kọ́ sanwó báyìí kẹ ọ̀dọ̀ àwa alábà yín sanwó.
3: Lẹ́yìn service charge tá a máa ń gbà. Ok ẹ jẹ́ kí n ṣe example kan fún yín. Bóyá abá ọmọ yín ṣe admission sókè òkun. A ní sọ pé àwa ní kẹ kó millions fún ká bá yín san fún school rárá. Ẹ lè wọnú bank kẹ ṣe fúnra yín. Àbí tẹ bá níyàn níbi tí ọmọ yín ń lọ tán lè bá yín san owó yẹn. Àwọn òṣàfẹ́ business tó máa involve transaction láàrin àwa àtẹ̀yìn. Adé máa advice àwọn èèyàn pé account yín ni kẹ fi san owó jáde. Because tí ẹni tí bá tiẹ̀ ọkọ̀ account tówó ti jáde iná máa dá owó padà sí.
1: Náà dá padà sí tó bá tiẹ̀ wá dé yí pé ó túmọ̀ sí pé iléeṣẹ́ yín Fly Zone Global Nigeria Limited wọ́n máa ṣe débi pé bọ́mọ̀ ọ̀bá tiẹ̀ wá ra admission irúfẹ́ òbí àtàlágbà tó bẹ́ẹ̀ wọn ò rí owó wọn gbà padà láì sí wàhálà.
3: Tá bá ti kọ́kọ́ rí gbogbo dọ́kúmẹ́ǹtì yín a máa sọ chances yín nǹkan tẹ́ ẹ lè ṣe bó ṣe lè bọ́ sí a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Àkàn kì í because ṣe rí life àwọn yẹn là ń díò pẹ̀lú a gbọ́dọ̀ máa ba immigration history anybody jẹ́. Because ẹni tó bá ti ní immigration problem ó máa le fún yífun kò ní gbogbo owó ayé yìí lọ́wọ́ àti lọ sókè òkun máa rí bákan fún.
1: Kíní kan bẹ̀ tí ó jẹ́ ìyàlẹ́nu fún mi ní ìpínlẹ̀ Èkó àwọn tó lọ láti iléeṣẹ́ yín wọ́n tó 250 tèmi dín àgá mọ̀. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn bíi 120 nígbà tí mo wo àwọn tébù báwọn èèyàn ṣe lọ.
3: Bẹ́ẹ̀ni sá.
1: Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ́ ìpínlẹ̀ Ondo. Paul lo se wa je ayo yin to si wa ro yin lorun lati ma se ru nkan lai beeri owo lai se kini nu yin nu ga te gba gbera yin le pin tan fe ma se nu lai se ni gain kankan
3: se ri nkan to ko sele ni pe amobile se ri ademo wi pe gbogbo yan ni oni lati change lati explore lati tun gbe nkan rere se nile aye so emi na de ni bi ti mo gbe ni bi ti mo deri because mo yin ba yin soro UK ni mo gbe ti mo settle si temi ati ti family ti everything wa okay so mo wa wo pe ona oni mo fi le gba lati ma support awon eyan
1: lati le ran omo Nigeria lowo
3: lati ran everybody lowo ko carry because a le ma fun gbogbo eyan lowo lojojumo
1: sume lori ofe lati fa eyan lo
3: ben
1: fun omo a mekunu to ba se tan ele kun bo wa le se fe ran wa lowo nipele Kwara tori pe gbogbo awon obi atalagbato awon asese jade ilewe awon to pari NYSC won gbogbo won won ni lokan lati lo bawo na se le se bi o ba sowo lowo won
3: won seri ti o ba sowo lowo won nkan yo kan ti mo le so ni wipe won le compete fun various scholarships to wa available
1: ilane eto eko ofe eyan tun to won so na
3: be ni a ma nse but eni to ba fe n to ma fun eni brighter chance ju ini ko pari pelu nkan to to wa okay so that because nkan ta n wa lofe millions of people lo n wa na lofe
1: o da ma fe ke se kini kan sa
3: be ni sir
1: lati le se yin bo je pe ofe le fe se consultation fun won e si fe ran ma mekunu lowo
3: be
1: nje le gba mi laye ti eyan 500 ba ti kokko pin lati beere kan tabi meji te wa ran won lowo te to won so na number wo le eyan 500 lowo lowo lati le se yin kokko le pe si na
3: seye eni ti o ba fe pe
1: tabi ton ba fe whatsapp
3: e le pe abi ke whatsapp sori number 0 7 0 1 0 1 0 3 3 3 4 1 4 1 6 2 6 2
1: lekasi 0 7 0 0 7 0 1 0 3 3
3: 4 1
1: 4 1 6 2 imano le fe gba gbogbo
3: eyin te ba wa lo

0: àwọn tó ń gbọ́ wa gbọ́ ètò lọ́wọ́
1: báyìí.
0: Níbi tí wọ́n bá ti láwọn gba owó gbà nǹkan kan lọ́wọ́ yín ká sá fún wọn. Nọ́mbà yín lẹ́ẹ̀kan sí
1: 0701 0 0 7 0 1 0 3 3 3 3 4 1 6 2 4 1 6 2 0 7 0 1 0 4 3 3 3 4 1 6 2 4 1 6 2
0: ẹ̀ṣẹ̀ àdúgbẹ́. Àbọ̀wọ̀ràn fún ọmọlúàbí wọn ní tó bá dínú rẹ̀ odidi ní ọ̀dà. Ẹ̀yin òbí àtàlágbà tó ẹ̀ ṣe ṣàmúlò ìmọ̀ràn yìí tó ń ti àlejò pẹ̀lú mọ̀ràn tán gbà wá gbogbo àwọn ọmọ wa ní oṣù rere. Ẹ jẹ́ àwọn ojú òpó yìí bóyá lè rí pé ẹyọ kan tàbí méjì sí torí àkànṣe ètùtà ní. Kí ló fà á táwọn olóṣèlú fi máa sọ̀rọ̀ kàṣàkàṣà. Ọ̀nà wo la lè gbàdé kú láàrin àwùjọ wa 0913655 6952. Hello.
2: Wọ́n ti gbéra wọn sípò náà ni.
0: Orúkọ yín o. Orúkọ yín ni kò ṣáájú o.
2: Grace mi láti Unity.
0: Ẹ ṣeun, adúpẹ́ mọ̀. 0913655 6952. Wọ́n náà ti gbéra wọn sípò Ọlọ́run ni. Àwọn olóṣèlú máa sọ̀rọ̀ kàṣàkàṣà. Ọ̀nà wo la lè gbà dín kù láàrin àwùjọ? Kí ni tó fà á gan? Àwọn tó tún wá ń ṣe ìtàpè ní ìlànà ìjọba àwara wa lórílẹ̀-èdè yòókù ìjẹ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ bí. Hello.
3: Ẹ̀kúrọ̀
0: lẹ́sà.
3: Ẹ̀kúrẹ́tò.
0: Adúgbẹ́ sà.
3: Orúkọ mi ni Abájájọ́ Zakaria láti ilé Ògbóńdóróko níjọba àbílẹ̀ Àbá.
0: Ẹ ṣe adúgbẹ́ sà.
3: Ẹ Ọlọ́run mo wà pẹ̀lú yín lágbára Ọlọ́run. Ẹ̀yin lẹ́ẹ̀ máa wá àwa lẹ́ẹ̀ máa bá.
0: Àmì sà.
3: Lágbára Ọlọ́run àlàáfíà ara yín Ọlọ́run ti jẹ yín yá.
0: Àmì ya Rọ́bì.
3: Abájájọ́ Zakaria ò ní láti ilé Ògbóńdóróko.
0: Ẹ ti sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀.
3: Ìtọ́jú mi rí sí máa fà ní yín pé ní àkọ́kọ́ ná. Àìní ìwọ ọmọlúàbí tó ní máa ṣẹlẹ̀ sí irú kábà yẹn. Àti àìlẹ́kọ̀ọ́ bí èèyàn ti máa bá ní sọ̀rọ̀ láwùjọ. Torí pé ẹni tó bá ní ẹ̀kọ́ dáadáa láti ilé, ó kẹ́kọ̀ọ́ dáadáa ní ọmọlójì jẹ́ ọmọlúàbí. Yóò ní ìtìjú àti máa sọ̀rọ̀ burúkú sí ọmọlàkejì rẹ̀. Kò ní sábà máa láyà láti máa bú ọmọlàkejì. Láyà ẹni tó tó ní o. Àbẹ́ni tó ní o. Àbẹ́ni tó jù lọ ní o.
4: This is your brain. We are struggling.

0: ẹ̀kọ́ rọ̀lẹ́ wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Fàlànà kòrò ojú sí pípé tí wọ́n pe Very Dark Man síbi ìpàdé àpérò ńlá ti ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní Nàìjíríà. Ẹ̀ṣọ́ aláàbò ara ẹni làbòlú ṣètò ìlanilọ́yẹ̀ lórí ìdáàbòbò àwọn ọmọbìnrin. Akọ̀wé gbogbogbò ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Emmanuel Ugbuaja dágbére fàyè. Nílẹ̀ òkèrè, wọ́n yọ igbákejì ààrẹ kúrò lẹ́gbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ ní Tanzania látàrí ìwà ìbàjẹ́. Ìròyìn lẹ́ka ọrọ̀ ajé. Opay ń gbèrò láti ta ìpín ìdókòwò lọ́jà Nàìjíríà. Ìròyìn lẹ́ka amúlùúdùn. Airastar ṣetán láti fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí akọrin ilẹ̀ Áfríkà tí yóò kọ́kọ́ kópa níbi ayẹyẹ NFL nílùú London. Lẹ́ka eré ìdárayá. Ibrahim Gusau kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àjọ NFF. Ẹ kú rọ̀ lẹ́lẹ́ẹ̀kan sí ẹṣin bẹ́ ṣe ń darapọ̀ mọ́ alóríròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin. Ẹ mọ́ gbàgbé opé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook àti Diamond 88.7 FM. Bákan náà, lè lè download app wa lórí Play Store Diamond 88.7 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí gbọ́ yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. Àrọ̀ yín, ẹ má yí kúrò.
1: Wọ́n tó ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú ọ. Sì máa wo mo dé máa wọn ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa. Kò tẹ́kọ̀ọ́ máa jí lọ jẹ́. Ayí jẹ́ máa jí lọ.
2: Rò ó wò dáadáa o. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni owó orí tóun sì ń san ni wọn sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì ara wa náà là á sì ń kó bá ẹ jẹ́ àmú ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà tó o bá rí nǹkan tí ò bójú mu fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tẹ́tí gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
0: Ẹ káàbọ̀ padà láti bi ìdánudúró ráńpẹ́ yẹn ìròyìn káàkiri àgbáyé ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Agbẹjọ́rò awikoko níwájú adájọ́ tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn Fẹ́mi Fàlànà ti kúrò ojú síbi ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀-èdè Nàìjíríà ṣe pé ọ̀kan nínú ẹni tó pera rẹ̀ ní ajàfẹ́tọ̀ ọmọnìyàn lórí ẹ̀rọ ayélujára Martin Vincent Ọ̀sẹ́ tí àwọn èèyàn mọ̀ sí Very Dark Man láti wá sọ̀rọ̀ níbi àpéjọ àpérò ńlá rẹ̀. Fàlànà ló sọ ọ̀rọ̀ ọ̀hún ní àkókò tí àwọn oníròyìn fọ̀rọ̀ wà lẹ́nu wò lónìí ọjọ́ Àlàmísì. Ó sọ̀rọ̀ lórí àwọn awuyewuye tó yọ látàrí ọ̀rọ̀ tí VDM sọ níbi àpérò ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin tí ó wáyé ní ìlú Pọ́tá níbi tó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀. Àgbà agbẹjọ́rò ọ̀hún ló jiyàn wípé àwọn tí wọ́n lẹ́tọ́ àti wá sọ̀rọ̀ níbi àpérò àwọn àgbà agbẹjọ́rò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìmọ̀ tó kún ṣọ́ṣọ́ akọ́ṣẹ́mọṣẹ́ àti ìrírí lẹ́ka ohun tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ó ní ìpàdé àpérò àwọn agbẹjọ́rò lórílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ìpàdé àpérò àwọn ọ̀jọ̀gbọ́n kì í ṣe ibi tí wọ́n pe àwọn amúlùúdùn sí. Ẹgbẹ́ òṣèlú ADC ẹni tó jẹ́ òǹdíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Kebbi Abubakar Malami tẹnumọ́ wípé kò sí ìgbìyànjú ẹnikẹ́ni láti dupò tí ó tó kí a fi da ẹgbẹ́ rú tàbí kí ìjà ó máa ṣẹlẹ̀ tó lè fa pẹ́ǹtúká nínú ẹgbẹ́. Malami tó jẹ́ mòfin àgbà tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí tí sì tún ṣe mínísítà fún ètò ìdájọ́ nígbà kan rírọ gbogbo àwọn ẹgbẹ́ alátakò láti fọwọ́sowọ́pọ̀ síwájú ìdìbò ọdún 2027 nígbà tó ń sọ̀rọ̀ níbi ìyànsípò àwọn tí yóò jẹ́ olu polongo ibo ti iye won lo sibi egbeta eniyan ni ipinle ohun eni to fi gba kan ri je minister eto idajo lorilede yi so di mimo wipe gbogbo awon ti oro ba ndun se lo ye ki won se ipade ki won jo soropo ki won si gba tara won ro yato si pe ki won so aigbora eniye di ija itagbangba egbe awon oluko nile eko giga ti Plateau University ti bere iyanselodi olojo gboro to si je wipe won ti da eto igbeko duro baye won se igbese na latari oro ti won ni o waye latari wipe isakoso ile eko ohun ko se ohun mefa ti won bere fun igbese ohun ni won gbe leyin ti won se ipade ti won si soro wipe awon fun awon alakoso ile eko ohun ni gbedeke ojo merin lagbako lati wa nkan se si won ti bere oro ohun lati ojo kokanla osu kejo ta waye ninu oro ti edi to je alaga egbe asu nile eko ohun Vincent Choi Buwolu ati akowe re Lomka Elia ni won ti salaye wipe awon alakoso ile eko ohun ko se nkankan lori gbedeke ti awon fun won ti o wa ninu leta ti awon ko lojo keje ni ogun osu kejo ye bakan na ni won ni esi ti won fun awon ko te awon lorun rara egbe ohun bere wipe ti won se eto ilana ti yo je ti awon osise feyinti ki won o si mu ki adehun to wa laarin ijoba ati egbe asu ti odun 2025 ki won mu wa se imuse ninu ile eko ohun nipa sisan awon owo lati osu owo ajele lati osu kini odun 2026 yi lara awon nkan miran ti won tun bere ni kiko ilegbe ti o dara to si ni abo fun awon oluko rogbodiyan waye loni rogbodiyan waye loni ni gbangan legbimo asofin ipinle ondo latari bi awon afurasi omogan fekan se wole lati tako igbese iyo nipo abenugan legbimo asofin ipinle ondo olamide oladije awon afurasi ohun ni won de ile igbimo asofin to si je wipe nise ni won bere se lo ti won bo ti won si lo lati office kan si mi ti won se idukoko mani ati deruba awon osise ati asofin ninu ile igbimo na gege bi awon to ba oniroyin soro ti salaye won ni awon afurasi ohun ni o dabi eni wipe abenugan ti won fe yo nipo ni oran won lati wa da iberu latari wipe o nkoju esun iyoni nipo lori esun wipe o se owo makumaku owo ti ye re nlo si milionu 44 naira ninu owo ti o je owo eto isuona ipinle ondo gege bi okan ninu awon ipinle ti won ti npon epo olori eka to nri si eka ti okunrin ati obinrin lajo eso alabo ara eni laburu leka ti ipinle Kwara arabinrin Rachel Dada ti ro awon obi lati mojuto awon omo won to je obinrin ki won si fun won ni anfani ati ma bere oro to ba ru won loju lojojumo ki won ni ibara eni soropo to lalaafia laarin awon ati awon omo won obinrin arabinrin Dada pe ipe ohun loni nibi eto irogun sini lapa She Lady Girls Empowerment Summit odun 2026 ti oludasile She Lady Innovative Foundation dasile labe akoso omidan Olayinka Ajani Ajibade ipade apero pataki ohun ni won pe akori re ni ohun wa se pataki o waye ninu gbongon igbalejo nla ti Diamond Arena ni gbongon ayeye Diamond Arena loni ojo alamisi olori eka toni si oro obirin ni ajo NSCDC ohun wa ro awon obirin ki won soro sita ni gbogbo igba ti won bari ohun ti ko te won lorun tabi lakoko ti won bari wipe n to nsele o deruba awon ki won soro sita ki won si wa ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn kí wọ́n tún ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n bá ń fi ẹ̀tọ́ wọn dùn wọn ni kí àwọn òbí àti alágbàtọ́ máa bá àwọn ọmọ wọn obìnrin sọ̀rọ̀ lóòrèkóòrè gẹ́gẹ́ bí ọ̀nà kan láti dáàbò bò wọ́n wàyí o Asòfin tó ń sojú ẹkùn ìdìbò ẹ̀dù ní ìpínlẹ̀ Kwara nílẹ̀gbìmọ̀ Asòfin ìpínlẹ̀ Kwara Sábà Gideon ti kọ̀wé gẹ́gẹ́ fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Ó ṣàlàyé wípé ìdí pàtàkì tí òun fi ẹgbẹ́ òṣèlú tó ń ṣe ìjọba lọ́wọ́ sílẹ̀ ni látàrí àwọn àìgbọ́ra-ẹni-yé tó ń wáyé nínú ẹgbẹ́ ọ̀hún àti àìsí àkóyawọ́ àti àìpẹnisọ̀rọ̀ nínú ẹgbẹ́ náà. Asòfin ọ̀hún fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé òun ti kúrò lẹ́gbẹ́ náà nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nílùú Ìlọrin lónìí ti ṣe ọjọ́ Àlàmísì. Gideon ló kéde ìfi ẹgbẹ́ sílẹ̀ rẹ̀ wípé òun ti kọ lẹ́tà ọ̀hún láti ọjọ́ 19 oṣù kẹjọ yìí tí òun sì fi ṣọwọ́ sí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú

ẹlẹ́rìí ẹgbọ́ kí lè rí àgbẹ̀ àjọjẹ́ lè rí àgbẹ̀jọ́ báwo ni mo yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀ kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa ẹ má dààmú jìnà a ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ̀ lérè ní gbogbo ọjọ́bọ̀ Thursdays láago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìkànnì ẹyin tó ta wọ́n yọ náà ni Diamond 88.7 FM ìlọrin àgbẹ̀ lérè Ọlá Bash Nigeria Limited ló ṣo nígbọ̀wọ́ ẹ̀ ebi kì í wọnú kọ́rọ̀ mi ìwọ́ oko inú la fi ń gbé títa Pastor Shanku Alaji atọ́kùn ètò máa gbé wa nínú àjò ètò ọ̀gbìn ṣíṣe ẹ má bẹ́ẹ̀ sí ẹ̀

0: o se pataki ka ma kira wa ka bo sori tun eto wa agbe lere fun tirole toni akonilo aki alejo asiki gbogbo apata papa julo ni gbogbo ki bi ti e tin gbo wa ba se nki eyin agbe rukuku wa be na la nki eyin agbe to je agbe oni nkan sin tori pe gbogbo apata a jo nsise po na ni eyin gbogbo ateri oko akiyin o ka si ma kira wa ri pe a ku pale mo papa julo boju ojo seri ati bo tin lo be ma gbo wa fun igba koko eto mi to wa agbe lere ni o nikan ni Diamond FM 88.7 eto kan pataki ta gbe kale lati ma ko wa lati ma salaye ati lati ma si wa loju nu si ona pataki ta le gba sise agbe awon na gba lode ta nge wo ise agbe awon kan tututu to ye ka mo bakan na bi ise agbe ti wa na se le wa ni ife gbe kegbe pelu awon orilede alamulegbe anika wa ni aje kan pataki laarin awon orilede ti o ma foni ruru nkan ranse ka ma ko nje ranse iresi ni agbadun ni agbon ni eran ni ati bebe lo mo si mo pe awa na ti n de ipele ibe a wa de ipele ibe lekun rere iyen lojo kan papa julo nipa isini leti to n ti oniruru danileko ti e n gbo iyen ni ikanni Diamond FM mo ki wa loruko gbogbo ogunmo alase ikanni yi loruko oludasile ikanni wa loruko general manager loruko seyi Jacob Akobi ki ma dupe pataki lọwọ gbogbo àwọn engineer wa tàtijọ́ ń ṣe bọ̀ látàárọ̀ kí ẹ ṣe mọ̀ pé lórí ètò omi nìkan kọ́ ni mo máa dá wá bẹ́ẹ̀ bá ti ń rí dayo kí ló tọ́ mọ bàbá bẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ máa rí samuel ọmọ ogun délé ọba sáàmù àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó kìyín ìgbà àwọn ọba kìyín tán á tara ṣàṣà lọ sí iléeṣẹ́ olobas nigeria limited tá a bá dé láti iléeṣẹ́ olobas á wà á tẹ̀ wájú bẹ́ẹ̀ bá gbàgbé àlejò kan ni àjọ ń fọ̀rọ̀ jomituru ọ̀rọ̀ nípa ọ̀gbìn àgbọn a sì ti sọ bó ṣe ṣe pàtàkì ìyẹn láti jẹ́ ọlọ́gbìn àgbọn àwọn èrè tó ń bẹ́ẹ̀ tí àwa àfọkàn sí àwọn tá a lè ṣe tí àgbọn wa fi lè tètè dàgbà bá a ṣe lè rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù níbẹ̀ gbogbo ẹ̀ là ń pẹ̀ kẹ́lù yẹn níjẹjọ lónìí a tẹ̀wájú torí pé ọyẹ ká mọ bóò ní ẹ ṣe lè gbin àgbọn gan mélòó lọ yẹ kí yẹn gbìn sí orí ilẹ̀ ọdún mélòó ní fi dàgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tayo kí ló tọ́ mọ́ bá ń káwọn aráalé kí ọba sam kò náà tó káwọn aráalé.
1: a kí gbogbo àwọn olólùfẹ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà a kí gbogbo àwọn olólùfẹ́ Diamond FM 88.7 yìí èyí tí ó kalẹ̀ sí agbègbè Réwọlédé a sì kí gbogbo àwọn olólùfẹ́ àgbélẹ̀rẹ̀ àtúntí dínlóyìn lánàá gẹ́gẹ́ bí ìse wa ní orí ètò wa nìtò yín àgbélẹ̀rẹ̀ dayo lèmi jẹ́ ọmọ àkìlú tọmọ ẹ bá wọn nǹkan fìdílé láti gbádùn ètò tòní.
2: ọba sam
3: àmọ tó kí gbogbo ẹyin olùtẹ́tí sí wa jákèjádò ẹyin olólùfẹ́ ètò àgbélẹ̀rẹ̀ ní Diamond FM 88.7 ẹ káàbọ̀ sórí ètò tòní o nítorí àgbélẹ̀rẹ̀ fẹni tó bá lè ṣe ogundélé samuel ọlálùwà ọba sam náà lórúkọ tèmi.
0: ẹ ṣeun ayọ tara ṣọṣà lọ sí iléeṣẹ olobas nigeria limited ìgbà tá a bá wá dé a tẹ wájú àgbẹlẹrẹ o fẹni tó bá lè ṣe.
4: lọ́jọ́kọjọ́ gẹ̀rúgẹ̀rú la abẹ́wẹ́ kúkú dùkúlùkù iléeṣẹ́ olobas nigeria limited dòṣùmarè tó mọ́lẹ̀ gbò ká gbogbo ayé ìmọ́lẹ̀ rẹ̀ làwùjọ fi ń ṣararin dín ọ̀gá ni olobas níbi káta oúnjẹ ohun ọ̀sìn gbogbo kò sóúnjẹ ohun ọ̀sìn tẹ́ ẹ wá délé ìtajà olobas nigeria limited tẹ́ ò ní rí lọ́pọ̀ kú ọ̀yọ̀ kú bẹ́ẹ̀ bá rí àwọn ohun ọ̀sìn tí wọ́n tóbi bàǹtù tí wọ́n sì ń dányọ̀ bí ọmọ tuntun àwọn oúnjẹ ohun ọ̀sìn olobas làṣírí ẹ wà wọ́n ẹ kàn sí wọn lónìí kí àwọn ohun ọ̀sìn yóò máa ṣàdúrà fún yín lójoojúmọ́ olobas wà ní John and Esther Shopping Complex Amoyo ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní number 16 Asadam Road opposite NUT Secretariat Ìlọrin àti ní àdójúkọ Aviation College Airport Road Ìlọrin ẹ lè pè wọ́n sórí àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 0803-581-6613 Olobas Nigeria Limited ọ̀gá nínú oúnjẹ ohun ọ̀sìn títà.

0: o ti je legbo lati ile ise oloba nigeria limited e mo wa pe olu ile ise won wa ni john and esther shopping complex yen ni agbegbe amayo nigba ti e ka ile ise won kan wa ni adojuko aviation college yen ni pele kwara han se agbagbe to wa ni adojuko asadam yen ni nut adojuko nut ibe ni ile ise oloba mi tun wa e pe won si ori number yi
1: 0 0 0 3 5 3 5 8 1 8 1 6 6 6 1 3 1 3
2: wa ni ya o
0: e ku ke bi mo palu te yin n ba ka
2: o olohun yo yo gbogbo wa o ko ni je bi opa wa o
0: atawa ati yin na la je ri ti a se ni orile ni nigeria
2: ami ami ami ami opo o
0: e se ibe aroko si ibe la fe fa bo si bi e ba gbo die ninu ifara mi ni jejo e ba ri pe to ibi asoro de na ni pe to bi ogbin agbon se se pataki si
2: be ni
0: iye ti yan ma ri afojusun re ko te to wa di pe e mo pe aye ti daye ki yan gegege le nkan abe ti ni mo wi
2: be ti ri gele ni seku
0: mo ka je ti akoko bere nipa gege gbigbe le sumo ka to bere nipa gege gbigbe le e ti je akoko ko awon eyan gan se ba ti gbin agbon laye atijo se na la le gbin awon agbalo agbon agbalode ta soro re npa re kini awon alana tele ti o fi gbin agbon asin e ja bere pelu yen sa
2: e se atoku sari gbogbo nkan ti eyan o ba se ti o ba ni aseyori o nlo eko ta ba sakiyesi e ri pe awon agbon ti awọn baba wa tan ti gbe sile ni jeun
0: tan ti gbe saaju
2: aju
0: opolopo won ko edu o je
2: atawon mi ti won gbe ni ai ba ti ilana igbalode mu fun leko lori e e ri opolopo awon agbon yen to je pe ti agbara ba ti gba idi e yo ba re agba ife ife
0: be ni yo wa ri awon gbogbo re won ni
2: ẹkan rẹ ti o yọ síta o.
0: Iná tún magbọ̀n, iná magbọ̀n mi gan dagun ara ti o dagun rẹ.
2: Bẹ́ẹ̀ ni tó sari tí èèyàn ba lọ àgbọn ní àkókò tí a wà yìí. Ìgbẹ́ èèyàn ó ti bẹ̀rẹ̀. Olu wípé tápẹ́ èèyàn ti èèyàn kọ̀kọ́ tọ́jú ilẹ̀ tí ó gbin àgbọn sí náà.
0: Èèyàn kọ̀kọ́ tọ́jú ilẹ̀ àbí?
2: Bẹ́ẹ̀ nígbà èèyàn bá palẹ̀ tó bá ń lé.
0: Ẹ dákun ẹ jẹ́ béèrè ìbéèrè kan. Ṣé bí yàn ti palẹ̀ bí yàn fẹ́ gbin àgbàdo gbin súnmọ́ọ̀nì ọ́ palẹ̀ tiẹ̀ náà.
2: Ẹ sí yàtọ̀ ń bẹ̀ torí pé igbó ti ń bẹ lórí ilẹ̀ agbọ́dọ̀ kọ́kọ́ mú gbogbo ẹ̀ kúrò. Ìgbàtọ̀ tí kàn wá ń bẹ ń bi eléyìí ni wípé bẹ́ẹ̀ bá pa ilẹ̀ tẹ́ ẹ bá re. Oríko tẹ́ ẹ ré jọ ilẹ̀ tẹ́ ẹ sàn. Ẹ mọ́ dáná sun kókó.
0: Kí láti kókó ń ṣe?
2: Ìyá àpàdà wúlò fún wa nígbà tá a bá ń lọ àgbọn. Ẹ̀rẹ́ ẹ̀rìn àákóso ẹgbẹ́ kan nígbà tá a bá ń sọ̀rọ̀ déwájú àmẹnubá.
0: Ẹ ṣeun.
2: Bẹ́ẹ̀ bá ti wá pa ilẹ̀ tán tẹ́ ẹ ti lé jẹun. Ta ni ẹ má dáná sun kókó. Ẹ kàn kó kókó jọ sí etí àlà lọ.
0: Lẹ́gbẹ̀ẹ́ kan.
2: Bẹ́ẹ̀ ni yóò wá ku bó o láṣẹ wá ṣe ilẹ̀ oko tó bá tó àpẹ gbogbo yálà ẹ̀sánlẹ̀ tí a fẹ́ tó jẹ́ ẹ̀sánlẹ̀ tuntun tí ò nílò kíkọ ni o yálà ilẹ̀ tí a kọ ni o nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe òun ni wípé a wà gbé tepulu wa tá a fi máa wọ nǹkan
0: wọ̀ ohun kà bí ohun á wá
2: bẹ́ẹ̀ ni a wà yọ ẹsẹ̀ márùn-ún yípo oko a yọ sílẹ̀ lọ.
0: Bí ìgbà pé yẹn ṣe setback inú lédi olóyìnbó.
2: Setback yẹn táwa àgbẹ̀ mọ̀ sí kọ̀mọ̀àlà làwa pè é.
0: Kọ̀mọ̀àlà jẹ́rìí sọ́nbà ni pé kápẹ́ odidi plot kan àbí éékà kan la fẹ́ fi gbin àgbọn.
2: Ẹ̀ka kan sọ̀rọ̀ lórí ilẹ̀ éékà kan. Ilẹ̀ éékà kan a wà wọn ẹsẹ̀ bàtà márùn-ún.
0: Yíká igun mẹ́rẹ̀ẹ̀rin.
2: kuku mere yin a yo sile ti o je komala ba ba ti wa yo guma ni komala ni guma run tan ni bi ta wa won de ese marun bi to de ni be la ti wa bere igbu won ile wa ta fe a wa nta pe ni mapping and pegging
0: bi gba pe yo da bi gba pe bi awon so fi o ba be ta fe won le
2: ta fe won le ti won si ti ti won wa pegging re so something here baba ti wa fe won baba gbe te plume wa le igun akọ computer ti fe bere nbi a wa won ile yen o n kata won be ni 7.5 meters
0: ese bata meje ati marun
2: ese bata meje kon meters but e je kin kuku translate le kin pe ni ese bata me dogbon 25 feet
0: ese bata me dogbon lo won je
2: ni o je ni baba ti gbe un kale le gbon bayi a wa fa te pu mi lo nbi to ba ti pe ese bata me dogbon ibe lati ti nkan akoko le le ta mark le so baba tun ti mark dem a tun gbe te pu mi le beun a tun won ese bata me dogbon
0: o tun won si pe ese bata me dogbon si awon ni agbon kokan
2: mo wa laarin alafo agbon kan si ekeji
0: baba bi e ba won fese bata me dogbon le agbon melo wa yan fe gbin lori eka kan
2: ti a ba won ba won ni ile eka kan ohun ohun ka yen yo wa fun wa ni agbon adorin lori ile eka kan
0: ti se 70
2: ni te 70 eyun to ba je ni pe tori pe bi won ti won ile ni awon agbegbe kan tun yato si ra won o
0: eseun
2: mu bo mi eka mefa ni won won ni ami
0: ile plot mefa
2: ile eka kan ni awon agbandan ilu bo mi plot
0: mejo
2: ni won won bo mi eka kan fun wa sugbon ni eto wa common ju ni gbogbo bi ti bi ni la se wa most eto to frequency to kaju o ni awon to ni eka mefa un
0: to ba je elese bata me dogbon agbon
2: adorin
0: ti se 70
2: ni o wa lori ile eka kan
0: ede baba kini di pataki ti aye gboro fife to ba lori eka to bi a je pe ese bata ki lo ni se pelu kofe
2: ese ohun to je fe be ni wi pe ti o ba si aye to fe ni alafo fura won ba yo fura won lorun to ba tete fura won lorun okan awon kan igun awon kan tere awon die o lo
0: lola awon sanra
2: be ni se wa ri igba se wa fun ni anfani ti o jina si la won ni ese bata me dogbon si la won ohun to wa sakiyesi ni wipe ile te ba fi lo agbon tori agbon tun yato si gbogbo awon igi eleso yoku gbogbo ti ohun ti yato si won ni wipe bi e ba lo gbogbo igi eleso sori ile kan ko ba ti ele mo dako ninu re
0: o tun si pe ore ope ati dako
2: ko ba ti koja odun merin e ni le dako ninu re mo mo to ba je pe agbon ni alafo te fi si arin re ati pe agbon o tun ni isijibo le bi igi yoku gbogbo agbon yi si ko loro nu ti o ba nkan ogun je so gbogbo nkan te ni je patata gbe nbi
0: ni a tun le ma gbe si abere so tun lo si pe ese bata me dogbon yen iwulo re ni pe ki agbe o le ba ma ri nkan gbe laarin awon ale oko
2: iyan le awon agbon yen ki won si le lo lagada
0: eseun iyan le gbe isu fe mo pe isu nkan elekan ni iyan le gbe bi anama odokun awon nkan ogbin lafakale awon nkan ogbin to je imo fa se iyan le gbe
2: ta mo pe nti mo so fun wa ni isin pe ni gbogbo nti eyan ma je patapata koda bi ile yin ba je pe ata lo ba gba e mo lo ta sinu re
0: ese
2: ba je pe pineapple ni e lo nu re be je fun ni egun
0: ese
2: ge egun ba donu ko ara gbon ko ni la won lo
0: ese mo dupe sa ikani diamond fm 8.7 eto yin to agbe lere ni o pelu mi omo yo re yin pastor shanko alaji dayo kilo to ma baba be nbe na yin samuel ogodele oba king ona ombembi baba igba ta wa so pe adorin lori ile eka ki wa wa yato si pe agbe ngbin kan ki wa ni o wa je ire agbe lori adorin agbon lori eka kan o kere loju temi se iyan le pa to million lori re ni ah to ni agbe 70 lori ile eka ti o ti da ko loje bala bala
2: to ko se ri lori ile eka kan agbon le agbon fun yan logo to so fe sumo bi million le meta si merin
0: lodun
2: ben
0: e sa wo e se gege re je e gbe gege re le je agbo
2: tori ibi to ti bere ni bi pe te agbo agbo ti o ba se owo ti o ba jere to kokko ra irugbin to da
0: irugbin to da ni pe se akoko aso be nje ejo
2: se akoko be ni so te yan ba ti ra omo agbon to da tori irupe agbon po gan so te yan ba ti ra to da se wa ri awon agbon hybrid agbon ti gbalode ti sin bi eyan ba lo daada to ba gba idanileko to ba si tele ilana ba ti lo ati ba ti toju re fun odun meji akoko to ba gbon be le duro ni agbon ba wo leso ni odun kan lori igi agbon kan ki agbo mo reti eso bi nto bere laarin igba ati igba ole adota
0: iyen fun isi pe o ti akoko so la koko laye re
2: pe igi bere o anu o sari ti o ba bere si ni so ni iwole so odun akoko ise ti o fun eyan ti eyan le ri ka lori re bi laarin bi 100 ka ti adota ni
0: wa ni 150
2: omi o si le ṣùgbọ́n tó bá ti ni pé ó wá ń ti fún
0: yàn ọdún kẹrin ọdún karùn-ún
2: ọdún karùn-ún títí pé ọdún bíi mẹ́fà tó ti ń fún yàn lóṣo ètò ọmọ mú wá tí èèyàn lè rí tó kéré lórí ibi kan ó ní bíi 250.
0: bàbá ẹwà ló
2: wájú tó bá ti ń pẹ òmí lè máa fún yàn ní 300 kódà òmí a máa pé tí èso tẹ́ ká lórí òmí tí ọmọ súnmọ́ 400 lọ.
0: ẹ ti ẹ̀ já tiẹ̀ kọ́kọ́ gbé lórí 250 náà ẹ ká tiẹ̀ wá pé àgbọn tiẹ̀ wá ń fún yàn ní èso 250 igba ó lé 50 70 èló mélòó ni ọjẹ́ bá ń 250 times 70 àkọ́bí ọ̀ wá bá ń kalkulétì ẹ̀ 250 times 70
1: 175,000
0: ah ojú bá ń lọ o.
2: Ẹ jẹ́ jù bẹ́ẹ̀ lọ.
0: 250 times 70 ẹjẹ́ kakọ̀ bí ọmọ abáǹ kakuléètì ẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n bàbá ibà àwọn bá ń kakuléètì ẹ̀ lọ́wọ́ báwọn bọ́n ṣe ń kakuléètì ẹ̀ lọ́wọ́ sà. Yàtọ̀ sí pé àwọn àfi mítà sí mítà alẹ̀ ìyẹn ó gbìn bí àwọn ìgbàdo ni. Bàbá wọ́n ní 17,500 ni iye èso tí wọ́n rí bẹ̀.
2: Tó kéré ju téèyàn ó mọ rí lórí.
0: 17,500 bí ìyá bá ń tẹ̀yẹ ọkọ̀ kan 1,000 naira bàbá èlò ní ọjẹ́.
2: Atọ́kùn ẹ̀ ní ilé máa ta ní lórí igbá lè yun.
0: Àgbọ̀ orí igbá.
2: Tó bá jẹ́ lórí láti inú oko. A lè máa dúró lórí pé bí nǹkan ṣe rí lọ́wọ́lọ́wọ́ ká máa dúró lórí pé ẹ̀ta ayọkàn ní 500 naira.
0: Mo bá jẹ 500 náà bàbá tan 17,000 kì í máa sọ méjì owó. Ọ̀dà ẹlẹ́yìn tó túmọ̀
2: sí. Ṣé o ṣe ń tàgbọ́ lórí igbá wọn? Ẹni tó fẹ́ lọ tà lórí igbá lọ́jà náà òun náà ó jèrè ń bẹ̀.
0: Lẹ́yìn tó túmọ̀ sí pé bàbá fojú inú wò àgbọn mọ̀ ti fẹ́ máa pé gan ju kaṣú lọ báyìí ní ìsìn àti kókó.
2: Ṣé rí àìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa ni? Gbogbo wa ó ti yà sí ká ti di ọlọ́gbìn àgbọn. Ẹ jẹ́ tí wàá lẹ́kàn sí fún yín. Ẹ jẹ́ àmọ̀ wípé gbogbo àwọn ju eléso tá a máa ń gbìn tí ń fún wa lówó. Ṣàmì pé gbogbo ẹ̀ ló ní wàhálà ká máa fi ń gbogbo ìgbà. Ẹ máa ta ẹ máa. Ǹjẹ́ àmọ̀ pé igi àgbọn Ọlọ́run kan igi ń dádébi pé kì í fún àgbẹ̀ ní wàhálà.
0: Ṣé wẹ́ fún òun lẹ́ ń sọ òun o?
2: Fún ẹ̀kọ́ nǹkan ọkọ̀ yìí bẹ́ẹ̀ yàn kò nílò fífìn. Kò sí nǹkan tó jẹ́ nǹkan ọ̀gbìn tí ò ní àrùn tó lè bàjá o. Ṣùgbọ́n àgbọn jẹ́ igi kan tó jẹ́ pé kò sábà kọ́ mọ̀ kí àrùn ọbàjá.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ kí n sáré lọ sí iléeṣẹ́.
2: Ẹ ṣeun.
0: Bẹ́ẹ̀ni, Ọlọ́run sì dá sí. Eshin baba e je ki n sare polu oja ikani diamond fm 8.7 eto ye to wa agbe lere pelu mi omo yorin pastor shanko araji baba wa alagba se adeyumi ni ari eshin e je polu oja mo bo
1: lojo kojo geru geru la abewe kuku duku loko ileshe Olabash Nigeria Limited do shumare to mole gbo ka gbogbo aye imole re la wujo fi nsara re din ogani Olabash ni be ka ta onje ohun osin gbogbo ko so onje ohun osin te wa dele taja Olabash Nigeria Limited te o ne ri lopo ku oyoku be ba ri awon ohun osin ti won to bi bantu ti won si ndan yo bi omo titun awon onje ohun osin Olabash la siri e wa won e kan si won loni ki awon ohun osin yo ma sadua fun yin lojojumo Olabash wa ni John and Esther Shopping Complex Amoyo Eka ileshe won wa ni number 16 Asadam Road opposite NUT Secretariat Ilorin ati ni Adojuko Aviation College Airport Road Ilorin ele ko won sori awon number ibanisoro yi 0803-581-6613 Olabash Nigeria Limited oga ninu onje won ositita

0: and Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now, now. Pay small, small.
1: Ọ̀rọ̀ Ọlọ́run yìí ò sì ní agbára. Àkókò ti tó láti pàdé Ọlọ́run fún ìbápàdé tó ń ti ìfọwọ́kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀. Nígbàtí ìránṣẹ́ Ọlọ́run alààyè olùṣọ́àgùtàn Moses Adémọlá Popo Ọlábà ń pín ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò yìí ayé aṣẹ́gun. Ayé aṣẹ́gun, ìpinnu Ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹ̀dọ̀jọ́ alẹ́. Ó yá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín. Ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ayé aṣẹ́gun, aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: o fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gúpá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe é.
1: Aṣẹ́gun àti àjòkù ní àjẹ́ nígbà ẹjẹ́ Kristi.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàrìbà.
5: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Ètò eré ìdárayá.
1: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
1: Akinyin o.
2: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
1: Bàríbà.
2: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ètò eré ìdárayá.
1: Àwọn tí Ronaldo ní sí nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ̀ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
1: Akinyan.
0: Akinyan.

0: number to fi sota e ba si ti fi number yi sota ase olohun egbele mu o mo ran o tele awon eyan ti ma pe number yi ati ise oju opo pe call kale ni to ba fe fi ranse wa ka si bayi na ele pe wole en to ba fe pe wole en to ba ni ti won fe so ti won fe sota 0916 159 1011 sugbon e je akoko lo si odo awon to ti wa lori WhatsApp ka mo mu loko mejeji mo nbo na
1: loye e ta le ko ta ro e ku se mo fe so sita ni o e je da kun ki gbogbo mo Nigeria kan da mi loye ka gba mi ni mana iro na ya o ti mo fe da fun mi bayi ama abi ma koko gbogbo nkan da ta n dupe ta n jẹ ta mọ ma to ti bima keji tan bayi lati gba won nikan o ti jọra won mọ rara kaka ko gbogbo igbiyanju asadura agbawe asesara akaakiri to se wa jọ mi loju nbẹ ni pe gbogbo ibikibi ta n de gba mi ta ba jade lodo awon ẹru ọlọrun tan ba kọkọ ba wa ṣewadii won sọ yi pe ìyàwó yín kọ́ a ní pé ń bẹ ẹlòmíràn sọ pé ha ẹ lọ tù nínú ẹ lọ bẹ tàbádélé abẹ lágbájá kí ló dé inú mo ṣe kí lẹsẹ mi dákun tí mo bá sì foríjì mi yóò ní pọ wọn mà kàkà kò sí nǹkan kan débi pé òun gan tó ń mú mi ní tó ń júwe àwọn àbìkọ kẹkọọ tẹmí náà tó ń lọ kí n tó ń lọ tí máa tún lọ bẹ́ẹ̀ náà sí nǹkan ìjọra wọn náà ni títí fá àṣàǹbàlò àṣà ń yí mọ ìgbà tí ń pàdé tí mo tún débì kan àyín ò sẹ sọ fún mi pé ṣé ń gbọ́ kí n lọ wáyàwó mi ìfẹ́ kan pé méjì bá pé méjì pé nǹkan ó tún dá àṣà káàkiri káàkiri kí n tó rí náà wàhálà pọ a tún rí ìjọmọ tí è sọmọ tí ò gbé lọ ni àdéhùn tá a jọ ṣe nígbà tá a fẹ onípọ wọn máa gbé lọ àwọn náà tún ṣe tiẹ tán odi pé kò bá tún dúró tó bá dé tó bá dúró póun fẹ dé sí lọ ni láti mọ wá gbé pẹlú wa ìwọn ní máa tí yọkàn tún rò pápákọ òun tún lọ padà sí débi pé táyìn gbà tí mo bá fẹ́ yàwó yẹn tí yàwó bá wálé nǹkan máa ń rọrùn dáadáa tó jẹ pé ìyáálé gan máa ń mọ pé nǹkan ti yàtọ tọmọ yẹn bá tún fi lọ báyìí gbogbo nǹkan tún dá débi pé àti jẹ àti mu yóò tún nira mímọ agbègbè lágbájá ìgbà tí mo kọkọ fi hàn nǹkan ò rí báyìí mo fi kọ́lé mo fi ra mọ́tò kí ló wá fà tí nǹkan rí fi ń bẹ mo sì bí ọ gbogbo bí n ṣe ń ṣiṣẹ́ mi iṣẹ́ tí n ṣe kò sí tí mo bá ti gbaṣẹ́ tá a ra gbogbo tá a ní ìdìtán lé ọ̀dà ìwọ náà gba owó yìí fìpamọ́ ìwọ náà lè rí nǹkan tí ọ̀ọ́rà bẹ́mi ṣe máa ń ṣe nu gbà ní ti wọlé títí pépé lágbájá pàdé mi bí báyìí nǹkan tá a ní ìdí kọ́kọ́ ní tábàárà kọ́ wa lọ ra wá ní nǹkan tá ní ìdí ilé máyì ti ṣe gbogbo tó a ti ṣe estimate gbogbo yẹn fún bá ti fún lówó tán tọ ìwọ náà gbẹ eléyìí fi sápò ẹtọrọ lè ní nǹkan tí o fẹ bẹmi ṣe máa ń ṣe ni láti gbà ẹ mo ṣá bẹẹ débi pé ọrọ náà ó tún ń sú mi débi pé tó bá ti wà á lé tí ọba sọ ọmọ ìyàwó kejì tí mo fẹ nìyẹn tó bá ti wà á lé tó jẹ pé pẹlú ẹ lájọ wà á lé nǹkan yóò dàrú nígbà láàrin àwọn àgbà kan èmi pẹ̀lú rẹ̀ já tọ́kútà bá já tó bá travel báyìí infact èmi gan yìí máa ń rí yàtọ̀ pé infact mo dúpẹ́ tèmi náà máa ń rí ọ̀nà gbogbo àwọn tí wọn ti pè mí mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pè mí tó jẹ pé èmi náà máa ń rówó tó fi wá mú àwọn ọmọ tó ń bí fún mi gan fi ń sọ fún mi pé dáàdì mi ẹjọ ẹ jẹ kí mọ́mì mi máa lọ tó bá lọ pẹ̀lú gọ́lọ́ àwọn kún fàdúrà nǹkan yàtọ̀ ẹ wọ̀ rí ẹ dákun ẹ sàánú mi gbogbo ọmọ nàìjíríà ẹgbà mi márùn-ún.
0: ti gbọ́ ti baba yi ṣàlàyé dada ṣùgbọ́n kó tó di pé wọn ò ní ká máa dá sí ẹjẹ́ ń ta dẹ́ka polówó ọjà ká polówó ń tà ń ta tiwa ò ní ta bàbá polówó ọjà tá a darí dé a mú sí lára àwọn eléyìí táwọn èèyàn tó ti sọ ọ́ta kó pé méjì àbí mẹ́ta ká máa a ṣẹ̀ṣẹ̀ wá sí ojú ọ̀nà alẹ̀ táwọn èèyàn máa dá sí ní kẹ̀tíkẹ̀tí ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ má sì tí ìsùnrun burúkú òní kù wá mọ̀ ń bọ̀ ẹjẹ́ ń dẹ́ka polówó ọjà náà ká polówó ń tà ń tà pa àkàlọ̀ ká dé mọ̀ ń bọ̀.
2: Diamond FM Adé orí òkín kò jọ tẹyẹkẹyẹ.
3: Jerigold ló ní
4: àlàáfíà lọ́gùn ọ̀rọ̀ bá ṣe máa ń.
5: Gbogbo ẹ̀yọ́ ń bára Jerigold Wellness Therapy nílùú Ìlọrin. Jerigold fẹ́ mọ rírì yín o ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà mọ rírì yín Jerigold ẹ bá ń kí àwọn èèyàn kẹ́ ṣàlàyé.
6: Àti gbogbo ẹ̀yin fans wa nílùú Ìlọrin àti agbègbè rẹ̀ àti ní Nàìjíríà lápapọ̀. A ti bẹ̀rẹ̀ pé ìpolówó glasses
5: àwòjú
6: fáwọn tó bá ní glaucoma cataract tipẹ́tipẹ́. Àwọn èèyàn ń pè mí sí glasses ṣé glasses yóò dínwó ni mo ní kò dínwó ìpè yìí pọ̀. Àwa torí pé à ń ṣe àjọ̀dún ọdún kejì wa lọ́wọ́ àwa send fún iléeṣẹ́ kí lẹ́ ṣe fún wa àwọn fún wa ní promo.
5: Lórí
6: ọjọ́ mẹ́sàn-án
5: glass yẹn 9 days
6: bẹ́ẹ̀ni
5: ọjọ́ wo sọjọ́ wo
6: Thursday 20
5: okay
6: sí Saturday 29
5: oṣù yìí okay
6: now glasses yẹn èrò lẹ́wàára kí n tó wá lọ síbẹ̀ àwọn púrọ̀tì wọn tá a máa ń polówó ń jọun ẹ jẹ́ kí n rin létí
5: okay
6: mosquito repellent wa cherry oògùn malaria ojú oògùn ẹ̀ fan lọ mọ jẹ́ ká ẹ̀fọn di ọ
5: kọ́ ọmọ bá a sa àìsàn
6: lọ́ra
5: v torówó tó fi ro oògùn àìsàn
6: yọ̀dà fún yín
5: yóò jowó tó fi repent yẹ lọ
6: lọ́ra v mosquito repellent ó wà ní chupest ó wà ní aromakeya àti one step
5: okay
6: then a sọ nípa ganoderma coffee tea
5: okay
6: pé ó máa ń boost immune system ọ̀yẹ́ ká máa mú lálẹ́lálẹ́ ká tó sùn
5: okay
6: bẹ́ẹ̀ ni ìyẹn náà wà ní àwọn pharmacy tí mo darúkọ yẹn
5: okay
6: then lónìí àwọn aṣọ nípa tea tuntun kan tá a mọ̀ sí detox tea
5: okay
6: òun ni tea tá a fi máa ń fọ àgọ́ ara wa gbogbo yẹn pátápátá ló ní ìdíẹ̀
5: okay
6: tea yẹn 18,000 lẹ́ẹ̀bàá
5: okay
6: bẹ́ẹ̀ ni
5: okay
6: ní aromakeye
5: aromakeye
6: àti one step
5: pharmacy
6: gbogbo yẹn tẹ́lá glasses pátápátá ẹ lọ ra tea yẹn
5: okay
6: ẹ fọ ìdọ̀tí àgọ́ ara yín
5: kẹ ẹ fọ jáde
6: ẹ̀yin tí ẹ tún lọ ra glasses náà ó wà very important
5: kẹ ra tea yẹn
6: detox tea lápè ẹ gbọ́dọ̀ detox fún ara yín
5: okay
6: na èlò lẹ́wàá bá glasses yẹn lọ́tẹ̀ yìí
5: fún promo tí ń lọ
6: yìí
5: ẹ jẹ́ wọ́n mọ̀
6: ẹ rí i pé glasses yẹn is 320,000 but tó pé promo wà iléeṣẹ́ ní kẹ wá rà ní 280,000
5: wọ́n gé 40,000 kúrò lórí ẹ̀
6: bẹ́ẹ̀ni so ẹ wá gbọ́ o glasses tọ̀dọ̀ tèmi bọ́tù bá a wá bọ́tù yẹn lèyàn máa ń rọmi sí ọ̀nà máa ń sábà eye drop fún ojú yẹn so bọ́tù yẹn náà dẹ̀ ní iléeṣẹ́ ló ṣe wọ́n ṣe so bọ́tù bá a wá so 280,000 lẹ́yìnra glasses yẹn with bọ́tù tó bá jẹ́ glasses kékeré àwọn tó ní ìpèníjà ojú kéékèèké bóyá lọ́lọ́ba yẹn máa ń lo system gan tàbí ọ̀rẹ́dì kan ti ń lo recommended glasses glasses tó lè correct ojú yín tẹ̀ ní the buy ẹ ní the quantum non recommended ìyẹn lantan ni 120,000
5: okay promo price nkọ
6: promo price yóò wá jẹ 90,000
5: 30,000 ló kú olórí èèyàn ṣé with bottle nìyẹn náà
6: with bottle ni o
5: okay
6: ẹ wá gbọ́ dáadáa detox tea yẹn wà very very important
5: fún gbogbo èèyàn
6: gbogbo
5: ẹni tí ń jẹ tí ń fi nǹkan sí mú tí ń mu
6: mí ẹ̀yin ń fàájì ẹ ní detox tea ẹ̀yin tẹ́pẹ́ like òkèlè gbogbo èèyàn ṣáà ló ní detox tea gbogbo ẹni tẹ́wọ̀n ra glasses tẹ́ẹ̀bá ti lọ́ra glasses yín ṣé ń gbọ́ mi ibi tẹ́ẹ̀ ti rà nínú ìlọrin tẹ́ bá ti pè mí èyí sọ fún yín tẹ́ẹ̀ bá débẹ̀ tá a máa ní òsì ńlẹ̀ ẹ̀ sanwó sílẹ̀ àti kò síbẹ̀ o but torí promo ó lè tán ẹ̀ sanwó síbẹ̀
5: torí promo àwọn èèyàn lè ti
6: bẹ́ẹ̀ ní
5: ìtẹ̀ kó bẹ̀ ó ti tán
6: ó dà fún yín pharmacy tẹ́ ẹ lọ màá sọ fún yín tẹ́ bá ti pè mí
5: okay
6: so ó wà very very important ẹ̀yin tẹ́ láwọn èèyàn tẹ́pẹ́ ti fún nọ́mbà mi ẹ̀ ti ti pọ̀ báyìí pé tó promo ńlọlọ́lọ́ nílùú Ìlọrin o
5: pàtàkì ẹ̀yin tẹ́ ń béèrè pé
6: sódéwó okay 20 August 2022
5: ló bẹ̀rẹ̀
6: yóò parí ní August 29 so lọ ra glasses rẹ kò dẹ̀ra detox tea pẹ̀lú ẹ̀
5: okay
6: promo kan tó máa ń bẹ tó tún máa ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí náà gbogbo ẹ tẹ bá ní ìpèníjà bóyá bp bóyá ṣúgà èyíkéyìí ìpèníjà àgọ́ ara yín lọ́wọ́lọ́wọ́ báyìí ní iléeṣẹ́ ológunmọ̀ṣọ́ à ń ṣe 20% discount
5: promo
6: bẹ́ẹ̀ ni
5: lórí àwọn product
6: china tá n tà
5: okay
6: ìyẹn àwọn supplement wa tó wà fún bp ṣúgà stroke lóríṣiríṣi ìpèníjà àgọ́ ara à ń ṣe 20% discount lọ́wọ́lọ́wọ́ báyìí
5: okay
6: so tí ọba ní ẹni àìsàn náà àgọ́ ara rẹ pé wá enjoy 20% discounting.
5: E ba n pe number ton le ko si.
6: 080 34 84 84 43 89
5: 84
6: 43 89 89 atokun eto shekin mata yin awon ipe ti mo n gba lowo lowo bayi lori glasses inu mi si dan
5: olohun oba yo wa ye wa
6: en te ti wa ra na yo ba yin lara mu en te ton ra yo tun ba yin lara
5: mi ese ese o dabo
2: Diamond FM igbaye gbadun yin lo je wa logun.

0: àwọn tó jẹ́ pé wọ́n ní PhD ní iléèwé wa tí wọ́n ń kọ́ àwọn ọmọ. Gbogbo àwọn ìrírí wọn ni wọ́n sì fi ń kọ́ àwọn ọmọ wa. Ilé tó mú kí àwọn ọmọ wa kí wọn ó pe gidi kí wọ́n fi gbọ̀rọ̀ jọkà. Nílé ìwòsàn Dandoni Kale High School, àwọn èsì ìdánwò wa ní Waeki, ní Jambo, ní GC, ó jẹ́ ilé tó dára púpọ̀ nínú àwọn ọmọ wa ni wọ́n ní A1 mẹ́sàn nínú Waeki àti NECO pẹ̀lú GC examination tí wọ́n ń se. Wọ́n ní 83 ó lé ní ti Jambo tó jẹ́ pé wọ́n la gbogbo àwọn aka ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀sun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni àwọn ọmọ wa tí ó parí nílé ìwé wa ní Saint Anthony Catholic High School, tí wọ́n bá dé àwọn ilé ìwé gíga, àwọn ni wọ́n máa ń se dáradára ju àwọn aka ẹgbẹ́ wọn lọ. Níbẹ̀ tó jẹ́ wípé nígbà tí wọ́n bá parí, wọ́n máa ní rìsọ́ọ̀tì tí ó dára. Bákan náà ni a ní àwọn ọmọ ilé ìwé wa tó ti parí, tó jẹ́ wípé wọ́n ti làmìlaka káàkiri ní orílẹ̀-èdè yìí àti ní òkè òkun. Aláwọn tí wọ́n jẹ́ cyber security expert, barrister, dókítà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri, àwọn ni wọ́n sì ń se dáradára ní gbogbo ilé iṣẹ́ tí ẹnìkọ̀ọ̀kan wọ́n wà. Bákan náà ni ilé ìwé wa jẹ́ ilé ìwé tí ó ń kọ́ àwọn ọmọ ní iṣẹ́ ọwọ́ nípa bí a ṣe ránṣọ. A ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ níbi tí a ti ń kọ́ àwọn ọmọ nípa kíka ìròyìn. Eléyìí tó sì mú kí àwọn ọmọ ilé ìwé wa kó tayọ ju àwọn aka ẹgbẹ́ wọn lọ. Àwọn ọmọ ilé ìwé wa ń lọ fún competition locally and internationally, tó sì jẹ́ wípé nínú èdè Yorùbá, mathematics, English àti science ni wọ́n ti máa ń gba award, tí wọ́n sì máa ń gba best result wá sílé. Àwọn ló máa ń gbégbá orókè ní gbogbo competition tí wọ́n bá lọ yìí. Bákan náà ni ilé ìwé wa, ó jẹ́ ilé ìwé tó jẹ́ pé ní gbogbo àyíká yìí tí ó ní ilégbé fún àwọn ọkùnrin lọ́tọ̀ àti àwọn obìnrin lọ́tọ̀, pẹ̀lú ààbò tó dájú àti ààbò Ọlọ́run fún gbogbo àwọn ọmọ tó ń gbé nínú ọgbà ilé ìwé àti gbogbo àwọn ọmọ tí ó ń wá káàkiri sínú ilé ìwé yìí. Ilé ìwé wa ò kí ń se ilé ìwé tó ń kọ́ ọmọ nípa ètò ẹ̀kọ́ nìkan, à ń kọ́ wọn bí a se ń wùwà dáradára láwùjọ, bí ọmọ se lè wùwà ọmọlúàbí, a sì ń kọ́ wọn nípa ẹ̀kọ́ ìmọ̀ Ọlọ́run. Ilé tó fi jẹ́ wípé ń ràn wọ́n lọ́wọ́ láti gbé ìgbé ayé tí òwò ní lórí. Bákan náà, owó ilé ìwé wa kò gọpá rárá, owó ilé ìwé wa ó kéré yeye. Ilé tó sì jẹ́ pé a fàyè sílẹ̀ fún àwọn òbí láti san díẹ̀ díẹ̀, kódà bí wọ́n bá fún ọmọ wá sí ilé ìwé wa, ó lè san owó ilé ìwé fún bí ìgbà márùn títí tí yóò fi san owó tán. Àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ àwọn ọmọ wa, ẹ̀kọ́ tó jẹ́ pé ó ràn wọ́n lọ́wọ́ fún àkókò yìí àti fún ọjọ́ iwájú ni. A ní gbọ̀ngàn fún ibi tí a ti ń kọ́ wọn nípa science and technology. A ní yàrá ìkàwé tó bá òde òní mu, tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìwé tó wúlò fún àwọn ọmọ. Ilé tó ràn wọ́n lọ́wọ́ nípa ẹ̀kọ́ wọn ní orílẹ̀-èdè yìí àti ní òkè òkun. Bákan náà ni a ní ICT laboratory, níbi tí ọ̀pọ̀lọpọ̀ computer àti laptop tó wà fún ìwúlò àwọn ọmọ wa.
1: Ọ̀gá àgbà, bó wá ni fọ́ọ̀mù àti ètò ìgbaniwọlé àti ètò ìdánwò ṣe rí?
2: Fọ́ọ̀mù ìgbaniwọlé wa ti wà ní títà ní ₦64,000. Ẹ lè rí fọ́ọ̀mù yìí gbà nínú ọgbà iléèwé wa Saint Anthony Catholic High School, Ijofi, Ilesa. Àwọn ọjọ́ ìdánwò wa fún àwọn tí ó fẹ́ wọlé sí JSS1, ìdánwò tiwọn yóò wáyé ní 20 oṣù kẹfà ọdún tí a wà yìí, 28 June 2026. Nígbà tí àwọn tí ó fẹ́ wọlé sí JSS2, SS1 and SS2, ìdánwò tiwọn yóò wáyé ní 8 oṣù kẹjọ ọdún tí a wà yìí, 8 August 2026. Nígbà tí ìdánwò eléyìí tí ó gbẹ̀yìn yóò wáyé ní 5 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí, September 5, 2026. Gbogbo àwọn ìdánwò wọ̀nyí yóò wáyé ní dédé 8 òwúrọ̀ ní àwọn ọjọ́ tí a ti kà wọ̀nyí.
0: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa gbígba ọmọ wọlé sí ilé ìwé Saint Anthony Catholic High School, ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí: 08255789421
2: àti 08065445935.
0: Ẹsẹ̀ púpọ̀.
1: Ẹ ṣeun o, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu igbákejì ọ̀gá iléèwé Saint Anthony Catholic High School, Ijofi, Ilesa yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí gẹ́gẹ́ bí wọ́n ti wí: 08055789421 tàbí 08065445935. Ẹ mọ́ gbàgbé pé Olúwa gan ni tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Fún ẹ̀kọ́ tó yè kooro, ẹ máa kó àwọn ọmọ yín bọ̀ ní kẹ̀tíkẹ̀tí nílé ìwé Saint Anthony Catholic High School, Ijofi, Ilesa. Gbogbo wa la jèrè ọmọ wa o.
3: Iléèwé Saint Anthony Catholic High School ti ń bẹ ní Ijofi nílùú Ilesa. Iléèwé tó oúnjẹ fẹ́gbẹ́ tó gbàwọ̀bọ̀ síjọba fòǹtẹ̀ lù tí wọ́n sì ń ṣe dáadáa kọjá àwọn akẹgbẹ́ wọn. Ẹ mọ́ gbàgbé ìdánwò àṣewọlé sí GSS1, GSS2, SS1 àti SS2 wọn nílé tí ó jẹ́ àṣekágbá pátápátá yóò wáyé ní 5 oṣù kẹsàn-án ọdún 2026 tàwa ní èdè 9 àárọ̀. Gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ti ta lákọ̀ọ́kọ́, tẹ́ ẹ bá tẹlẹ́ǹkejì, ẹlẹ́ǹkẹta yìí, ẹ gbọ́dọ̀ míì sí ẹ o. Ẹ tètè máa máwọn ọmọ yín lọ ọbẹ̀ ní kíákíá. 5 oṣù kẹsàn-án ọdún 2026 yìí ni wọn ó ṣe ìdánwò tó gbẹ̀yìn ní ìdánwò àṣewọlé sí GSS1, GSS2, SS1, SS2 ta ba nso nipa ka ko omo leko to ye koro ti won o fi wulo fo ni atojo ola olohun mo fe nikan se je nikan lo eyin na e denu ileiwe ikeyin na o se ri ileiwe tolohun fun se ni won o sese bere ojo apoki won ti pe olohun si fun won se e pe number yi lati ba won soro ni ileiwe St. Anthony Catholic High School Ijofi ni Lulesha 0806-544-5935 tabi ke pe 0805-578-9421 one ni boarding one ni day awon omo yin o ni fe se science kon mo ko won si art class eyen lo be ke ti e se wadi e pe number ti mo da ko yi ke tun le fi die mule daada 0806-544-5935 tabi 0805-578-9421 gbogbo wa lajiri awon omo

0: gẹ́gẹ́ bí mo ṣe wí kó tó di pé àlọ́ ọ̀pọ̀lọwọ́ ọjà pé lágbọ́rọ̀ ọlọ́run kí n mú ẹyọ kan sí kó pé méjì ká máa fi wọ̀ ọ̀kan kọ́lọ́run ò lè jẹ́rìí ara rẹ̀ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ ẹyọ kan ìṣẹ́ má gbàgbé tí bàbá ta alákọ̀ọ́kọ́ yìí tí wọ́n sọ o àti ìrìn àjò tí wọ́n rìn àti bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ má gbàgbé ẹ ṣèyún ò lé ní ẹ di ilé ìmú káfílẹ̀ ìṣẹ̀lẹ̀ kejì ká máa wá fi wọ̀ ọ̀kan.
1: ẹni tọ́lọ́ mọ̀ ló ń sọ̀rọ̀ ẹjọ́ ó fẹ́ kẹ́ là mí lóye iṣu tó ń ṣẹlẹ̀ lẹ́rìí mi àti ìdílé mi ni ìyàwó mi mo fẹ́ nísọlọ́ka àwa jọ ń gbé tọmọ àbúrò ẹ̀ mọ́ ń wá wá lọ lórí ó lọ skul ló bá di ó wá dé skul ló bá ní má ṣe mẹ́sẹ̀jì mi òun láìkì mi òun ṣe gbá òun ṣàwò kí ló dé ó mọ̀ pàǹtí ẹ̀ mọ́ ń fẹ́ ni ló bá lọ́hùn serious bàbá kan ìyá kan ló bí wọn o ló bá sẹ́ǹdì òwò ẹ̀ sí mi pé mo serious o kì í ṣe pé mo fi ṣeré kí n mọ fẹ́hun kí n tún mọ fẹ́ àǹtí mo ṣe mọ̀ pé ṣé ò gbádùn ọ̀rọ̀ yẹn ò wáyé mo ṣáà kí fún mo ṣe gbogbo ẹ̀ pé màá sọ fáǹtí o ní kí n má sọ fáǹtí o ìgbà tó wá yá a ṣàfa ọ̀rọ̀ yìí a sì ń fa báyìí mo sọ fáwọn ọ̀rẹ́ mi àwọn ọ̀rẹ́ mi ní kí n mú dáadáa a fa ọ̀rọ̀ yìí kò tí ì gbọ́ báyìí ní ìyàwó mi ó máa ní ẹ̀yin ọmọ nàìjíríà ẹ gbà mí kí ni mo lè ṣe tí ò torí tí mo mọ̀ pé alára gbígbóná ni ìyàwó mi tó bá gbọ́ mi ò mọ nǹkan tí ó ṣe ṣé kí n pe mọ́mì ẹ̀ ni màmá tó bí wọn àbí bàbá wọn kí n lè ṣàlàyé fún wọn ẹ dákun ẹ là mí lóye ẹ torí ọlọ́run ọmọ nàìjíríà ẹ ṣe gan o.
0: méjèèjì yìí láàmú lọ́wọ́ tá a mọ̀ fi wọ̀ kán lọ náà o 0916-159-1011 ẹ̀yin náà lè dá sí ẹ lè gbà wọ́n mọ̀ràn ẹ sì lè sọ́ọ̀tà ẹ̀lú ẹ kálẹ̀ o. ẹ̀lú ẹ kálẹ̀ ẹ bá ń gbóhùn òkè ẹ ti wọlé o.
2: ẹ
0: ṣeun láwọlé sùn rèé ẹ kálẹ̀.
2: orúkọ mi ni tọ́lọ́ mọ̀ láti fi tọ́lọ́ mọ̀.
0: àdúpẹ́.
2: ẹ jẹun fẹ́ lọ́sítà ni ẹ jọ.
0: bóyá ẹ ń sunlẹ̀.
2: ẹ jọ mo yo mi ò mọka tí mo lè lò ìjà ló máa ń yọ wá lẹnu ní lọ́dọ̀ wa.
0: ìjà ló máa ń yọ yín lẹ́nu ní ọ̀dọ̀ yín.
2: bẹ́ẹ̀ a máa wá regular iṣẹ́ òmu wa wákàtí yẹn mélòó tán fún yín mélòó máa wá mú.
0: ọ̀dà ọ̀dà kò burú ẹ jẹ́ káwọn èèyàn bá pè wọlé tabara ẹni tí wọ́n bá mọ tí ìjà lọ tí wọ́n lè lò sí ìjà lọ tí ìjà lọ òfin ni máa dà wọ́n láàmú mọ́ ẹ dákun ẹ bá wọn sọ ẹ bá kẹjúwe ẹ fún wọn ẹ ṣeun ẹ̀lú ẹ kálẹ̀.
2: ẹ̀lú ẹ kálẹ̀.
0: ẹ ṣeun láwọlé sùn rẹ o.
2: ètò ní láwọlé sùn.
0: àdúpẹ́ fọlọ́run.
2: orúkọ mi ni ambassador àgbà láti òkè bọ́ǹkì.
0: ẹ ṣeun ambassador.
2: ní ọkùnrin àkọ́kọ́ tíyàwó rẹ̀ mọ tó bímọ fún ọmọ méjì tó ní tó bá láti wà lára ǹdí.
0: bẹẹni
2: nǹkan ò rọgbọ fún láti lẹ
0: òun
2: ò rọgbọ fún.
0: ẹ ṣeun.
2: èyí tó wá ya tó wá dùn mí jù wípé ó wá ní gbogbo àtúbà tí wà lára ǹdí. òun ti fẹ́yàwó mi. ìgbà tó ń fẹ́yàwó mi gbogbo nǹkan ń dáa fún. wípé tó bá ti wádùn òun nǹkan máa dáa.
0: bẹẹni.
2: ṣé rí ọmọbìnrin yẹn o ẹ rí pé lákọọgbà àrọjọ tó fẹ ọmọbìnrin yẹn ti kọlu nǹkan ni. ó ti ṣe aburú kan sára. iṣẹ́ tí wọ́n ń dà lára ọkọ̀ tó bá ti fara kàn. bá ti fara kàn ìyàwó òun tó bá ti bá lùn láti ọ̀sìn papọ̀ gbogbo nǹkan dàrú fún ni. ń bẹ káàkiri obìnrin gbé igbá ó gbé nǹkan kan sára.
0: kíwá lọnà kíwá ni ọ̀nà àbáyọ tó ló ní pé gbogbo ibi táwọn bá dé àwọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò po wọn mọ nǹkan kan.
2: ṣé sábà kọ ìyàwó èèyàn àmọ kó fẹ ẹni tó fẹ kejì tó bá fẹ rọnà lọ dáadáa kó jójó kó tún kó wá máa fún ní nǹkan tó bá fẹ kó wá lè rẹǹtì lẹkùn lọtọ kó wá máa fara kan ìyáálé mọ ẹ ẹ ti rọnà lọsí tó tí ò bá ti fara kan mọ tó jìnnà sí kó wá káwọn ọmọ náà kú lọdọ kó fà àwọn ọmọ rẹ dín rí káwọn ọmọ rẹ láàrin lónú láàrin ló padà já kókó lọdọ àwọn ẹbí rẹ pétọ ẹ sábà ń pa ọmọ ẹjọ wà lọdọ yìí torí pé tí o bá ṣe bẹẹ yóò kó ìdàkudà yóò fi ran àwọn ọmọ yẹn àwọn ọmọ gẹgẹ ọmọ ìyá yẹn ń gbéṣẹ ó ti sinmi àwọn kan ti lò ó rírara ní ti ń dá wàhálà lẹ sí ọkọ rẹ lọrùn èjò làkọkọ bàbá ẹnìkejì náà tó náà wá sọrọ. Tó ní gbogbo nǹkan òun fẹ́ ìyàwó òun on ve awo lojo da bro yawo won se kini kan
0: o ya bro yawo re ni ka won ojo ma fe ra won in tun ya photo ho re n fi ran se si
2: iwe be dada
0: to
2: amo to e pe o ba fe se to daju ko pe baba oko baba yawo re ni ko le fi oro lo o wa mu dani to ko mo bo ojo ya re tori ya re gangan ja to le bo oro ni boda wo ni ya yawo ni ya yawo re
0: o ti ye
2: baba yawo ni ko le foro lo o gun won joko o mo re meji ninu awon ore re lowo pe in to n re o e da ko so pe gbon kan o wa tan wa nu le njo kan un wa to wa mu ki baba no ti wa pin won segbe kan o ti wa gbo un wa ka won
0: oda
2: yo ni na bayo amo obira koko un e dakun gbo awon obirin isin e dakun te ba ti wa ni o pe mo mo soju meji
0: e
2: ri pe ran re ti be ba
0: ba to mo ko je la beni
2: o bere ngbete awon ti lu
0: to
2: olon ba yo do da fa ta mo lo ko pile mo lo
0: e se won ba sa do do ti ami o
2: be nja na ka re awa ta nfun mo tin ni lo mo tin ni so mo won bo ni da mu wa
0: ami adupe e seun e ko gugu gba wa adupe e lo e ka le e seun la wole sun re o
3: e ku ito
0: sa adupe
3: oruko mi ni ti olorun mo
0: e seun adupe
3: mo ma so fun ya to bi mi lo mo pe titi ba se on lo bi mi o se ya to bi mi ke lo sibe bo o ti po didi bi pe mo lo ni mo bi mo emi eni ti mo bi mo fun ko si kankan to se le laarin mi ati aja se kankan e dede ni be di ni e wa le mi si ta luru pelu mo so mo mo to para so da awon obi mi ati ba ere ni ati àbọ̀ ọmọ mi láti fojú karamọ́ ìní mo tọ́jú ọmọ mi títí tó fi parí secondary school abẹ́ ìyá mi sì ni mo wà láti ìgbà yẹn bó ṣe wá yá mo wá experience pé tí n bá sùn wọ́n máa bí kéèyàn máa fi ìlànà là mí ní àárín orí mọ́ ìpẹ́rù kí lélẹ̀ màmá jẹ lójú oorun màmá ní ìbálòpọ̀ jàǹkáwò a máa kọ́ mi bí kan máa fún mi lówó lójú oorun mo ní èmi ọmọ kékeré tí mo wá la irú kíní ìkọjá kò sì tí ìgbìyànjú torí mo jíyàn kan tí mi ì fi ọ̀rọ̀ mi pamọ́ torí mi ènìyàn tó máa ràn mí lọ́wọ́ so èmi dẹ̀

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ọ̀rọ̀ àṣírí, àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀, ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta. Má dì í sọ́kàn, má sọ ọ́ sórí ayélujára. Má sì ṣe sí èsì fọ̀rọ̀ lọ́ka. Sọ ọ́ síta lórí ètò láwọlé sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa. Kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n, onímọ̀, olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

padà sórí ètò láwọlẹ́sùn lórí ìkànnì diamond fm ìkànnì tí ń tàn yín ìràwọ̀ sàn tí ń bà gbà lẹ́rù tó méjèèjì tá a fi bẹ̀rẹ̀ yí ẹ̀jẹ̀ afẹnu ẹ̀kọ́ òbí kan ọ padà di mẹ́rin pẹ̀lú àánú àti ògo lọ́dọ̀ ọlọ́run ọba mẹ́rin la padà fi mudebita mude yìí káfẹnu ẹ̀kọ́ òbí kan torí àwọn tí wọ́n ti sọ́ọ̀ta ó ti pọ̀ ńlẹ̀ ká lè mọ́ dàbí ẹni pé ẹyọkàn yín náà la dì mú tàǹtẹnu wọn àkọ́kọ́ ni arákùnrin tí wọ́n péyàwó àwọn lẹ́yìn táwọn ti bímọ àkọ́kọ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì ni nǹkan ti lọ déédéé mọ́ gbogbo ibi táwọn bá sì dé wọ́n pè é ìyàwó rẹ̀ dà lọ bẹ ìyàwó rẹ̀ lọ bà ẹ́ lọ bá sọ̀rọ̀ gbogbo làwọn sì ń ṣe yóò gbóhùn ọmọ nǹkan kan nígbà táwọn rìn dáwọn ààyè kan wọ́n ní káwọn fẹ́yàwó míì wọ́n láwọn fẹ́yàwó míì ṣùgbọ́n ìyàwó yìí náà bá wà òun náà ó tún lọ kòtò òun náà sì ládéhùn póhùn ó dúró nígbà pẹ́ ni ìyàwó igun ò lè dúró mọ́ wọ́n ní kinní yìí hàn débi pé àwọn ọmọ ìyàwó àwọn gan sọ pé bóyá kí ìyá àwọn kí wọ́n fi ilẹ̀kọ́ máa lọ kẹ́ni tí máa ń wá tí nǹkan máa ń rọ̀ sọ̀mù yìí kó kúkú dúró káyé ó lè rọ àwọn ọlọ́run láti gbé ní gbẹdẹmukẹ́ bàbá tó lọ̀rọ̀ yìí inú mi dùn pẹ́yìn náà ń gbọ́ torí pé ẹ̀ ń tẹ̀lé bàbá àti ń bàbọ̀ gbogbo ohun táwọn èèyàn wí wọ́n ní ẹ faramọ́ ìyàwó kékeré tẹ́ ẹ fẹ́ yìí tó bọ́rọ̀ tí lóhùn ó rí nù wọ́n ló ṣeé ṣe wọ́n sọ sọ́tún wọ́n sọ sósì lóríṣiríṣi ọ̀nà tó lè gbà ṣeé ṣe láwọn apá ibì kan ṣùgbọ́n kókó ibẹ̀ ni pé wọ́n ní ìyàwó kékeré tẹ́ ẹ fẹ́ tí nǹkan rọ̀ sọ̀mù yìí ẹ fara síbẹ̀ wo kẹ̀tẹ̀ra mọ́bẹ̀ wò kẹ́yìn náà wá dúró tán bí okùnrin ọlọ́run ọ gbàdúrà gbogbo wa torí oríire ìfẹ́ kéèyàn ó ṣeun o èèyàn lèèyàn ọ jara rẹ̀ gbà oríire ìfẹ́ kéèyàn ṣeun èèyàn lèèyàn ọ jara rẹ̀ gbà ẹ̀yin náà wá jara yín gbà lókù báyìí ọlọ́run ó sì gbà yín lọ́wọ́ ogun ayé ẹ má wàá dákẹ́ ẹ ṣe gbìyànjú gẹ́gẹ́ báwọn èèyàn ti wí lọ́tún lọ́sì ẹni tó jẹ́ pé òun gba sáà rẹ̀ tún san yìí wọ́n ní arọ̀ mọ́ dáadáa gbogbo ohun tó bá gbà ní kẹ́ẹ̀ fún kẹ́ẹ̀ máa tọ́jú rẹ̀ kí nǹkan tún lè bọ̀ sípò dáadáa fún yín ó jẹ́ táwọn èèyàn wí látàpá abẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì lárákùnrin tó péye àbúrò ìyàwó àwọn ń kọ ẹnu ọ̀fẹ́ da àwọn débi pé ó tún fi fọ́tò hòhò rẹ̀ ránṣẹ́ gbogbo oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ní kẹ́ẹ̀ gbà fi sọ ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹni ìyàwó yín jẹ́ nìkan tó nígbónára tó ṣeé ṣe kó jẹ́ pé tí ọ̀rọ̀ yìí bá padà yọ kọ́ ba nǹkan jẹ́ tó jẹ́ pé yọ tabalé yọ tabọ́nà ṣùgbọ́n torí ẹ̀ làwọn èèyàn ṣe ní ẹ̀ṣẹ̀ gbìyànjú o ẹ rí i pé ọmọbìnrin yìí ọ jábọ́ sí yín lọ́wọ́ kẹ́ ẹ rìkọ́ọ̀dù ẹ̀ ayé ti rọrùn kò sí tó ní kẹ́ ẹ mọ́ send voice note sí pé n tó ń ṣàlàyé gan òye mi ṣàlàyé dáadáa kí n tó fẹ́ kó lè yé mi lẹ́kùnrẹ́rẹ́ fẹnu ara rẹ ṣàlàyé yóò sì fẹnu ara rẹ ṣàlàyé n tó fẹ́ lóòótọ́ ṣe bí òun ló lóun fẹ́ ẹ ní pé voice note lẹ́ ẹnìkan send tó bá wá ti wá tẹ́ ẹ ti ní evidence gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń wí àwọn èèyàn ní ẹ gbìyànjú kẹ́ ẹ lẹ́vidẹ́ǹsì lọ́wọ́ kẹ́ ẹ sì ní fact lọ́wọ́ àti fọ́tò òhò yìí ẹ mọ́jì ọ́ sọnù ẹ wá lọ bá ẹni tó jẹ́ bíi bàbá fún wọn tí wọ́n bá ní bàbá bí ọba sí yóò ṣálẹ̀ tó wà ní ipò bàbá fún wọn ẹ lọ́ fọ̀rọ̀ yìí tó ọkùnrin létí ẹ fi hàn wọ́n kẹ́ ẹ sì dúró lé lórí pé tó ọmọ yìí bí n bá wà sọ́dọ̀ mi n ó lè wọn ò ní jọ wá sọ́dọ̀ mi mọ́ n tó fi ránṣẹ́ sí mi rèé fọ́tò yìí rèé àwọn ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí rèé kẹ́ ẹ lọ fi léyìí ṣe evidence kẹ́ ẹ lè fi dúró déédéé torí ọmọ tó nígboyà láti sọ fọ́kọ àǹtí rẹ̀ pé òun ọ̀fẹ́ kọ́ máa bá òun lájọṣepọ̀ ó lè nígboyà láti ba tiyín jẹ́ kò sí tí ò lè ṣe ó lè nígboyà láti róòbù yín tí ó pẹ́yìn lẹ fẹ́ ríìpù òun ó lè nígboyà láti pé ẹ̀yìn lẹ ń kọnu fẹ́ da òun tẹ́lẹ̀ fẹ́ fẹ́ òun tó fi ń send irú ẹ̀ sí yín ṣùgbọ́n ẹ̀yìn ni kẹ́ ẹ jẹ́ ó kó sí yín lọ́wọ́ dáadáa kẹ́ ẹ sì fẹ́jọ́ ẹ̀sùn yín tó bá jẹ́ bíi bàbá fún wọn kẹ́ ẹ fọ̀rọ̀ iṣẹ́ nìyí lọ́wọ́ kẹ́ ẹ sì pàṣẹ gẹ́gẹ́ bí ọkùnrin pé n ò fẹ́ rí ní sàkáání mi mọ́ kọ́ mọ́ wà mọ́ àwọn èyí táwọn náà bá bá dípẹ́ mọ̀lẹ́bí gidi ni wọ́n ò lè pé wọ́n ò lè bá wọn wọ́n ò sì bá wí dáadáa wọ́n sì ní kò gbọdọ̀ dé sàkáání yín mọ́ tó bá wá di pé ìyàwó yín bá padà wá gbọ́ látẹ̀yìn òun náà ò lè yìn yín láwo ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbégbèsè lásìkò yìí tó jẹ́ pé àárín àyàn àtọ̀rẹ́ yín nìkan lẹ́jọ́ ń sọ ọlọ́run ò ní jẹ́ àjẹbí o ó ṣe é ṣe kẹ́ ẹ padà jẹbi bọ̀ ọbẹ̀ ṣùgbọ́n èmi ọgbà yín mọ̀ràn lálẹ́ yìí pé ẹ gbà mọ́ra o nínú táwọn èèyàn wí yìí kẹ́ ẹ mọ́ bàá jẹbi bọ̀ ọbẹ̀ ẹ ṣeun ìkẹta tọ́dà bẹ́ẹ̀ ni arákùnrin tí wọ́n ní ìjà lọ ń da àwọn láàmú àwọn èèyàn ti mú oríṣiríṣi ọ̀nà tẹ́ ẹ lè gbà bọ́ lọ́wọ́ ọjà lọ́wọ́ lóríṣiríṣi tèmi gan mi ò tiẹ̀ gbọ́ rí bẹ́ẹ̀ tí wàá gbọ́ yìí ẹ gbìyànjú ẹ kọ́ lẹ̀ ẹ gbégbèsè lórí gbogbo ẹ̀ pátákó mo mọ̀ pé bẹ́ẹ̀ yóò ṣe ọ̀kan nínú gbogbo tí wọ́n wí yìí náà yóò bọ̀ sójú ọwọ́ tí ó sì jẹ́ fún yín ẹlẹ́ẹ̀kẹrin tọ́dà bẹ́ẹ̀ nìyà tí wọ́n pé ilé ọkọ táwọn kọ́kọ́ lọ láàárọ̀ ayé àwọn
osan kan ru kan ni ya oko awon de togbon awon bo tabi odo de bi pe ile ya awon la won tun ko lo lati gba ta won si ti ile ya awon ibe la won ti tomo yi dagba ta won ori baba re pe ya awon wa duro si bi kan lati ran awon lowo pe ka won na o ti e le ga ko si si mo ta bi ta won ba de won ni ka won lo aya awon ba won ba si be ya awon ke gbo ke gba koda ba won ra nkan fun ko ni dupe de bi ti osadua awon la won si la ko bi gbo awon apuru awon ni won se daada bi won ba ra nkan fun ya pe ya yi oferan re e wa gbo olodun ti rangeli yin si yin lale yi in ti gbogbo awon eyan wi lale yi ni pe e ku olodo ya yin koda won ti mona abayo wa bo ba je kristeni ni yen e wa so si kan ke ko lo be ke lo mo ara baba nbe ke kun fadua gidi san san kolohun le sile kun anu bo ba je muslimi ni e wa masazi bi kan te ko lo latala tu bi kan te ko lo te ti lo mo be lohun tolohun gbadua yin ti anu si fohun ti ran lowo le dide fun yin awon yen ni e mo ani kan ti e ni pe lo wa se te foju pe wo tin ba ri ni bi ise yi mo fe fi ku on le yi ni won ni te fi target re awon na bayo ta won yen mu ware inu mi o si dun te ba le tele tori e ko ti da ka ri angeli to ni ye ke to mo polohun ti gbadua yin awon angeli re ti won fo un bi eyan ti won si wi fun yin pe ke ku o laaye te wa yi ni kan lona abayo akoko olohun o si se lona abayo kan gbogbo wo bale ani damu lase olohun oba ora eja te waju nipa nta won yan to ti fi ranse gege bi atejise kale ma yanju e loko kan ejeji ani damu lase olohun

0: Akale o, imi leni ti Olorun mo ni ibi ti Olorun mo. There's this my neighbor, unta jewelries. O wa fi lo mi pe ah, o ma so ba complain, unta nkan pe mi patron. Dem wa je ko mo pe bo sha na se na je pe. Iso nja jari pe unje ni koko ni time. But ki sha je ki gbadun, everybody patronize me, patronize something of that nature. So one day, ojo imu lo soja ni fe lo ra nkan ta ma je ni fe lo ra food stuff. Ah, o ni mi sha patronize. Mo wa fi tiju. Mo ayin ko me ti agbara mi le ka wa nbe. O sha fun mi nikan immediately. I gave her the money, but I was going to the market. Mo ayin ko ba mu dani pe ti ba de or anytime ti ma ra yi ma gba lowe. O de yoku nu awon yoku lo to. O separate e ma gba. So about be 2-3 weeks after, I met her. Ni igboro ni mi ti wa gba ki ni mi raye ni ku sha ma wori ma sha wa gba. So after be 1 month mo wa lo si mo koja lo bi waju ile odo e mo aye asibeto o se gan ni o ba mu nkan ti mo ra o sha wole o sha se bakan bakan o sha containers e change o sha wa was wondering pe kilo tu sele eh nkan to wa so fun pe nkan to fe so ni pe ko gba iye ti mo ra mo ngba ya. Mo ni ko gbeye ti mo ra kan ti mo try ti mo so tun pe mi gba immediately o sha wole lo o se gbogbo e o sha fun mi ni kini yen olohun ori emi de mo pori pelu ibinu mo kuro nbe nkan to dun mi nbe ni wi pe mo ti san we kede se pe mo fe ra willingly ko jo bi pe ko je gbadun mo se fitiju ra now mo wa fi lo enikan ẹni ẹni bí a kí n gbà gbé pẹ mo ní mi nígbà gbé pẹ mo ní mi ìkọ kí n gbà lọwọ ẹ kí n lọ destroy but the point is màá gba kíní yẹn ní ọwọ ẹ mi dẹ fẹ ṣíwàwò because ó ń bí mi inú.
1: Hello, ẹ kalẹ̀ o, èmi ni ẹni tí Ọlọ́run mọ̀ nílùú tí Ọlọ́run mọ̀. Ẹ jọ̀wọ́ mo fẹ́ kẹ́ ẹ là mí lóye mo dẹ̀ nílò ìrànlọ́wọ́ ní ìlú tí mo wà yìí. Ẹ jọ̀wọ́ mo ní accident kan. Mo ṣe wá ní accident sá. Ọgbọ́n ọmọ Nàìjíríà mo ní accident. Kò sì sí olùrànlọ́wọ́ kankan fún mi mo dẹ̀ tiraka-tiraka mi ò dẹ̀ fẹ́ tọrọ. Mi fẹ́ tọrọ bára ni mo fi wá ní kí n ná sí orí afẹ́fẹ́ kí ọmọ Nàìjíríà kẹ là mí lóye. Mo dẹ̀ ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọmọ Nàìjíríà pé bóyá mo lè rí iṣẹ́ kan tí mo lè máa ṣe pẹ̀lú ọwọ́ kan tí máa ṣùwọ̀n gba sálárì. Mi fẹ́ tọrọ bára bára ò dẹ̀ wù mí tọrọ. Ẹ dákun turu Ọlọ́run ọmọ Nàìjíríà. Bí ẹ bá rí iṣẹ́ kan tí mo lè fi ọwọ́ kan ṣe tí mo lè máa fi ọwọ́ ọ̀tún ṣe láti lè máa fi ṣiṣẹ́ tí màá máa rí sálárì gbà. Mo ti lásídẹ́ǹtì náà ó ti tó bí ọdún ó ti máa tó bí bóyá 20 years sísìn. Kò dẹ̀ ṣe olùrànlọ́wọ́ kankan. Mo gbìyànjú ìgbà tó ṣe pé mi ò mọ̀ọ́ṣe náà ni. Ó dẹ̀ máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún ọ̀tá mi gan tí ó dẹ̀ ṣe olùrànlọ́wọ́. Mo dẹ̀ ń wá tí mo lè fi ọwọ́ kan ṣe tí màá lè wọn rí sálárì gbà tí màá mo fi máléjì ara mi. Ẹ jọ̀wọ́ ọmọ Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́. Mo gbé ọ̀rọ̀ ìwá sọ́dọ̀ ọmọ Nàìjíríà tí mo bá lè ṣe lórí ẹ dákun. Ọlọ́run ni dábà dáámọ́ǹdì jẹ́ Ọlọ́run ó dẹ̀ tọ dáámọ́ǹdì sókè. Iṣẹ́ ìránṣẹ́ yín kò ní bàjẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olùdarí yìí náà ẹ ò ní dídakúdà òun ò ní fi yẹn ṣàwátì o aburú kéré ó tóbi kò ní jẹ́ pinyin o ẹ ṣe gan.
2: O 9161599101 lójú òpó òpùtọ̀wọ̀ bí ẹ̀yin náà gbọ́ tí bàbá yìí béèrè tí àwọn tí wọ́n sọ́ọ̀ta yìí tí wọ́n ti sọ́ọ̀ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbọ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tọ́lọ́run bá ní ẹ rántí nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá wa fún wọn nímọ̀ràn ẹ̀dákun àtọ̀nà àbáyọ ẹ̀lú ẹ̀ka alẹ́.
3: Ekale, Mr. Loye.
2: Eshi wafa.
3: Kola, Alasuke.
2: Eshi.

0: pe ti yan ba se ko party ni ba if okunrin to ba ti marry gugu anfasi da mu doko din ya mu ice ya mu party ni ba
1: beni
0: to mo ba ti de ba omo to mo ba de be kini yen lo awon obi yo graduate ko ja bi ti wo gbe kale
1: fun
0: ni
1: o wallahi
0: nje pe bi arin e si je ni e awon do kan mo gba bi kon bi so kan kan ti o me nti won si
1: adukesho aduke 0916-159-1011. Hello, Kale.
2: Hello, Kale.
1: Eshun.
2: Ekun ase o.
1: Eshun.
2: Lagba Olorun ta mo jo ni daro.
1: Ami Olorun, ami.
2: Ami nbe o ni jo na o.
1: Ami Olorun, ami o.
2: Pesin gbo le on kan ku se ama to de yin na.
1: Ami, ami.
2: Eni ti o soro yen pe okun un ni cross lori un.
1: Ben.
2: What long in the act of owning? Enemy. It was very clear and what I would look behind it for me.
1: Or a shame.
2: So he, you need someone need back for the water anymore. Oh, my niece, you can't come back to my father for me or what one of my lovers of my pity. Yeah, well, only I go
1: to do that.
2: Then, but I'm a try as much as possible. Lati mu dada. Ọkọ yẹn fẹ mu dada ọkùnrin bí yẹn gan wo farabalẹ̀ gan ni kò tọ́ yẹn. Tọ́bajú bá farabalẹ̀ a mú ìyàwó yẹn dada. Ìyàwó yẹn léèrè dada ní ajọ tó ń gangan rìn pẹ̀lú ọ̀rẹ́ pẹ̀lú ẹni tó kú rọra. Ẹbí léèrè kí n pé kó sọ fún wa. Ó dà ẹ máa jẹ máa gbé tó.
1: Adúgbẹ́. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́. Ẹ ti wọlé ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́ la wọlé sùn rẹ o.
3: Nínú àwọn obìnrin lẹ́ẹ̀kan bàbá sí mo bọ̀ lábìjì.
1: Ẹ ṣeun.
3: Ẹ rí obìnrin tí ń sá sílẹ̀ kan yìí.
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹ̀rẹ̀ pa mí bá wọn. Torí tí ó bá polówó bá dáfọ̀ ara bá ní bá kò ní ló sì máa pè ní ìwà tó wò dá bá wọn. Òun gan ti sọ̀rọ̀ lẹ́yìn pé ní ayé ti máa pé òun gan sí tí ó dá bá wọn. Sẹ́kọ́ndì tó gbọ̀ báyà lè gan tí máa ń dá àfojúdi gan wà lábẹ́rẹ́ bá wọn. Òun gan ní o yẹ kó pẹ́ṣẹ́ àkẹ́sí bá wọn o gan sọ̀rọ̀ fúnra rẹ o gan sì mọ̀ pé n tó ń sọ yẹn àti nínú ọba wọn. Ṣé mà ṣe àpò nǹkan jẹ́ oṣù kó balẹ̀ bá wọn. Wọ́n ṣe Facebook wọ́n ṣe gbogbo ẹ̀ lórí nǹkan lórí kíni. So ó yẹ sọ̀rọ̀ fúnra rẹ o tún tẹ̀lifà yẹn wọn bá mi náà. Tó náà kó má pa ìnẹ̀kọ́ kó má fi àìtẹ́ yín o.
1: Ami adúgbò ẹ ṣeun fún dasin yín lálẹ́ yìí 0916-159-1011 lójú ọ̀pọ̀ òkú tọwọ́ bí tẹ́yìn náà lè bá ń fi gba àwọn tí wọ́n sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ yìí ẹ bá ń gba àwọn mọ̀ràn torí ọlọ́run ẹ̀lú ẹ̀ kalẹ̀ ẹ ṣeun láwọlé sùn rẹ o. Adúgbò
4: ọlọ́run àtẹ̀yìnjọ́
1: àmì ọlọ́run.
4: Orúkọ mi ni ẹni tọ́lọ mọ́. Àkọ́kọ́ ìpínlẹ̀ dá sí òun ni obìnrin tí ọlọ́kọ̀ fún wa sọ́run. Ṣé nǹkan tó wà ń rẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń káàkún wípé ó ti gbà tí àwọn bá ń ṣe agbègbè pẹ̀lọ́kùnrin gẹ́gẹ́ agbègbè tí ó kálukú mọ̀ yẹn. Òun náà ni agbègbè. Agbègbè pé oríṣiríṣi gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ lè jọ yé wa. Kódà nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló máa ń ṣe àṣìṣe nípa ọ̀rọ̀ ìmọ́ra. Ẹ̀rù obìnrin mi kò ní mọ́ra sọ́kọ rẹ̀ nílé. Àmọ́ tó bá kan pé ìnáwó dé ọkọ rẹ̀ gbọ́n wàá wò pé gbogbo òmúra yìí ò múra wẹ̀ fún mi rí ní ẹ̀gán lásán gan àgbèrè ni. Torí gbogbo òmúra àtitọ́jú àti pé kọ́kọ́ rí yànjú mẹ́ẹ̀ẹ́dún tọkọ ẹnìkan ló yẹ kó jẹ́. Ìyàrá yìí pé obìnrin yẹn ti sọ bí ọ̀rọ̀ tó sọ pé lóòótọ́ òun Facebook. Ó ti fi hàn wípé ó ti ń ṣe nǹkan kan tọkọ rẹ̀ nífẹ̀ẹ́ sí tọkọ rẹ̀ dẹ̀ ti ń kọ̀ǹpìn lórí ẹ̀ tí ò lè jáwọ́. Òun wà ní kó wùyẹ sára ẹ̀. Ọkùnrin wọn ń ta o. Bẹ́ẹ̀ náà sì lobìnrin wọn. Àmọ́ kó lo làákàyè rẹ̀. Kó dẹ̀ sinmi à ń sa gidi pẹ̀lú ọkọ ẹni nípa tọkọ ẹni bá ní kíyàn jáwọ́ kúrò mẹ́. Torí ọkọ tó ní kó jáwọ́ kò gbìn gan tó jáwọ́ lójú rẹ̀ ni pé o ti rẹ́ lómìn tí ó ju òun lọ́ta
1: ni
4: yóò sì máa fa ìfura sí. Ẹlẹ́ẹ̀kejì ni tobìnrin tó ní wọ́n ti ọjà mọ́ òun lọ́rùn kíláàsì.
1: Tóun padà rá
4: tí o sì fẹ́ gbé fóun. Gẹ́gẹ́ bí àìsí àtẹ̀mí nígbà tó yẹ pé òun náà ní interest àti ìrajà òun tẹ́lẹ̀ ó béèrè owó rẹ̀.
1: Òun
4: ọ̀rà mọ́ dá nígbà tó ti ní ọjà òun ti léwó pa mọ́wọ́ mi. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ bu to won wu to.

0: wallahi wallahi
1: wallahi bi won ba ti ri pe o n daada ba kan fun e gbogbo nkan ti mo fi fa wahala se olohun o ma wa
0: olohun
1: ko o ma aye ko frustrate e
0: nda
1: nigba ti o ti fun loja re ko dodo ko gbowo o ko si gbowo re ko wo tan si be
0: ko ju be lo
1: olohun ni ja si se o
0: ami olohun ami
1: olohun o de ma wa pelu yin
0: ami ami
1: olohun ma thank you aju lori eto yi eto yi ti tun opolopo dile se olohun mo je ki eto yi na wa baje
0: ami ami olohun
1: ju wa wa pelu yin sa
0: ami o e seun baba oju oni teyin na elu e ka le o to 0916159101 lojo opo okuta wobi teyin na fi le ba n gba awon meteta ti won sota yi nimoran awon meta won sota elu e ka le
2: yo e ka le
0: e seun lawole sun re o beto
2: kora kini o gan to ba fun won gan o ti ti aniye o ba je pe kan ti e nu sare ko ma lu
0: ayi tele o le ti sare wallahi wallahi eh o do do oro
2: o ba gba nkan o ba gba nkan o ba lu bayi o bi ni
0: oda oda e seun e lo e kale
2: kale
0: e seun e kale baba
2: e ni ke amu
0: ami ami o
2: ilera o le keju
0: ami ami olohun
2: e gere gbogbo olohun ba mi se fun yin ati kini ati nse o
0: ami ami o ami o
2: e to dile se dile ti inu ni ga
0: ami olohun leda ami ami o
2: sele le ti mo fe da kini ti omo abirin to lohun raja
0: e seun
2: ló ní kò fẹ́ fún òun mọ́ bàbá dáadáa kò ní ìjìjà kọ́dà tó bá gbà gan-an gẹ́gẹ́ bí èrò ọkàn tèmi ó tún lè di wàhálà sí i lọ́rùn gan-an bó bá gbà á kó kúkú yọ̀ǹda rẹ̀ kó béèrè owó rẹ̀ wọ́n ní ẹ̀dùn tí wọ́n ní bí eku ọba pẹ̀yìn mọ́
0: ṣe
2: bí
0: ọ̀sà fẹ́lẹ́ yìí
2: kó béèrè owó rẹ̀ tó bá béèrè owó rẹ̀ tó bá dówó rẹ̀ padà fún kọ́ má wulẹ̀ bàjá lórí mi níbòmíì tí ọ̀tẹ̀ lọ́rùn yóò sì lọ rà á so ìyẹn ọ̀kan so eléyìí tó wá sọ nípa ti ọkọ rẹ̀ tó ní kò fẹ́ràn o
0: àkóhun
2: náà yẹ wá kọ́ yẹ ìwà ara rẹ̀ wo kọ́ yẹ ra kọ́ wú yẹ wò dáadáa kọ́sí ọba nídi obìnrin kan kì í jẹ́ kú mólú
0: o dúdú ọ̀rọ̀ bàbá
2: ajá tó ní ni tó ń yọ̀rù tó wá rí ni tó tó ń gbó ẹ̀yin náà ẹ̀ wò bàbá dáadáa ẹ̀ mà kó ti ní nǹkan kan ní
0: bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni
2: ọjẹ́ rẹ̀ wò dáadáa tó bá wo yẹ rẹ̀ wò ibi tó bá kù sí kó tún ṣe ọlọ́run ọba mi ọ́ pẹ̀lú rẹ̀
0: àmì àmì o
2: ẹ̀ṣẹ̀ dààmú o
0: ẹ̀ṣẹ̀
2: mo dúpẹ́ púpọ̀
0: àdúpẹ́ ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́ o
3: ẹ̀ka alẹ́
0: ẹ̀ṣẹ̀un láwọlé sùn rẹ o
3: ẹ̀ṣẹ̀lẹ̀
0: àdúpẹ́
3: ọkùnrin tó ṣàlàyé pé òun lájẹ̀yìn
0: bẹ́ẹ̀ni
3: ó ní òun lè fọwọ́ kan ṣiṣẹ́
0: bẹ́ẹ̀ni
3: ó gan ni kó padà ṣàlàyé iṣẹ́ tó bá lè ṣe tó bá ti sọ pé ọwọ́ kan tí mo ní o àwọn nǹkan bẹ́ẹ̀ mo lè
0: ṣe
3: àwọn
0: kan
3: ó yá sí ẹ̀fà níbẹ̀ yẹn tó ẹ jẹ́ kó bẹ́ẹ̀ bá lè bá sọ̀rọ̀ padà kó sàlàyé tó bá lè ṣe kó rọ̀ lọ́rùn àáwá rẹ̀ aláàánú.
0: ẹ ṣeun bàbá àdúpẹ́ o ẹ̀lú ẹ̀ka alẹ́ ẹ ti wọlé ẹ̀ka alẹ́ o 0916159101 lójú òpó òkúta wọbí tẹyin náà fi lè bá mi dá sí gba wọn tí wọn ti sọ ta yìí nímọràn báyìí làátọ ti fi yẹni tí fi yẹ ẹ lẹ ẹlú ẹ ká lẹ ẹ ṣeun láwọlé sùn rẹ o àdúpẹ ẹ ṣeun ẹ bá ń gbóhùn ó kéde ẹ àdúpẹ. Ẹ ṣeun. Báwo ti láǹfààní àti wọlé ni?
4: ọkùnrin yẹn lọ wá ọkùnrin yẹn lọ wá láti ìgbà tí jẹ́ ẹ̀ kò yẹ kó tẹ̀ kí ìfúnla rárá rárá orí tó kú gbámú
1: omo na owo so gbege bo te ni yan bi eto gbege bi pa ti
0: oda
1: okun yan lo lo ti wa lati
0: oda
1: o ye ko bi mu ni
0: oda
1: ko bi yan toju wa re
0: eh
1: ko mo o e da ri bi soro
0: be ni
1: ti a ma di roro te ba ti ru toro le yen
0: ma mhm
1: o na ti won na ti ba ka do eh eku eto
0: adupe seun e lo kale hello Hello e kale o Hello e kale o
4: e kale
0: e seun la wole sun re o adu yes ma
4: hmm era ko mu ti te wole ti pe
0: hmm
4: na n ba mi ti la le ti mo wole
0: adu pe
4: se ri ni awon ton ma n sala yi ti nkan kan da awon la
0: hmm
4: lori program ti
0: hmm
4: lọ́lọ́tọ́ a máa ń gbọ́ àwọn tí wọ́n ń polówó ṣùgbọ́n téèyàn bá dé ọ̀dọ̀ wọn wọ́n tẹ̀lé ní kéèyàn mú fún ẹ̀mí èèyàn wá owó tí wọ́n dá léèyàn olú ó parí àtàpàjù òun ló fà á téèyàn fi wọ́n sórí ètò yìí téèyàn bá rẹni tí ó ràn yàn lọ́wọ́ tí ó dá yàn lóṣù téèyàn léèyàn ṣùgbọ́n tó ń fà á nù Awọn ẹ ti gbe ìṣòro ni wá sí orí tó dáàbò yìí. Èèyàn mọ ọ̀nà láti lọ síbẹ̀ láti lọ bá wọn. Tán sọ̀rọ̀ téèyàn bá lọ, owó tí a bá bù fún yàn, ìdílé yàn ti fẹ́ rí. Òjọ bá ṣe ń polówó fún ààyè, òun ló fà á. Ẹ dákun ẹni bọ́dù tó bá gbé ṣòro wá, ẹni tọ́lọ́run bá ló mọ̀ ọ̀pá rẹ̀ tó dá wa.
0: Ọ̀dà ọ̀dà kò burú tó.
4: Àwọn tó ń polówó ìjà àwọn náà ń gbé níbẹ̀. Bẹ́ẹ̀ pé náà wọ́n wá ṣe fúnyàn bẹ́ẹ̀ pé owó tí wọ́n tún wá fi lé ìnáwó gidi ṣe rí. Ìdáhùn àdúrà yín gbà.
0: Àmì àdúpẹ́ ẹ ṣeun yà wá.
4: Àmì sì rí dájú ní
0: fáyà. Àmì àmì Ọlọ́run àmì
4: o.
0: Ẹ ṣeun.
4: Ó dàrọ̀.
0: Àdúpẹ́ ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
5: Ẹ
0: ṣeun. Ẹ ṣeun láwọlé sùn rèé.
5: Ẹ kàlẹ́ sáà
0: o. Ẹ kàlẹ́ ò yá wa.
5: Wẹ́ẹ̀tò.
0: Àdúgbò ẹ.
5: Orúkọ mi ni Mrs. Adijun.
0: Ẹ ṣeun Mrs. Adijun.
5: Mo fẹ́ dá sí ọ̀rọ̀ tó wà lẹ́nu.
0: Ẹ ṣeun.
5: Ẹjọ́ ti ilé tí mo kọ́kọ́ fẹ́ dá sí. Mi ti obìnrin tí olóyún wọn fi góòdì mi bọ́ ẹbẹ̀ wù mí.
0: Ẹ bá
5: ẹ ṣeun. Mo fi lọ pé kò ń rà. Tó bá jẹ́ ti èmi ní nǹkan tèmi fẹ́ sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọdé. Ẹjọ́ kí obìnrin yẹn àti góòlù àti owó kó gbà sílẹ̀. Tó bá sọ owó nù
0: nǹkan
5: tábùlà àtàtì owó tó fi gbogbo owó tó fi ra ìlú ló máa jẹ gold àtowó kó gbàgbé ẹ tó bá tiẹ̀ fún ní gold gan kó mo fi ọlọ́run bẹ kó má lò kó má tiẹ̀ fi owó ìgbà pàpà kó má kó dẹ̀ máa ṣe bó ṣe yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kó máa ṣe kó máa pè èkejì tí mo fẹ́ tún dá sí ni ti ọmọbìnrin tó ní ọkọ̀ ń sọ pé òun ti ṣe ta òun
0: bẹẹni òun ti òun yàlẹ bẹẹni
5: ṣèbí ọkọ òun rí lílẹ kó tó fẹ tẹlẹ
0: bẹẹni
5: ṣèbí mọ bó ṣe ń ṣe ó tún mọ gbà síwá ẹ tún padà náà
0: bẹẹni
5: tó ti bẹrẹ rádaràdà
0: òdodo ọrọ
5: ọrọ kì í ṣe ọrọ ẹjọ ara ẹni ká mọ mọ ìdá
0: ẹ ṣeun ìyá wa
5: kí lè mọ ìdá ẹ
0: bẹẹni
5: kí kó lọ tún wà ara ẹ ṣe kó bojú ẹyìn kó wo nǹkan tó ń ṣe tó rọrùn kó dẹ jáwọ
0: inú mi dùn pọ̀ ẹ ṣeun
5: àgbà orúkọ jésù kristi ọwọ́ yín lè fi gbẹ̀tọ́
0: ọ̀nà àmì jésù àmì o
5: àmì
0: àmì àmì jésù
5: ìfẹ́ ń tú gbogbo ìdílé ṣe ọlọ́run á tú ìdílé ẹ̀yìn náà ṣe
0: àmì
5: àwọn tó ń dá sètò yìí lórúkọ jésù
0: àmì àmì àdúgbò ẹ ṣeun àdúgbò ẹ ṣeun ìyẹn ojú òní tì yín àárín yín pẹ́ mo di ọgbọ́n mú nínú ọ̀hún ní tẹ́ ẹ sọ lálẹ́ yìí bẹ́ẹ̀ ni mo di ọgbọ́n mú bẹ̀ púpọ̀ torí wọ́n ní ọkọ̀ yìí kan náà lọ fẹ́ gbà torí ẹ tó jẹ́pọ̀ rẹ lẹ́yìn ojú ẹgẹ́ rẹ̀ tí ò sì ka ẹ̀sùn sí ọ lẹ́sẹ̀ ìgbà tí wàá rẹ bá wá yí padà tí kò ní mọ̀ ni yọ mọ yóò sì yẹ kó sọ fún ọ ó sì sọ fún ọ olófin lọ ni pé ò sí bẹ́ẹ̀ lẹ́yìn pọ̀ ń tẹ facebook kí ló ń tẹ lórí facebook ọ̀dà àti ìdájọ́ àwọn ìdájọ́ lórí ètò yìí ó a máa gbà yàn mọ̀ràn ni ẹ jẹ́ mú ẹyọ kan sí ti ń bẹ ńlẹ̀ táwọn èèyàn ti kọ yìí táwọn èèyàn ti sọ ránṣẹ́ yìí wọ́n kọ ilé yìí ni o ẹ jẹ́ ń kà á ká fi kún mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ ńlẹ̀ yìí kọ́ jẹ́ mẹ́rin ká máa rí nǹkan fi wọ̀ ọ́ kan torí ìjọba àkókò wa ẹ jẹ́ ń fi léyìí kún kó fi jẹ́ mẹ́rin ká máa rí nǹkan fi wọ̀ ọ́ kan Abra. Morning, good evening, sir. Diamond FM. I was introduced to this wonderful station by my sister living in Ilorin. May Almighty God continue to bless you all. Amen. Nti won kon be on le ibo ni pe eto yi egba awon kan tin be nlu Ilorin lo introduce yes awon to for na re ha awon pe ka won ma gbo pe eto gidi ni pe awon si tin gbo Olorun o gbadura Olorun o kewa adupe awon ko nti won ko ire won ni please I have a problem and I need your advice. My problem is I was married for over 12 years, no issue. We went to hospital, the doctor say I am perfectly okay, but is the one that have low sperm count. We went to several hospital. The result is still the same, that his sperm cannot produce. But now he's married to another woman. After 3 to 1 month, she was confirmed pregnant. And now he says he's not the one that have problem. And I didn't. And I didn't keep my mind in one place that why I couldn't get pregnant for over 12 years. I haven't had pregnant even for once. So I still went to hospital for more checkup to know whether still is my fault. But the doctor say I am okay. So they ask him to come over to the hospital. But he refuses, saying he will never go to the hospital because his wife is pregnant and he doesn't have any need of him to go to the hospital again. So if I can't stay, I should do what is on my mind. Sorry for the long talk. There's no long talk. Oda. In ti won chalaye, ti won kole ibombi, kolo wana walo kale tu. In ti won chalaye ni kwe, wala wanti fe okwa, wanti lobe odume jila, to si jekwe, olo wanti yonda wama. Ninu kwe ya woy la tibi odume jila ta wanti mbe yi. Kwe, awan si jolo si le wo san, awan lo shaye wo, lo rishi rishi, aye wo si jari aye wo fin ya kwe, kusi nkato nshi awan wo, la gwara awan. Kwe okwa awan, ni inkomo kunire. Lo kere jojo to lo le ti won pe ni low sperm count pe atore ko le domo pe o je low sperm count atore opo to ile to le domo oni ko po to ko kunwo to oni eleyi ni won so fun ile iwosan ti won se ni komo ka ko toju e pe to ba toju e gbogbo nkan wa o yo se dada tori pe ara ti awon ta won jobirin ara awon da pe oko yi ni atore ni o kunwo to oni inu eleyi la won wa ta won fa lo sotun sosi peto kon le wa nkan lo atona abayo oni yawo mi ni oko awon lo fe oni ko si to osu meta si merin lo leyin gba to ko awon fe yawo mi yi osu meta si mefa leyin gba to fe yawo mi yi nigbati yawo yi finu soyun won la won wa wo pe yawo mi ti won fe leyin awon lo finu soyun yi bo la won ti wa di ta won ta won o le finu soyun awon tun wa gbona hospital lo ka won tun lo tun ayewo se pe e tun tun mi gbe yewo e dakun e ni damu ki lo de temi o le loyun won ni gba won si ya won ni ko si n to si o sakalara re da kokoko lara ti e na le oda to ba ri bayi iwo ni kon o le da yewo se pe oko re wa ko na wa sayewo ka le mo bi ti ibi ogun to lo ibi to sise de lara re won ni gba oko ba dahun pe ko si n to so won o pe ohun ti fe yawo mi si ti loyun fohun pe iwo ni nkan se ko si lo ma yanju e ori pe ohun ti fe yawo to si ti loyun bo ba mo pe o le duro mo lo bo ba si le duro joko re si ohun o hospital kankan to ohun o won ni kadakun ka gba won moran kini ka won o se oko le yari pe lo ohun o hospital yi yawo to fe lo ti finu soyun yi ti won si pe ko si nkan to se awon en ti won ni lo low sperm count ohun lo ti fun eyan loyun yi kadakun ka gba won moran kini ka won o se kilo na abayo 0916 159 1011 ni number to wo bi na kiti pada elo kale e seun la wole sun re o
6: e ta le sa
0: adupe
6: eri uma to so nisin yen
0: ben
6: obere to so nisin e je oko re nkan kan wa laarin oko yen atiyawo bi
0: tu se fe yi atiyawo kekere to se fe yi
6: tu se fe wala o le je pe bi won ti so fun uma yen lo siku be na lori ama okunrin yen o jade so ara re oya won wa jo ni plan pelu uma to se se tennis yen ẹ̀pẹ̀ sọ pé òun ò lè lọ sí ọsibítù kí n sọ fún ìyáálé rẹ̀ pé òun ò lè lọ síbítù àṣírí ń bẹ láàrin nǹkan tó ṣẹlẹ̀ yẹn láàrin ìyàwó kékeré
0: kí wá ni kí ìyàwó yìí kí ni kí ìyá yìí ó ṣe báyìí torí pé àṣírí yòówù tí ìbá wà láàrin ìyàwó kékeré àtọkọ kò sí nítọ́kàn kó òun ó sá ti finú ṣoyún ni títí ẹ kí ni tí ó ṣe báyìí ní ìsìn
6: ìyá yìí dé náà tó bá lọ lè wá ọkọ mi ìtọ́lẹ̀ lè fọkọ mi tó bá mà pé òun ó jókòó síbẹ̀ pé tọ́ ìtọ́lọ̀ ọba ọlọ́run àmọ́ tọ́lọ̀ lè ṣe ó lè jókòó síbẹ̀ àmọ́ tí ọba fẹ́ fi ọjọ́ àárọ̀ rẹ̀ tí ọba fi ṣe kí ni wọ́n ń pè é ó náà wá àtúnṣe sọ́rọ̀ ara rẹ̀ kọ́lọ̀ lè wọ́kọ̀ mi ọba yẹn ò lè ṣe lóòótọ́ kò lè ṣe wọ́n ní pláàní pẹ̀lú ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ̀yẹ ni
0: ọ̀dà
6: gbogbo ní tẹ̀lé
0: lọ́sọ̀tù ẹ̀ṣẹ̀hùn
6: ọmọ bá ti rí òtù
0: wàláì
6: tọ̀
0: ọ̀dà ẹ̀ṣẹ̀hùn bàbá adúpẹ́ ẹ̀lú ẹ̀kálẹ́ o ẹ̀kálẹ́ ti wọlé o ẹ̀lú ẹ̀kálẹ́ o ẹ̀lú ẹ̀kálẹ́ ẹ̀ṣẹ̀hùn láwọlé sùn ni adúpẹ́ ẹ ṣeun mọ àmì ọlọrun àmì o
7: mẹsì láti lajẹ níṣà
0: ẹ ṣeun yá wa
7: ẹ rí obìnrin àkọkọ ń sọrọ ẹ
0: yìí ba
7: ọlọyẹ ẹ bá ń sọ fún wípé ọlọyẹ ọmọ déédé nífẹẹ ìyàwó rẹ
0: tọ
7: ìyàwó mọ níwà mẹwàá tiẹ
0: ni wàláì wàláì
7: obìnrin tó bá gbórígún régé lọkọ máa ń gba tiẹ o sì lọmọ tó bá bí gan súnmọ wú ọkọ ẹ
0: bẹẹni
7: iwọ obìnrin tó bá ti fún ọkọ rẹ ní àpọ̀lẹ́ tó fún ní ọ̀wọ̀ tó rìnrìn kọrin tí ẹsẹ̀ rẹ mọ́ dandan ni kò gbádùn ilé ọkọ rẹ dalẹ̀
0: gidi gan
7: obi àwọn ẹyin ọkùnrin tẹ̀ ń fẹ́ lára wa ní àpọ̀lẹ́ àti ọ̀wọ̀
0: bẹ́ẹ̀ni
7: tẹ bá ti ń fún wa ṣe wá ràwọ obìnrin náà bí ọmọlẹ̀ yìí náà jẹ́ lọ́wọ́ ti àwọn
0: òdodo ọ̀rọ̀ ni
7: tá a bá ti mọ̀ yín pàǹpà obìnrin tí ò bá ti lè gbórí ọwọ́ ọkọ rẹ̀ báyìí sí àyà kọ́ra mọ́ fọwọ́ gbá dìde èso èso obìnrin tí ó jókòó ní ọkọ̀ dalẹ̀
0: sínú
7: àjọ ẹsẹ̀ rẹ̀ ọba wa dà tọkọ bá wa sọ pé pò ó ti ń ta gẹ̀ẹ́rẹ́
0: o
7: ti ń yẹ ẹsẹ̀ gbà pò ó ti ń lọnu
0: ayé ń lọnu díẹ̀ díẹ̀
7: ń lọ díẹ̀ díẹ̀ torí pé kí ni ajá tó fẹ́ sọnù ni kò fẹ́ gbọ́ fèrè ọlọ́dẹ ó sì dá kó tètè gbọ́ kó lè fìdí múlẹ̀ káàmù ẹ̀ náà lè lọ́jọ́ ọ̀la
0: òdodo ọ̀rọ̀
7: òwe làápàá fún tọ́ba wa wù kọ́
0: gbọ́
7: ọkọ̀ tí ò bu ọdún tó kìíní àná tí ò bu ọlọ́dún tó lọ tí ó wá sọ fún ọ ní ìsìn tó wá sọ pé rẹ́rùn rẹ̀ rùn ọ̀pọ̀ tí ń kọjá yìí ó bẹ́ tà pé okùn tó fi ń fà ó di padà kó tètè yá kólé bó ti ń wọ ọ bọ́ọ̀bá ti wá kólé ojú ọ sọ́kọ̀ nù
0: orí
7: olórí òní gbàṣẹ wa
0: ṣe
7: wá rí lè tẹ ẹsẹ̀ ká lẹ́tà rẹ̀ ọ̀rọ̀ náà dàbí ìgbà tá a kọ sí tàtúkù 9 torí bó bá kọjú sẹ́yìn kan yọkọ yìí fẹ́
0: lómi
7: kẹrí kí n tó kọ́kọ́ mú mọ̀ràn wá lórí ẹ̀ jẹ́ kí n kọ́kọ́ dà wọ ọkùnrin ní nǹkan kan àwọn ọkùnrin tó bá ti ní lọ́wọ́ span kan ẹ jẹ́ kí n fún wa ní nǹkan ìbílẹ̀ rẹ̀
0: tó
7: sì jẹ́ pé o ò lè lò láàrin ọ̀sẹ̀ kan mo fọ́ láwọn tó lè gbà tayé búra
0: adúpẹ́
7: ṣé a mọ ewé tà ń pè ní
0: ọ̀ṣọ́kẹ̀tù àmọ́ bẹ́ẹ̀ ni
7: àmọ́ ajá
0: ti mọ yí lẹ̀ báyìí láti yọ
7: ṣé mọ yí lẹ̀
0: báwọn
7: ẹ̀ sì mọ ká rọra ṣan gbogbo ìdí ẹ̀ ká ṣan yẹn pẹ́ ká wá gbó ká gbó kókó náà dáadáa ká wá fẹ́ kẹ́rọ mi tá a bá ti gbà mẹ́ o
0: bẹ́ẹ̀ni
7: ká wà lọ wá oyin gidi
0: gidi
7: lápò wà láìsúná bìlẹ̀ lọ́la àwọn tọ́lọ̀ ń dá tó lè gbà tó ẹni ẹ máa mú wà lẹ́kọ̀ọ́ lè mú lọ́sẹ̀ even tó bá tún fẹ́ gẹ̀ẹ́sì mi dáadáa tí ó fi yìn mí láwọ́ tó bá ti bóbìnrin lájọṣepọ̀ báyìí kó da spam yẹn sílẹ̀ yóò rí tí ó ti pọ̀ kódà yóò tún fẹ́ mọ́ ẹ ní kókó nú ẹ mọ̀ sọ fún yín ẹ bá rẹ tó bá ní ẹ ní ọ̀dọ̀ mo lè fi nọ́mbà mi síta kẹwàá fọwọ́ rẹ nínú ẹsẹ̀ ìrìnà tó bá mi ṣùgbọ́n ṣe wá rí ẹni tó sọ̀rọ̀ lálẹ́
0: yìí
7: ọkọ̀ yìí ti ṣe màgòmágó torí tí ò bá ṣe màgòmágó ìgbà tán ti ní ọkà wá lọ sọ́spítù èyí ti rí tó tẹ̀lé obìnrin tó ló bí lóyún fún un ta kì í sọ kọ́kọ́ ló lóyún ìyẹn náà lọ gbà wá
0: ni ọ̀nì ọlọ́ni
7: ìyẹn bù láṣìírí ẹ wá lóbìnrin sẹ́yìn àwọn èso yìgì lórí ètò àmọ́ ń so ni ṣùgbọ́n wọ́n lọ́mọ ọ̀dọ̀ náà
0: ìmọ̀ fọgbọ́n ṣe
7: torí pé kí ni ọkọ ti pòwe fún ọ kì í fẹ́ rẹ o kì í tánu ayé tó wọlé ya mọ̀wùlẹ̀ dára
0: dúró
7: mọ̀wùlẹ̀ wíìn sáìmà rẹ̀ ṣebó ti sọ fún ṣepọ̀ ti bọ́ sínú ọkọ̀ tó ìwọ náà wọ́n náà kọ́ tiẹ̀ ìwọ gan tiẹ̀ kọ́kọ́ lọ yẹra tiẹ̀ náà wò ọdún méjìlá náà ṣe wà sáta nínú ọjọ́ ìwọ náà lọ yẹrẹ o ṣe mo pé ṣèmi náà dá dúró ṣe mo ti ẹ̀dá ń tọ́ sọ́lọ́ ti ẹ̀dá mi dá ṣe bí mo ṣe wáyè ṣe mo fẹ́ nípa ṣe mo fẹ́ wáyé asán ìwọ náà bọ́tà wọ́n lọ gbìyànjú ọ̀nà kan ẹ̀yin amọ̀ bí mọ́kàn tó lè padà sínú ilé o bí wọ́n ṣe lọ tó lọ yẹra tẹ̀ wọ́n kọ́ mi kò lórí ibùdó èmi náà lọ yẹra
0: mi tó bá ti lọ
7: wò ṣe mọ́ ọdúnmọ́jú ọ̀nà tẹ̀
0: fọ́fọ́
7: kankan ni ìwọ náà mọ́ gbé gbòkú gbé mọ́ sì dàpọ̀ mọ́ra o ọ̀nà kan tó bá fẹ́ tọ̀ ní ìtọ́ torí pé bákan méjì ni ó lè lu wájú kó sì yà
0: lẹ́yìn
7: olè tètè máa pàbí tí ó bá tọ ṣe rọrùn àwọn méjèèjì dábẹ ẹni tó fẹ ta ẹkùn ni àtẹni tó fẹ rà àwọn méjèèjì jọ ń wò lókè tó ẹrọ jọ ń parọ fúnra
0: mi
7: bí wọn bá lọ gbọn wọn jọ gbọn mọ ọ lọwọ òun ti wá gbọn jù ọ lọ báyìí ìwọ tètè wá lọ gbẹ mú bí kí wọn náà lọ náà
0: báyìí
7: ẹ mọ ọdún tó
0: bí. Adúgbò ẹ̀ṣin ìyá inú mi dùn púpọ̀ sí i. Àmọ́ inú mi a máa dùn tẹ bá lórí ọfẹ́ àti wọlé tẹ bá wa dá sáwọn ọ̀rọ̀ a máa jinlẹ̀ gidi a sì máa nítumọ̀ ọgbọ́n yóò ní jọba ẹ̀mọ́ yóò ní jọba láṣẹ ọlọ́run ọba ẹ máa mọ̀ ṣe o a rí yín pẹ́pẹ́ lóògùn lọ́dọ̀ ọlọ́run ọba ẹjẹ́ ń dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí whatsapp tó ráwọn náà ti pọ̀ tí wọ́n ti mú ìmọ̀ràn wá lóríṣiríṣi ẹjẹ́ ń tún gbọ́ látọ̀dọ̀ wọn mọ̀ ń bọ̀ náà.
8: fóònù láti ẹni tó ní ká ìrìn tó gẹ gbọ lálẹ ó sì ká tó àárín
9: ní ẹnì kan jẹ ẹka lẹ́mi orúkọ mi ni ahmed láti indonesia ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá yẹn tó ní àwọn ní ìpèníjà owó kan yẹn pé ṣé wọ́n lè ṣe gate man ẹ bèrè lọ́wọ́ wọ́n ṣé lè ṣe gate man kan sí gate kan ti gate fún mọ́tò tó ń wọlé tó ń jáde ní hòtẹ́ẹ̀lì tó bá ti láwọn lè ṣe ẹ bá mi fún wọn ní nọ́mbà mi yìí kán pè mí kájọ sọ̀rọ̀ ó dá sà dáámọ̀dì oníbàjẹ́ o.
10: ẹ kaalẹ mr olóyè ẹ kú ètò dáámọ̀dì òní dàrú ní agbára lọ́wọ́ ọlọ́run ọwọ́ yín lẹ́yìn fi gbẹ̀tọ́ yín o. orúkọ mi ni mrs adéjùn mo sọ̀rọ̀ láti bọ́lọ́run dúró iléṣà mo fẹ́ dá sí ètò náà ni ẹ jọ̀ọ́ nípa ti ọmọbìnrin tó sọ̀rọ̀ wípé kùnra juaris lọ́wọ́ oníbọ̀n tó fi juaris lọ́run lójoojúmọ́ òun ni mo fẹ́ dá sí tó sọ pé òun sanwó juaris immediately òun fẹ́ gba juẹ́rìsì ó sọ pé kì í ṣe oye tí òun ta juẹ́rìsì mọ́ nǹkan tí màá kàn sọ fún obìnrin yẹn ni wípé tó bá ṣe èmi ni o àti juẹ́rìsì o àti owó màá gbàgbé gbogbo rẹ̀ pátápátá mi ní béèrè lọ́wọ́ ẹ̀ mọ́ mi dẹ̀ ní fi bàjà màá dẹ̀ máa kí màá máa ṣe nọ́mà sí torí pé ọlọ́run máa jẹ́ kí èèyàn rí wàhálà àwọn kan máa mọ̀ mọ́tọ̀ máa ń fẹ́ tọ́ èèyàn níjà tó máa wá nǹkan kan láti ṣe kó mo lọ fi ṣe nǹkan kan sí obìnrin yẹn tóbìnrin yẹn láwá fún obìnrin yẹn ní juẹ́rìsì yẹn tá a lo juẹ́rìsì yẹn tá a di wàhálà sọ obìnrin yẹn lọ́rùn tó lè da àìsàn tàbí kó da anything sí lára màá rọ pé kó gbàgbé àti owó àti juẹ́rìsì kó gbàgbé kó má ṣe béèrè èèyàn máa ń ṣubú lábúlà àtàzé ká dọ̀bálẹ̀ ká kí àná ọ̀nẹ́ tó bá sanwó náà kọ́ kí ló fẹ́ ṣe ọlọ́run ò ní jẹ́ kó rí wàhálà o ọlọ́run adáàbò bò ó ẹ máa bá ètò bọ́ mr olóyè ẹ ṣe.
11: àbí ọlọ́yẹ ọmọ níṣètò ṣe oríṣiríṣi la tó ń gbọ́ lálẹ́ ìfà ọlọ́yẹ wà ìrọ̀rùn ó balẹ̀ ayé rẹ̀ oni si se se fa baba to nile se diamond baba no ni fo e gbo mo sin e o ta mi ami tun ani gbe ka baba na mo le lagba olohun kire ton ki gbo yin la papo damo ni bale aye gbo yin pata ambassador fun gbo youtube ni mo na oko mi o e ni damo o se ri obirin yen gan isoro si re gan ti fi han pe there something ise tin se gan kora ti o ba se boye pe mi na ni wo iko mo ya mi in furasika kini facebook la ro obirin kini facebook on facebook ba we to fi facebook mo ra bi facebook gan o te oko olorun ko fini sa elomi oni koni doko bo ti o do elomi oni sa yo sese ra elomi oni se kan oni ya ro mo rin re olorun ko sa nu ko wa very very careful ko si wa very careful pelu oko ko se suru ko gbon toko ba fe ale obi obe to pe sai ba le ni ba se yawo le ise ti ba le ni ba je yawo le ise ko stop e facebook e gan sa another problem okunrin mi o like se ti ye ko stop e olorun ni ba le atona kaluku aya ni sejo da si e ku eto
12: ona et baba giya keji to ni on raja pe o kibo jo se if I'm the one ko ba mi mo wo mi na mo ba de ni o si owo ko foja yen le fun oloye ko le olorun ni ja short ko mo short emi ba short owo better but you know people yen they are very wicked o le fe fin ran ni olorun ni ja so jara ni so jata o amo mo wa pe mi gege bi obirin ma fi le fun ko ra mo gbe kan re lo jeje ko fi le fun o ko fi le fun o won fin na ni o o party o
13: e kale o ha ku eto oruko mi ni eni tolomo lati ilu tolomo mo fe so sita ni
14: e kale o Mr. Adetula e ku eto olorun adarapo mo yan ma ba yin se o e nipa obirin ti so wi pe oko won trust on yen ni akoko na ko na ko yara ewo awon iwa to nwu duwe bo se nri as ninu ile awon to mingu pelu awon to n ba sore elomi a ma gboko lenu so niru ru nkan beyin imura e ni mura e then o na soro wi pe o ma n chat lori facebook so gba mi gan ko bi ni to bi gan ba n chat ni pelu phone to n rerin toko de joko ko to wa ninu ile se mo iru bawo lo se fe je koko yen feel o le bi okun lo n ba soro so gbo awon kan be yen ko na ko sa fun ko tun wa ara ise ko tun wa ara ise ile oni daro then o mama keji to so won epa jewelries pe awon ra jewelries lowo nibo awon ti won fun won ni jewelries to lo ti won si ko won biro won lowo since ti o si le fun won ni nkan ti won san wo fun mo ko won biro won lowo now ti o ba de fun won lowo kan moju ko nbe are lo wa kan moju ko nbe so lati le na spirit won awon gan ba wa di pe spirit won ko ba duwo papo ko ba sise papo bo awon na ni itiju la won fi ra oja yen lori e so kan moju ko nbe so mo believe pe ko tun le wa pada wa ba won pe kan tun wa patronize omo so kan moju ko nbe olorun a ran won lowo then nipa ti baba ton so pe awon ni accident yen so awon lo ma le mo ruse ti won le se pelu condition won yen gege bi baba kan ti so tele so awon lo ma le pe nse bayi mo le se o tan ba de so sita pe gba nkan ta won ro pa won le se pelu condition won ni olorun le gba laanu dide si won to ma le connect won mo ibi ti won ti ma sise ekwetu
15: e kale o ekwetu olorun alanu oni bale yin je oruko mi ni oni ti olorun mo lati ilu ti olorun mo e jo nipa obirin to so wi pe o lo ran kan lowo iyan kan yen pe eniyan o tun wa lo ti won si ninu iwoye temi eniyan fe fi niran ni o atowo ati ering to lo ra lowo e ko yonda gbogbo e fun tori tolo ko de ma binu ko wo nkan tolo ma fi se fun so ti gbo ko wo nkan ti olo ma fi dipo fun ohun ko ma baja kankan ko si ma dandandandan o fe gbo wa bo fe gba ering o ko fi sile ni o olo a ma so wa o a ni si se nípa ti obìnrin tí ó ní ọkọ sọ pé òun ṣe àgbèrè òun gangan kó mójútó ara ẹ̀ nǹkan tọkọ ẹ̀ bá dẹ̀ ni kó má ṣe kó nù má ṣe àfojúdi náà ara àgbèrè náà ni kó ṣọ́ ara ẹ̀ kó sọ ìrìn ẹsẹ̀ kó dẹ̀ sọ àwọn tó máa bá rìn kó dẹ̀ kó ní ìtẹríba fún ọkọ ẹ̀ kó ní ìtẹríba fún ọkọ ẹ̀ so ọkọ ẹ̀ ní nǹkan tó ń ṣe fún un tí kò fẹ́ nìyẹn kó lọ bèrè lọ́wọ́ ọkọ ẹ̀ pé kí ni òun gan ṣe fún ọkọ ẹ̀ gangan so that inú ilé ẹ̀ ò ní dàrú o ọlọ́run ò ní dalé gbogbo wa rú.
16: Sìstá tó ní ọkọ àwọn sọ wọn lọ́wọ́ sọ wọn lẹ́sẹ̀ ẹjọ́ máa ẹ adjust tó bá ní àwọn nǹkan tẹ̀ ń ṣe especially the social media things máa gbé fóònù kẹ máa tẹ fóònù kẹ àwọn kan tí ò bá kàn ti like ẹ try kẹ adjust because this marriage thing is not a dating tó bá ṣe ń complain tó ń complain ẹ máa béèrè lọ́wọ́ wọn ìwọlẹ́fẹ́ you are not there alone you are together so ẹ gbọdọ̀ adjust ni then ọkùnrin mi náà complain máa ń pọ̀ maybe due to environment tán ti brought wọn up àbí àwọn nǹkan táwọn náà ti rí sẹ́yìn ó máa ń jẹ́ kán wà insecure so kò sí bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó ẹ máa please wọn but still ẹ̀yin náà ẹ try ẹ jọ máa sọ síta ẹ máa jọ sọ lẹ́rìn ara yín so that mama settle anything to back comes up ọlọ́run ní dàdúlé yín rú ó mà tán ní àwọn ará jerry's tó tún wọ́n padà ní price change àbò òun ò rí mọ́ it's so funny nígbà tí ń ṣe pé bóyá ẹ order ẹ online tó yẹ pé physical tìǹì tó yẹ pé náà ló gbé wá tó ní ẹ̀rá ẹ̀dẹ̀ tún sanwó ẹ̀ ó dẹ̀ tún wọ́n padà ní price change àbò òun ò rí mọ́ ó fẹ́ take in for a fool ni I don't know why human beings are behaving like that. Because ti ẹdẹ lo mi, ti ẹ bá yá ni 1 million, even 5 million, ti ẹ bá béèrè ẹ mọ, kò ní dá padà. People are like that. So bó ṣe wà yẹn nísìnyí, ti ẹ bá béèrè tẹ̀tẹ̀ mọ lára, kò ní dá padà. Kò ní fún yín ní nǹkan yín padà. Advice mi ni pé ẹ kọ́lẹ̀ lórí fóònù. Ẹni kò bá yín mú jewelries yín wá tẹ bá ti kọ́lẹ̀ lẹ́lẹ́kìíní ẹlẹ́kejì ẹlẹ́kẹta tí ò bá ti mú kàn yín wá fún yín ẹ lọlé ẹ dẹni ọjọ́ tẹ bá ti lọlé ẹ̀yẹn ọjọ́ yẹn náà ní kẹ gba owó yín lọ́wọ́ ẹ gba owó yín lọ́wọ́ ẹ̀ o kò sí kankan ó kàn fẹ́ test the patient yín ni but ẹ má fi ṣe tìjà.
17: Ọlọ́yẹ ẹ kú ètò ó máa ń surprise mi báwọn èèyàn ṣe máa ń judge à ń sọ̀rọ̀ ènìyàn ènìyàn desperate gan ẹ wá ń sọ pé kó pé ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ bá wo wọ́n sì tún ní kó test ẹ̀ test for what àwọn bàbá. Ọ̀lẹ́ ẹ kú ètò ẹ̀yin sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run sì ní jẹ́ ká sí ètò dá sí ọlọ́yẹ nípa obìnrin tó ní òun rajà lọ́wọ́ èèyàn wọ̀tẹ́wọ̀tẹ́ bá ń fọ́ọ̀sì òun bá kan ẹni obìnrin yẹn ò mọrí ọlọ́run ni tó bá mọrí ọlọ́run example kan lọ́lọ́run fi hàn án bẹ̀ yẹn ogun kan lọ́lọ́run bá ṣe ẹ mọ pé àwọn ogun kan wà tá à ń pè lógun abẹ́lé ogun abẹ́lé ló fẹ́ ìjà ṣùgbọ́n ọlọ́run tú àṣírí ogun abẹ́lé síta what of tó bá ń bá ìjà lọ́dà gan tí kò jẹ́ kó mọ̀ kó ń bá ìjà nǹkan kò rú bẹ́ẹ̀ my advice to her is that kó gbàgbé nípa owó ẹ̀ even though tó bá jẹ́ pé ẹni yẹn gan ó yẹ kó rò dáadáa tó bá fún lówó kò yẹ kó gbowó yẹn lọ́wọ́ ẹ̀ my own advice is that kó àtowó àti kìíní yẹn kó yọ̀ǹda ẹ̀ kó tún máa rẹ́rìn pẹ̀lú ẹ̀ gan kó má ṣo ẹ̀ attitude rárá kogun t'Olorun ti se ko le se lase wole Olorun pelu wa ogun aye oni bori wa
18: Hello Mr. Lawyer Equito se de lori oro obirin to soro ohun atoko won apapo won romo latojo eko wa lo sita o se se o pe koko ma lo je eni to ni omo tita iyen ti mo problem to ni nle ko kan fi gba nti e ni eh o le ngan le ti dogbon si pe ko ngan ton lo gboyun mi nta o kan fi wo so o se se ko je okoko lo ni omo yen e seun e ma bi to tbo
19: sheri woman te ba ka message sita nisin gba ti oko ti decide pe ohun o te lo hospital mu toko de ti so pe nkan to ba wu ko se toko de ti reyan mi kati ah emi ba de advice woman yen pe ko move on ko tesi waju tori ko ma fi akoko won sofo ile obirin on pe su gba melo ni menopause ko tesi waju ba won ba tun se medical lodo ti won kawon tun ma fadura si ko ma fadura ti nidi olorun aran won lowo a pese bujoko ayo mi fun won a pese bujoko ayo mi fun won kan de ma ronu kan ma banuje kan ma dunun gbogbo gba kan ma dunun kan ma gboro olorun gbogbo gba e ma tete ti diamond yi 88.5 e ma tete si awon programs won o wa very very interesting lati idaji even 24 hours ni e ma gbo inu ya ma dun e ni ma ronu e move on e jo e ma waste time tori okunrin yen o send yin mo ko send yin mo Olorun aran yin lowo Olorun a tun ti yin se e fi nu soyun e fe yin gbo mo pon ada fun yin o e ni se lasan
20: e ka le Mr. Oloye Eko eto loruko Jesus ni fele isase mo loruko ke Jesus ni agbara Olorun loruko yin to mi leyi ti ko mi iso ni fo banu je kan loruko je Jesus mo ti fi asiko yi ki aiti wa olojo ibi oni mama bi loruko Jesus emi wa se opore laye o bo eso do yin wa se emi ninu ola ninu ibukun ni loruko Jesus igba odun odun kan e ma darapo mo won Jesus Oluwa wa amen mo fi asiko yi fe da si oro woman ti o soro bi pe oko won o trust ohun bo ohun se agbere o le ri be ninu iwa ti o ba wu ninu ile ade ninu imura si e jade sita ninu awon re to n ba re oko le ru be o fura e ni ko wo ra e wo ko wo nkan ti won se pe kini won se boya awon oko kan gbe pe kun cupboard lo n ba rin boya awon oni gabi gabi lo n ba rin ko funra e ko lo yera e wo pe kini mo se gan toko mi o fi feran mi because eni ti o sagbere gan to ba n ju afojudi be eni ti o se agbere ni so a je kan ti emi ri ni koko nbe ko yera e wo ko nkan ti kini mo te n se gan boya tele tele boya nkan sile meji lọkọ rẹ fun to tẹ lọrun to n yari mọkọ lọwọ pe ọdẹ naira lo fẹ gba nsin tọkọ òde lagbara kini yẹn lati fun a ma wo pe ti o ba sagbe nita iburo ti ri owo to fi n se nkan to se yen so gbogbo nkan bayen lawọn okunrin maa n ro maa wo obinrin lara so oun ni ko yẹra ẹ wo ko wo pe báni mo ṣe n ṣe ìmúra wo ni mo n mú so jẹ kan ti èmi rí n bẹ èmi máa darapọ mọ wa ẹlẹ́kejì tó ní wọn ra nǹkan tó bá jẹ́ gẹ́gẹ́ bíi tèmá ni kó mójú kúrò ń bẹ kó dá padà fún tó bá fún kó gba owó ẹ tó bá fún kó gbà tí ó bá dé fún kó má sọ díjà rárá ó jẹ́ kan tí èmi rí ń bẹ́ o lórúkọ Jésù ẹ̀ ní fi eléyìí sáṣe mọ́ o ní agbára ọlọ́run ní agbára ọlọ́run níwò ìjọ mẹ́jọ òní àjọ máa péjú ṣe ni wọ́n nífẹ̀ẹ́ kankan wá ṣàwátì Jésù Kristì Olúwa wa àmì ẹ kú ètò ẹ máa ẹka lẹ olótú o àkó ètò àwọn ìfìlẹsì àṣìmọ ọrọ tí mo ti fẹ dá sí ṣèkejì ni ọrọ eléyìí tí ẹ mú wá obìnrin tí ọkọ ẹ tí ó ṣe kíní tí ó kíní ẹ ò ṣe ó ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ ni obìnrin yẹn tó fẹ́ yẹn ó ti ó lọ dọ́gbọ́n ti fún níta ni so abẹ́ta káwọn náà bọ́ síta káwọn náà lọ try rẹ̀ níta káwọn náà bá ti try rẹ̀ níta tó bá ti wọ́ kan kírun kan jáde tí wọ́n jẹ́ kẹ́tẹ́ mi rí bẹ́ẹ̀ o tí ó bá bẹ́ ó máa dúró sí bẹ́ẹ̀ ni obìnrin yẹn ti ó lọ bá dọ́gbọ́n sí níta ni káwọn náà bá mọ pé wọn náà lè dọ́gbọ́n sí níta káwọn náà lọ dọ́gbọ́n sí níta tí kẹ́tẹ́ mi rí bẹ́ẹ̀.
2: Nípa ti ẹ tó sọ̀rọ̀ last year tó ní ọkàn ní low sperm count tó dẹ̀ ṣàlàyé pé ẹ ó ti padà wá àwọn dẹ̀ ti ṣe test wọn dẹ̀ ló ń wá òkè ọkàn ló ní low sperm count àwọn dẹ̀ ti ń ṣètọ́jú ẹ̀ tó wá ní ọkàn padà wá lọ fẹ́ lómìí tó fẹ́yàwó yòó ìyẹn dẹ̀ ti ó ti finú sóyún ṣe rí wọn bá àṣírí arákùnrin yẹn níyàwó kékeré tó fẹ ló bó àṣírí ẹ ọkọ yẹn kọ ló lóyún o ọkọ yẹn kọ ló lóyún màá rọ arábìnrin yẹn kan bẹsẹ wọn sọrọ ló á ràn wọn lọwọ o kan bẹsẹ wọn sọrọ ètò àti wọn yí dọkọ ti ní pé ìyàwó kí ọkọ wá sọsípítù tó ti lóhùn tó ní wá mọ yẹn ẹ ti mọ pé nǹkan mi ti wà ń bẹ ẹ ti gẹẹti arábìnrin nìkan bẹsẹ wọn sọrọ ọlọrun á ṣe ọlọrun á pèsè ọkọ rere fún wọn o tàwọn náà dẹ finú soyún wọn fẹ yìnbọn gbọmọpọn low sperm count ewé ọsọpẹtù ewé ọsọpẹtù iṣẹ ọsọpẹtù náà máa ń pè é yẹ very strong wọn wá já kíní irúté ẹyẹ pé wọn á gbọn ó ní wọn sì máa ń sí kí wọn ti ẹ gbà tí wọn á sí sínú omi náà ni very strong. Ó dáa fún sperm count ó máa jẹ́ kí sperm yẹn strong á jẹ́ kí speed yẹ kó strong tó yẹ pé a lè heat nǹkan tó yẹ kó heat tí ọlọ́run á dẹ̀ ṣe tó lọ́run á gbàdúrà wọn it is well ẹ máa bí tó bọ̀.
21: Ìkàlẹ́ o bàbá ọlọ́yẹ ẹ kú ètò Samson and Lọ́sọ́ dá sí program lẹ́ẹ̀kan sí láti Lagos State so. Ẹni tí ẹni tí wọ́n kọ síta ń sin lórí ìyàwó wọn tí wọ́n sọ wípé ẹ lórí ọkọ ẹ tó ní kò sún mọ́ àwọn pé kankan ṣe rí nkankan ṣẹlẹ̀ ni kankan ṣẹlẹ̀ ni kódà kó dà ó pọ́sípì kó jẹ́ wípé ìyàwó tọ̀hún gan kó jẹ́ pé nǹkan kan ló ní ọmọ tọ̀hún ṣe rí àdìtú láàrin yẹn o tọ́lá àwọn dókítà ò lè ṣe àwọn dókítà ò lè sọ pé àwọn ò rí nǹkan àbí báwo ni wọn ṣe máa ń sọ̀rọ̀ so kí arábìnrin yìí èmi ò rí nírí pé bóyá kó má panic rárá kò sí yẹn kó má nígbà tí wọ́n ti lọ fún check up several times tó yẹ pé wọ́n sọ pé òun ló ní problem tó bá dì sí tó bá lọ fẹ́yà tó bá dé pàdé pé sakalara òun dá so òun ni kó múra sọ̀rọ̀ ara ẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi o kó múra sọ̀rọ̀ ara ẹ̀ kí time tó lọ torí arákùnrin yẹn mi ní parọ́ mi kò ní wá bá wọn mọ́ kò ní wá bá wọn mọ́ so àárín yẹn ó sókùnkùn so kọ́ máa ń lè waste time ara wọn káwọn náà kan di gbádẹ rẹ ọlọ́run pèsè ọkọ mi fún gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi ẹ máa gbé tó bọ̀ Samson láti Lagos State.
22: Fertilized period wọn time tí ọlẹ oyún di ẹ kó lè take place nínú obìnrin ó ní wọn gẹ̀ẹ́tì àṣírí bẹ́ẹ̀ and again most of them máa ń bèrè pé wọ́n máa calculate ovulation period sometimes ó lè máa rí bẹ́ẹ̀ every time tọkọ ẹ bá ń ṣe ìyàwó ẹ bá ń ṣe period ó jẹ́ pé every time ló máa ń discharge ẹyin tí ó lè fi lóyún tó kọ̀ ọ̀dẹ̀ láǹfààní àti súnmọ̀ to marry to be on time to back by the period of my summer. Only travel during the period. Though it's a book on the call to let me to look on command, but see about work or no. Only work while my work was also on the cake. Only going to go in the time period. Yeah, when you come up for a Monday, my tongue, your dad, calling Jacob Como, so it's a book on the call of my be. So tell me, coin to buy my popcorn, yeah, to okay, like my bounce upon the time period, yeah, only mass of me. So, to one of your famora, I didn't want to say a real country, but I don't look back, no, could that some messy combine, no, so all the other is all no bring, no, bring any part of our loan. So, would you be Missy Rookwell, not living in jail?
1: Astolo le kasi arabe baka tejisere sita ero temi lori e since tin aju won ti ri bani won ti jogbin aju won ti jade won ti lo hospital so hospital lo de confirm pe ato okunrin yen san ko le di omo now ohun lo ti wa dogbon soro ara eyin ohun ti lo gbomo wa nita oti lohun fe ya omi boya yawo lo gboyun bi kan ni boya ko gboyun ni okan kokan wa now o si tun so fun pe en to ba wu ni step o le take to tohun na ba ni kan se ninu aye are to fe lomo laye because en tan bi ti o bi mo bi ejo to koja lori apata ti o la pa ni to ba po un fe lomo laye kan ma pe un na ni kini kan ife ko ma wo ife o ti o ba so mo ko si fe o to ba pada ya at the end of the day won o pada so fun pe kini kuri e nibi to wa yi so we ka wo gbera pe mo gba folo mo gba folo lo gbogbo oro ma fi aje yan gba mi so ko nu mo fun ko wo kini to kan ko jade ko yo ri alabarika ti olorun be ko won papo ti o bi mo ti won mo gbegbe alafia so ko ma du
3: oleye pele ohun eku eto olorun a ma fun ni se seri obirin ti o ra jewelry ti won ti jewelry si lojo obirin jewelry si pe ko fun ti o ba fun lowo mo ko gbagbe e jewelry so ba fun ko gbagbe olorun ma je kari ko se dada o o le fe fi da ajo ni tohun yen e mo pe reluctant lo hun na lo fi so pe ohun gba ko ma bere mo ko fi le bo ti ma ma se niyan ko ma lo ko gbogbo ohun to nse ko ma lo fi ko ba ti ere olorun ko sa ma wa sere ni ti o so yi pe ki oko hun ti doctor ni ko wa pa won ti mari pe o lo fe yawo mi o lo o possible ko fe yawo mi ko bi ni yen gangan fun ra re ko check are o di sele fin mi ri o debi to ye pe eni ti mo fe ni time yen ti o dabi wi pe awon omo won ni kin wa lo hospital won lo mu se spam kini le mi o wa okay at the end of the day ko bi mo de ni leni o ni to mo ti fe wo o ti wo 16 so ko bi mo de ni leni as you I go see hospital won se vibro de kini fun everything at the end of the day gbo pe wa process ko de CBT ama lo ba to ma ni ka wa on lo ma so yi to po ju olorun ko shanu wa oro lu yi oro obirin pelu okunrin olorun ko si ju ati po e ma bi to bo lo wa bo lo ma fi so eso yin
4: e ka le ona ya ko ti mo fe da si mo ti se mo ti send message tele sugbon e ka le to birin to na ko un suspect un ko sin ko kan be ju pe o fun e go so to Facebook to mo wa lori e kini kan se o po wole ni abo se business online on Facebook on bo konrin soro be ni kan se so o ma danrin time to e gbo nje le na wa gbe fun wo kitchen wa dana
17: time to fair wa telephone wa bora sile wa ma telephone wa reply wa sare lo wa tu pada si di phone time lati boko soro o raiye o tu wa ba won ore to ba rin to on facebook pelu nkan to so emi no fe ya.

0: gidi ko so are te ba mo pe o fe gbe nle oko ko si nkan kan o fun re ti soto lo lo de ne ko soto ko fi Facebook ko sile ko face oko e ko face oko e ki je ko Facebook mo e so fun be se o a ma da fun yan loye
1: Mr. Lawyer Kale. Say advice me to lower for Benny. Too about the Nasa Sita, Kona, Low, Wanda, see, all right, about Lati J. Lati, she drew a bit about the father, but continue a womb cage, you know, if it be my lord or quay, Kona, Nasa Sita, new. Or, too badly she ye, could be say sorrow. Could see option me to be yellow. So boye jeni de nejo mi mo boya ma to soro tan sin tan so nipa loops spam count yen ejo mi mo boya mo le abi kele ke mi mo boya mo le get number won ejo boya mo ni nkan ti mo fe discuss pelu won maybe it could be of help ejo mo need the number won ese
2: e kale o emi ni oyin tolomo lati lu tolomo nipa ti oro obirin to lo ra ofozi ra jewelries yen ni mo fe dasi kan ti mi kan ti ri ni be ni pe olodun ti fi ota iran ti e bayin eni en to ta gan fun by force gan o fe ko gbo yen pada ni ko ma lo je pe o ti se ve ti bi owo yen se aburu sin so ko ma wo le gbaju reason yen pada ati owo yen ko fi kale fun ko fa le lo lo ko ma baja nipa ti keji ti mo se fe beri se o ma gbe ewe oso ko ti won so yen ni abi o ma si bawo na se ni kan si si
3: lọ́tún ló sì àdúpẹ́ lórí whatsapp àdúpẹ́ o ẹ̀yìn torí call àdúpẹ́ la ṣe ń pé gbogbo ìgbà tá a bá ti tẹ́ pẹpẹ ètò yìí tẹ́ ẹ bá láǹfààní àti orí ọ̀fẹ́ láti máa gbọ́ ẹ mọ́ sùn ni mo fi máa pariwo pé ẹ mọ́ tí sùn oorun burúkú ò ní kùn wá torí pé kò sí ń tọ́ lọ lórí ètò yìí tọ́ gbọ́dọ̀ lọ láìsípa fi akákaálẹ̀ rẹ̀ sí ti ara wa torí pé a mọ rí ọgbọ́n kan ìmọ̀ kan òye kan dìmú ní gbogbo ìgbà tá a bá ti ń gbọ́ ètò yìí ni torí ètò yìí ṣe jẹ́ ètò tó yàtọ̀ nínú gbogbo ètò káàkiri torí pé ojú ọgbọ́n ìmọ̀ àti òye iléeṣẹ́ yìí lọ a mọ̀ pé ìmísí ọlọ́run ni ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látorí arábìnrin tí wọ́n pe ọkọ àwọn ń fi ẹ̀sùn kan àwọn páwọn ń ṣàgbèrè táwọn òṣìṣẹ́ ń tọ́jọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn àgbàlagbà pátá àtọkùnrin àtobìnrin ni wọ́n ń sọ pé ẹjọ́ ìṣẹ́jú ara ẹ̀ ní ká mọ́ mọ̀ dá ẹ̀ pé arábìnrin ìwọ náà yẹra rẹ̀ wò wọ́n lọ́mọkùnrin yìí ló fẹ́ nígbà tí ò tí ìdásíkò yìí tí ọkà ẹ̀sùn yìí sí ọlọ́run kó tó di pé ẹ fẹ́ra yín ẹbí mọ fúnra yín wọ́n lòun ló ti fẹ́ kọ̀ sá àṣẹ̀ṣẹ̀ mọ́ ó ti mọ̀ ọ́ kẹ́ sọ̀rọ̀ ìní kìí sì kọ̀ǹpléìn yìí lẹ fi bẹ̀rẹ̀ ọ́ dáàárín kan náà ni ìwà rẹ̀ yí padà ọ́ dáàárín kan ló sì rí pé ìwà rẹ̀ ti yí padà ó ti wá di phone service tó jẹ́ pé orí fóònù ló ń dúró sí bó ni ò sì ní pọ̀ ń yàlè kódà nínú ọ̀rọ̀ táwọn àgbàlagbà sọ wọ́n ní ọ̀pọ̀ ni ò ní yàlè ọ̀pọ̀ ni ò ní dọ́kọ tó jẹ́ pé yóò mọ̀ dó àfojúdi ọ̀pọ̀ aṣọ tí ń wọ̀ lásán gan ni ó jẹ́ kọ́kọ́ ọmọ àfojú pé ń ṣerú ẹ̀ wò ó àwọn bàbá àgbàlagbà kan sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ọkọ̀ yìí ní ọ̀farabalẹ̀ kó mú ọlọ́run ọwọ́ bó bá jẹ́ mú ọlọ́run ọwọ́ ni ò ní mọ wí ń tó ń wí yìí ṣùgbọ́n ní pàtàkì jùlọ nínú gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn sọ arábìnrin wọn ni kò yẹra rẹ wò dáadáa torí pé ọkọ tí ń sọ fún ọ pé n tó ń ṣe yìí ò ti ń yàlè ò ti ń bẹ́ síta ò ti ń ṣe fòkìfòkì ó nífẹ̀ẹ́ rẹ sí ni o bí ọba nífẹ̀ẹ́ rẹ yọ pa ọ́ tì ní lẹ́yìn kọ́ pa ọ́ tì yọ gbọ́n tàbí odò ni ó sì nífẹ̀ẹ́ rẹ ní fífẹ̀sùn kan pọ̀ ń yàlè ìwà tí ìwọ náà bá wá ń wò ni kí ìwọ náà pera rẹ ṣàkíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn àgbàlagbà

0: bá sọ nínú ọ̀rọ̀ wọn wọn ní irú àwọn ọ̀rẹ́ wo ló ń kó irú àwọn ẹgbẹ́ wo ló mú àwọn èèyàn wo ló mú lẹ́gbẹ́ ṣùgbọ́n wọn gan sọ nínú ọ̀rọ̀ rẹ ó ní òsíjú kọ́ ọmọ tẹ fóònù lọ lórí facebook táṣe jù bá wọ̀ ọ́ gẹ́gẹ́ bí wọ́n ti wí tí kọ́ ọmọ tẹ fóònù kọ́ ọmọ bú ẹ̀rín kọ́ ọmọ tẹ fóònù kọ́ ọmọ lọ kọ́ ọmọ bọ̀ kọ́ ọmọ rin òwò lẹ́gbẹ̀ẹ́ fóònù eléyìí gan ṣàfihàn pé ọ̀n dọkọ̀ nígbólóhùn kan ká má dé ìrìnà pẹ̀nu fura sára rẹ yẹra rẹ wò kí ni tí mò ń ṣe tọkọ mi ọ̀fẹ́ kódà tó bá ṣeéṣe bí léèrè kí ni àwọn nǹkan tó rí tó fi sọ pé mò ń yálé kí n lè dẹ́kun ẹ̀ bóyá ọkàn rẹ ó lè balẹ̀ sí mi gbogbo àwọn èèyàn lálẹ́ yìí kò sẹ́ni tó sọ́pọ́ọ̀tì rẹ o gbogbo wọn ni wọ́n ní pé kọ́ yẹra rẹ wò inú mi ó sì dùn tí wọ́n náà bá lè gbà mọ̀ràn kọ́ yẹra rẹ wò kó lè fira rẹ sójú ọ̀nà tó tọ́ kọ́ mọ́ bàá kú ọ̀nà mọ́ bàá kún àwọn nọ́mbà single mother tí ń bẹ́ ń tà á ní dààmú ọkàn òun lábẹ́ bẹ́ẹ̀ lódìndín ìmíì tó dà bẹ́ẹ̀ ni ìyá tí wọ́n láwọn ra góòlù lọ́wọ́ ara aládùúgbò àwọn kan tí ń dà wọ́n láàmú látijọ́ pé wọ́n ra góòlù wọ́n ra góòlù táwọn pé àwọn ọ̀rà wọ́n níjọ́ tó padà káwọn ọmọ pé eléyìí ọ̀dà mú wọn bá kékeré kan wá kí n ra kí n bọ́ kémi náà bọ́ ra jà kọ́ mọ́ di pé gbogbo èèyàn ń bọ́ ra àwọn ọ̀bọ̀ ra wọ́n láwọn ra àwọn ọ̀gbà lọ́wọ́ àwọn táwọn bá ń bọ̀ àwọn ọgbà àwọn ọ̀padà wá gbà ó tó bí ọjọ́ mélòó kan ọ̀dà làwọn bá ní kínní ìdákun bá àwọn ọmọ àwọn ti fẹ́ gbà báyìí wọ́n ní bá ń kólé tí ń kóde àbálò àbábọ̀ ló bá níyẹn ó ti wọ́n sí àwọn èèyàn púpọ̀ sọ nínú ọ̀rọ̀ wọn pé ẹ béèrè owó tó bá ti wọ́n sí ẹ̀yìn sì ni ẹ ni pé kò fẹ́ fún yín ni ó tún fẹ́ kẹ́ ẹ fowó kun tọkàn yín ọ̀bá ti fowó kun torí ń tẹ rà tẹ́lẹ̀ ẹ ti sanwó ẹ̀ fún ẹ̀ẹ̀kan tí ìgbà lọ́wọ́ ẹ ni kì í sì pé rà láwìn lọ́wọ́ rẹ̀ tẹ bá rà láwìn ọ̀rọ̀ ṣe é gbọ́ ṣùgbọ́n ẹ rà láwìn ẹ sanwó fún pé tẹ bá ń bọ̀ tí ń bá ń bọ̀ wọ́n gbà ẹ wá gbà dìgbà tẹ wá fẹ́ fi lọ gbà ó wá ló ti wọ́n sí kò burú wọn ni tó bá ti rí bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́ ayọ̀ àti ìdùnnú ọ̀dà agbára mi ọ̀ka tó bá ti wọ́n sí ẹ bá mú ṣéǹjì mi tí mo san lẹ̀ tó bá mú fún yín ẹ gbà owó yín wọn ní báwa tún wá tó bá tún wọlé tún bóde lórí ọ̀rọ̀ ṣéǹjì yín tẹ fílẹ̀ wọn ni ẹ mọ̀ wulẹ̀ gbà nǹkan kan lọ́wọ́ ẹ mọ́ ẹ mọ̀ sì jẹ́ kí lè yóò ṣéǹjì wà tẹ́ ń wò sí kẹ kíra yín kẹ kórí yín kẹyìn náà rí kẹ kí ẹ mọ̀ bá mọ́ta ẹ mọ̀ bá yodi torí àwọn eléré ibú ni wọ́n wọ́n wẹ̀ ní kunra ni ẹni tí tiẹ̀ ti jóná ni wọ́n tí wọ́n wẹ̀ ní tí wọ́n kò nọ́mọ́ tiẹ̀ àwọn yẹn ní ibi òní kò nọ́mọ́ tèmi àti yín láṣẹ ọlọ́run ọba àwọn èèyàn ní bọ́ bá ti di pé ẹ bá ti bí bọ́ bá ti di pé ẹni pé bá ń mówó wọn ọ̀rá máa gbára mi ọ̀ka náà tẹ́lẹ̀ mo ní ń bá yín rajà ni tó bá tún kọ̀ tí ò tún san ọlọ́run ó gbé yín lékè rẹ̀ ẹ yọ̀ǹda ẹ̀ fún àtowó àti góòlù ẹjọ́ máa mú lọ pé àárín àásọwó nù bẹ́ẹ̀ bá sọwó nù ṣéyìn ọmọ ọlọ́run sí ni wọ́n ní ẹgbà fọlọ́run lára rẹ̀ ẹjọ́ máa lọ́n lọ tiẹ̀ tó èmi ìtọ́ dà bẹ́ẹ̀ lárákùnrin tí wọ́n ní àwọn fẹ́ iṣẹ́ pé ọwọ́ kan làwọn ní àwọn lásídẹ́ǹtì nígbà kan ẹnìkan fi ránṣẹ́ pé tẹ́ ẹ bá lè ṣiṣẹ́ gateman lóòtẹ́ẹ̀lì kẹ̀ jẹ́ káwọn mọ̀ bẹ́ẹ̀ bá lè ṣe àwọn ò fún yín láàyè iṣẹ́ yìí ọjọ́ eléyìí tí wọ́n ní ìbẹ́ nàlélẹ́ ìyá tí wọ́n ní pé ọkọ àwọn jọ wà fún dídọdún méjìlá àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ lọ fẹ́ lómìn ilé lóhùn lóyún fún àwọn ò sì padà lóyún fún disin ó sì sọ fún wọn pé tó tọ́ bá fẹ́ dúró kó dúró bàbá sì dúró tó bá lọ bẹ lọ́kàn rẹ̀ gan ni kọ́ lọ sí gbogbo àwọn èèyàn gbá yín mọ̀ràn lálẹ́ yìí pé ẹ̀yin náà ẹ pọ̀ sókè rajà alẹ́ òpin ìpẹ́ lẹ́ ọdún méjìlá nínú ìrìnàjò ayé yín lẹ́lẹ́ lọ náà rèé o tọkọ yín bá ti lọ gbọ́nra rẹ̀ wò ń ta ẹ̀yin náà ẹ bọ́ ta ẹ̀yin náà ẹ ṣe gbìyànjú tiyín ẹ bọ́ ẹ kú òǹlé ẹkọ ẹ bọ́ wá sí pé àwọn àìtú yigi lórí ètò yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí táwọn èèyàn wí gbogbo táwọn èèyàn wí lálẹ́ yìí ni pé ẹ̀yin náà ẹ pọ̀ sókè rajà mo rò pé yóò ti yé bí mo ti ń wí pé ẹ̀yin náà ẹ pọ̀ sókè rajà bọ́ bá ti ní pé nígbà tóun ti lẹ́nìkan tó ti lóyún fún yìí tó sì ti lóun ò lọ sọ́spítù láti lọ ṣe tẹ́ẹ̀sì padà mọ́ àdúrà tóun ti gbà ń bi táwọn bá tóun dé yìí déédéé ni kò burú gbogbo wa kò sẹ́ni tí ọ̀mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tì bẹ́ẹ̀ ni ẹ máa gbàgbé pọ́lọ́ náà ni ó sì ṣe dájọ́ àfihàn pé ràn ẹ̀yin náà ẹ tètè ṣe kí ni ẹ ṣí géètì ẹ ṣílẹ̀kùn nínú ilé ẹ ṣí géètì ẹ bóde kẹ́yìn náà wá ààyè tìyín síwájú ó jẹ́ mọ̀ràn táwọn èèyàn mú wá lálẹ́ yìí rèé o ẹ lè mọ̀ràn ẹni tí ó fún yín nírú mọ̀ràn yìí àwọn tó fún yín yìí ọmọ yín rí ajo yín àti àánú yín ni wọ́n ṣe ẹ bá sì gbà mọ̀ràn ọlọ́run lè tara bẹ́ẹ̀ kádùá yín náà gbà á ní dààmú pẹ̀lú ogun lọ́dọ̀ ọlọ́run ọba mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ wọn ajú wa ta tún mú bọ́ lálẹ́ yìí rèé ta bá wá rà wọ́n tá àti ìfidáhùn sí titi wọn ẹ mọ̀ bínú o ẹ̀bẹ̀ lábẹ́ agbọ́rọ̀ ọlọ́run á mú bọ́ lọ́sẹ̀ tí ń bọ̀ ọ̀dọ̀ yín láti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ́ta lọ́sẹ̀ yìí tá àti ìdáhùn ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ dákun ẹ ní sùúrù fún wa ọ̀dọ̀ yín láti bẹ̀rẹ̀ ẹ̀kàn tó kọ́ ránṣẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀ á fi bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ àwọn èèyàn sì bá yín fìdáhùn sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá sọ́ta lọ́sẹ̀ yìí t'olorun ba gbadura yin ko to dijo mejo oni e dakun e tun pe wole pada e ba wa dupe lowo awon t'olorun lo to ti won ba yin ta soro yi ko ri ti won na o lewu latu ti ma siran lowo fa awon eyan mi be adura gbogbo wa o gba o oro wa oni ta koko la se olorun oba o dupe pupo lowo gbogbo eyin te pe wole ta gbe eyin te pe wo ta lori ofe ati pe e mo binu eyin ti e fi message ran se lori whatsapp ta replay adupe eyin ta replay e mo binu eyin te so tata amuri muata adupe eyin te so tata ta ri down fi si e mo binu na ni e sa mo binu e fi wa ya olorun oba ke yin olorun lara wa to gbogbo eyin te n sadura fun wa an ro wa adura yin o adura ti yin na gba tomo tomo la se olorun oba oju oni ti gbogbo wa oju yi ti na le oju oni ti wa a ri ba ti sha si rona gbigba baba tunde aziz oloye wa loruko ti temi mc coded otun ba coded omo to pen tabi street light omo to pen tabi opo na omo ata ni mi ti won bi ta tutun to ra ebi omo se pa aro ni mi emi lo mo san loni oro le ita dogun oro de asese gbo oro tin ku girigiri bi ojo ipade emi ati yin lori iru eto yi se mo de lojo mejo pelu anu ati ogun lodo olorun oba ba ti n wole lo sun a ni lalare gun a ni lalari were oko kan laji oran ayo lasun o da ro
1: Ah! La wole sun la bala so sita
2: Hello e kale o oruko mi neni tolomo mo fe so sita ni o
1: se eni to ba dake tara re ba dake ni
3: mo ba ya nkan to sun ni iku o se ku fun mi ni pe ko iku ro mo fun mi ni lati ni ki n gbe kan je
4: mi o ma boju ogun laye o ba ma di mura sile
1: mo dake wa fi ronu para re
5: ejo kini e ti wa n ste bi bi pe awon mo to bi fun mi gan iku ira ti n wa
1: gbianju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede
6: walari won pecho ara mi la fi seke
1: lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo segun Tuesday ati ojobo Thursday
7: e kale o eto yin le a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
1: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba iponju teda wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magboni